0: kí a gbàdúrà. Olúwa wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ṣeun. Torí pé ẹ jẹ́ ká jí sílẹ̀ àlàyé lówùúrọ̀ yìí, Olúwa gbọ́ ọpẹ́ wa. Bí a ti lọ lóhùn ni Olúwa bá wa rìnrìn àjò wa. Ògo ni forúkọ yín. Jésù Kristì Olúwa wa. Orúkọ mi ni Àlùfá Mósè Adémọlá Pupọ́lá. Ẹ̀yin ará, ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fún wa ní oore ọ̀fẹ́ láti wà ní ayé lónìí, láti jí sí ilẹ̀ àlàyé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ dì mú lónìí bí ẹ ti ń lọ. Ǹlẹ́ ó rí nínú ìwé orin Dáfídì orí 23, ẹsẹ̀ kìíní tí ó sọ pé Olúwa ni olùṣọ́àgùtàn mi, èmi kì yóò ṣe aláìní. Bí o ti ń lọ lónìí, mo gbàdúrà fún ọ, o kì yóò ṣe aláìní, yóò dára fún ọ. Wàá rí àánú gbà. Gbogbo ẹni tí o gbẹ ohun tó dára ń gbẹ lónìí lówùúrọ̀ yìí tí o ti jí tó ń lọ jáde, Olúwa yóò bá ọ lọ, Olúwa yóò pèsè fún ọ, Olúwa yóò fún ọ lánàá. O dẹ̀ ti rí bẹ́ẹ̀ o. Nígbàrapọ̀ sílé, wàá rí ògo Ọlọ́run, Jésù Kristì Olúwa wa.
1: بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نبي السلام عليكم ورحمة الله وبركاته يجب يسيوا لون يتعمى في براوصر هنا نبي من لم يتغذق قلبه بنور الإيمان فسيرى العزة في الأموال والأشياء لا بالإيمان والأعمال وكاومي gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ́ ìmánì tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ ọlọ́run ọba tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa fọkàn mọ́ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmọ́ni ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ̀ yóò máa wá hàn níbi iṣẹ́ wa yóò máa hàn níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ̀ ni ẹ wò bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹ́ẹ̀ bá rí èèyàn tọ́lọ́run tí ó kú láre má bá ní mọ́ bá kíní ìjẹ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ̀ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run in tọ́lọ́run ọba fẹ́hùn ni ibẹ̀ lẹ́tì máa rí ara rẹ̀ tí ó máa ṣe èmi náà ni ọmọ ìyá yín muhammadul maruf abiodun ibn abdul malik mudiru daril qur'ani wal hadith italimi al arabi wal islami

àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin

0: Thursday ninu osu tutun Thursday akoko mo fe fi gbadura osu tutun fun e osu bababa oku osu merin ki odun yo pari bababa merin ni iji ti gba olu omo lowo eni iji ti gba omo lowo eni iji yin o ni woli esa wa ri pe ori iji yen la gbadura le lori lati jeta mo mama ni keji ni a ma repeat prayer yen ni sa ojo meta loluwa ni kan fi gbadura yen ojo meta to pari osu loluwa ni kan fi gbadura lori iji engineer tun ma repeat ye esa e ba mi repeat adura yen eyin te gba lojo kini te gba lojo keji ojo keta re eje ajo gba iji iku ojiji ninu osu bababa ati lekun orun mo ma adale keruwa eji darabaru mana ti ija majemu ni won fi soro iji yen da waduo atilekun orun mo iji oni ja olodun yi iji oni gbe omo re mi iji kale kuko to wo bi kan gba mi iran iji ki ja ko ma gbe panti dade yo keru iji ja lori omi nigbati jona nbe ninu oko gbogbo lala won ni won fi sofo won da gbogbo eru aye won nigbati iji efufu lile dide ni ori omi ani biru bi jada leka yi wo lesami iji tin gbe ire eni sonu in to ti foju aye re se lala lori omo le ri eni o jiya lori omo o jiya to omo iji tin gbe ire lala eni lowo eni iji ye ko ni ja o ma rabanu na si oluwa lo ni ka gbadura ye fun igba meta igba keta re o ye ja tu jo gbadura mama da se duwa
1: yes sir
0: e mama yi
1: mama e duwa de o
0: e wa gbo
1: gbo
0: asiri la
1: god bless you lord
0: lo ti enu iko olodumare mo gbo won oluwa
1: adani wa ye olorun
0: gbogbo ile ti ohun yi de
1: oh yes sir
0: iji
1: oruko jesus
0: osu bababa
1: oruko
0: eyi ti n kanlẹkun yi
1: adaniwa yo
0: ami ni ko se
1: anisa
0: ara
1: oh yes
0: ara ibinu oluwa
1: oruko jesu
0: o yẹ ko daduwa
1: ame jesu
0: kaya nebaruwa iwo iji
1: oruko jesu
0: osu bababa
1: adaniwa yo ayerayera lọrun o
0: ti o si gbese ni e lọwọ
1: bẹẹni sa bẹẹni o
0: ta ló ràn ọ ní ṣe
1: abi ẹsẹ lọrun o
0: wọn ni ko lọ jíṣẹ sí ilé àwọn kan nínú oṣù bàbàbà
1: adaniwa yo
0: wọn ni ọlọmú wọn lọmọ
1: bẹẹni sa
0: wọn ni ọlọpàá wọn lọmọ
1: abi ẹsẹ lọrun o
0: irọ
1: o
0: òní lè ríṣẹ ìjẹ o torí wípé kí ilẹ̀kùn rẹ̀ tó ṣí
1: lábẹ́ ẹ̀ṣọ́ lọ́rùn o
0: kí a tó ṣí fèrèsé ọ̀run fún ọjọ́
1: lábẹ́ ẹ̀ṣọ́ lọ́rùn o
0: nínú oṣù rẹ̀
1: bẹ́ẹ̀ni o
0: kí o tó dé ẹ̀ṣà o láti ń tilẹ̀kùn mọ́
1: báyìí bẹ́ẹ̀ni sà
0: báyìí lolú wọ́n wí
1: ayérayé ọlọ́rùn o
0: gbogbo iṣẹ́ ibi
1: orúkọ ọjọ́
0: sí ìjì oṣù bàbàbà
1: orúkọ ọjọ́
0: tó ti pinnu àti jẹ́
1: adániwá yé ọlọ́run
0: sí ilé àwọn àyànfẹ́
1: ọlọ́run kò tó jẹ́
0: o yẹ kó lànà mo ní kó lànà ìjì oṣù bàbàbà
1: ayérayé ọlọ́run o kábíyè sọlọ́run
0: ìwọ ìjì oṣù bàbàbà
1: adániwá yé o
0: ká fi iṣẹ́ ikú rẹ
1: orúkọ ọjọ́ sùn
0: sí ọmọ mi
1: orúkọ ọjọ́ sùn
0: ní oṣù kẹsẹ̀
1: yìí o
0: mi ò gbà mo tilẹ̀kùn mọ́ wà máa kẹ́ ìwọ ìjì oṣù bàbàbà bàbá mi o ẹ tilẹ̀kùn ọ̀run mọ́
1: kò
0: gbúdọ̀ wáyé o ẹ̀sà ilẹ̀kùn sẹ̀pítẹ́mbà gbúdọ̀ sí ṣùgbọ́n ìwọ ìjì bàbàbà o gbúdọ̀ bá wáyé o a ti ń sí ọmọ́run o sẹ́kẹ́sẹ́kẹ́ ọ̀run dà ẹ bá ń múde sẹ́kẹ́sẹ́kẹ́ ọ̀run o ẹ gbèdè ìjì tí ń pa àwọn abiyẹ mọ lẹ́kùn ní oṣù mẹ́sàn-án ìjì tí ń fomi jẹ́ kíkorò sí ojú abiyamọ nínú oṣù kẹsàn-án báyìí lolú wọ wí kí oṣù kẹsàn tó dé ni mo ti ké tẹtẹ àgẹ́lì ọ̀run o ẹ tilẹ̀kùn ọ̀run mọ́ àmì méje dà ẹ tilẹ̀kùn ọ̀run mọ́ sọgbẹ́ ìwọ ìjì oṣù bàbàbà apẹ́lúpọ̀ ní orúkọ jésù
1: àtilẹ̀kùn
0: ọ̀run mọ́.
1: tilẹ̀ gbọ́ ọ́rọ́ mẹ́ o.
0: Ó ní ẹ pàṣẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀mí bẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ pàṣẹ fún mi.
1: Ẹ pàṣẹ fún mi o.
0: Ní ti ṣe ọwọ́ mi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ti ṣe ọwọ́ mi.
1: Ní ti ṣe ọwọ́ mi ni.
0: Hello.
1: Ẹ sà.
0: Ní orí omi.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ìjìnlẹ̀.
1: Ó lé o.
0: Ìjìnlẹ̀.
1: Ó lágbára.
0: Ẹ̀sà.
1: Kábíyèsí o.
0: Ọkọ̀ ti fẹ́ dẹ̀nu.
1: Ó yẹ sà.
0: Ẹ̀sà.
1: Yẹ sà.
0: Jésù sì ń bẹ̀nu ọkọ̀. Ọ̀gá.
1: Yẹ sà.
0: Má fún òye.
1: Kábíyèsí o.
0: Nínú oṣù yìí. Jésù ti wà nú ọkọ̀ rẹ
1: o. Oṣù ti wà bẹ́ẹ̀ o.
0: Òun ni master driver.
1: Ó yẹ sà.
0: Tó ń gbé ẹbọ láti January.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Òun ni yóò sọ ọ́ kalẹ̀. Ní àlàáfíà.
1: Ó yẹ sà.
0: Ní December. Hello.
1: Ẹ̀sà.
0: Òun ni ó tún kó ẹwọ ọdún tuntun.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀sà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Àpọ̀mọ̀ má wẹ̀yìn ló kọ rẹ̀.
1: Máṣá pọmọpọmọ nìyẹn
0: o. Máṣá pọmọpọmọ kò ní o.
1: Pọ̀nì.
0: Àpọ̀mọ̀ má wẹ̀yìn. Àpọ̀mọ̀ má wẹ̀yìn. Àpọ̀mọ̀ má wẹ̀yìn. Má jẹ jáwọ́. Àpọ̀mọ̀ má jà lulẹ̀. Àpọ̀mọ̀ má jà lulẹ̀. Àpọ̀mọ̀ má jà lulẹ̀. Má jẹ jáwọ́.
1: Kábíyèsí bàbá mi o.
0: Ìwọ ni master pọmọpọmọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó pọmọ láti January.
1: Ó yẹ sà.
0: Tí ò sì jábọ́ lẹ́yìn rẹ.
1: Rárá o, rárá o.
0: Kò wá lè di September.
1: Kábíyèsí o.
0: Kó wa jábọ́ o.
1: Àtọ́.
0: Kí sí ilẹ̀ September tó ń mọ́sáyé.
1: Ó yẹ sà.
0: Ni mo ti ń kan ilẹ̀kùn ọ̀run.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹ ti ilẹ̀kùn mọ́ ìjì.
1: Àbẹ́bẹ́sọ.
0: Ìjì tó lè fẹ́ pa ẹnikẹ́ni lẹ́kún.
1: Orúkọ Jésù.
0: Ìwọ ilé tí ọ̀rọ̀ yìí wọ̀.
1: Adáliwáyé o.
0: Àìdàlẹ̀ kẹrùnà. Àyàmánà ti dábà. Ẹrù gẹ́dẹ̀ bí ara. Àjàjà bí runa tàyí. Fàdá gẹ́dẹ̀ bí ru. Ọgbẹ́rú àjìdá.
1: Àfẹ́sọ lẹ́wọ̀.
0: Jàjà bí ru àná. Àràkọ́kọ́ bí jẹ́nà tà.
1: Àkọ́kọ́ tó
0: jẹ́. Dọ́dún àbàrọ̀ mọ́nà tì. Ilé ṣèkáyìnà. Iná olúwa. Iná olúwa. Iná olúwa. Ara gógógó bìjà. Gẹ́gẹ́dẹ́ mi ni àtà. Ẹ̀tẹ̀tẹ̀ mi ru anága. Ara gádà bá lámàtì. Márò bìnà yá àtì. Ẹ máa kígbe. Ẹ tilẹ̀kùn ọ̀run ma.
1: Ije.
0: Apanilẹ́kún.
1: Apanilẹ́kún.
0: Oṣù kẹsàn-án.
1: Oṣù kẹsàn-án.
0: Ẹ tilẹ̀kùn ọ̀run ma.
1: Ẹ tilẹ̀kùn ọ̀run ma.
0: Kò gbúdọ̀ wáyé.
1: Kò gbúdọ̀ wáyé.
0: Ọ̀ gbúdọ̀ wáyé.
1: Ọ̀ gbúdọ̀ wáyé.
0: Padà.
1: Padà.
0: Padà.
1: Padà.
0: Padà.
1: Padà.
0: Ije.
1: Ije.
0: Apanilẹ́kún.
1: Apanilẹ́kún.
0: Oṣù.
1: Oṣù.
0: Kẹsàn-án.
1: Kẹsàn-án o.
0: Àlọ́ ò gbúdọ̀ wáyé.
1: Àlọ́ ò
0: gb Mo máa ń sọ ọdọọdún ni.
1: Bẹ́ẹ̀ni sà ọdọọdún
0: ni. Ni mo máa ń sọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ̀yin tẹ ti gbọ́ ètò yìí.
1: Ó yẹ sà.
0: Tipẹ́tipẹ́.
1: Látẹ̀yìn wá.
0: Wà á ti mọ májẹ̀mú.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Oṣù bàbàbà.
1: Ó yẹ sà. Bẹ́ẹ̀ni o.
0: Hello. Ìrúbọ.
1: Yẹ sà.
0: Oṣù bàbàbà.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: 9900.
1: Confirm. Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Oṣù bà kìíní.
1: Oṣù bàbà kankan.
0: 900.
1: 900 naira ni o.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Ẹ sùmà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Owó yẹn gẹ́gẹ́ kọ́ ni kókó.
1: Rárá o, rárá o.
0: Bí kò ṣe.
1: Ó yẹ sà.
0: Ẹni bá ní etí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kò gbọ́ tí èmi sọ fún ìjọ.
1: Bẹ́ẹ̀ mi sọ fún ìjọ.
0: Ọ̀gá.
1: Ó yẹ sà.
0: Àṣé ní ọdún tó kọjá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: 2 years ago.
1: Kábíyèsí o.
0: Ìrànjáde pé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àwọn kan fẹ́ ṣiṣẹ́ ibi.
1: Tóṣù.
0: Ní oṣù bàbàbà.
1: Tóṣù.
0: Wọ́n dẹ̀ fẹ́ wọ ilé àwọn ènìyàn.
1: Ó yẹ sà.
0: Wọ́n fẹ́ máa jí ọmọ gbé.
1: Adáliwáyé o.
0: Ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀.
1: Ó ṣẹlẹ̀ o.
0: Ẹni kan múra bí àlájá.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni.
0: A múra bí ẹlẹ́ra.
1: Ẹ o.
0: A lọ gba ilé.
1: Kábíyèsí o.
0: A dẹ̀ gbọ́ ọmọ lọ́mọ.
1: Ẹ o.
0: A dẹ̀ sá lọ.
1: Tóṣù.
0: Ọ̀gá.
1: Ó rí bẹ́ẹ̀.
0: Ó mà ṣẹlẹ̀.
1: Kábíyèsí o.
0: Ṣùgbọ́n.
1: Yẹ sà.
0: Àwọn abiyan máa kẹ́ sunkún wá bí.
1: Ẹ o.
0: Ọmọ sọnù.
1: Adáliwáyé o.
0: Ọ̀pọ̀lọpọ̀ ọmọ.
1: Yẹ sà.
0: Ló sọnù.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ní ọdún 2025.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Sà.
0: Àti 2024.
1: Ẹ o.
0: Mọ̀mọ́.
1: Kábíyèsí o.
0: Kò sí ọmọ kankan.
1: Yẹ sà.
0: Tí ó sọnù.
1: Ẹ o.
0: Ní 2026.
1: Àmì Jésù.
0: Títí wo 2027.
1: Àmì Jésù.
0: Títí gbogbo ọjọ́ ayé wọn.
1: Àmì Jésù.
0: Ọmọ kankan ò ní sọnù.
1: Àmì Jésù.
0: Ọmọ kankan ò ní sọnù.
1: Àmì Jésù.
0: Ìjì ò ní gbọ́mọ kankan.
1: Àmì Jésù.
0: Gbogbo ilé tí ọ̀rọ̀ yìí wọ̀.
1: Ó yẹ sà.
0: Ìjì ò ní gbọ́mọ rẹ o.
1: Àmì.
0: Ìjì ò ní gbọ́mọ rẹ o.
1: Àmì.
0: Ìjì ò ní gbọ́mọ rẹ o.
1: Àmì.
0: Kò ní gbé o.
1: Àmì.
0: Kò ní gbé o.
1: Àmì.
0: Kò ní gbé o.
1: Àmì.
0: Kò ní gbé o.
1: Àmì.
0: Kò ní gbé o.
1: Àmì.
0: Ìjì.
1: Àmì Jésù.
0: Kò ní jẹ́ ọlọ́mọgbẹ́.
1: Àmì Jésù.
0: Hello.
1: Àìsà.
0: Bàbá mi wí pé.
1: Kábíyèsí.
2: Awọn kan.
1: Yes sir.
2: Won fe duro di September.
1: Adani wa ye o.
2: Ki le ku September si.
1: Yesu.
2: Ki won to ru ebo.
1: Ta bi eso Olorun o.
2: Osu September.
1: Aye aye.
2: Mo gbo itoni.
1: Yes sir.
2: Yes sir.
1: Ta bi eso.
2: Ki le.
1: Yes sir.
2: Ojo.
1: Eh o.
2: Ki le.
1: Yes sir.
2: Owuro.
1: Eh o.
2: Ojo.
1: Ojo September.
2: Osu September. Ojo akoko.
1: Ojo akoko ni sir.
2: Ninu osu September.
1: Be ni sir, be ni o.
2: Mama.
1: Eh o.
2: Ki ojo yen to mo saye.
1: Yen to ma.
2: Yes sir.
1: Hey.
2: Eru ebo.
1: Abi amo ma se o.
2: Edidi.
1: Oh yes sir.
2: Edidi.
1: Eh o.
2: Abo.
1: Abi eso Olorun o.
2: Osu baba.
1: Oh yes sir, be ni o.
2: 900
1: naira. 900 naira ni o.
2: Awọn kan gbo won Oluwa gbo.
1: Oh yes sir.
2: Won se.
1: Abi eso.
2: Yes sir.
1: Oh yes sir.
2: Yes ma.
1: Sir.
2: E wo.
1: Be ni o.
2: Ko se ni to se.
1: Abi eso Olorun o.
2: Lo bere.
1: Be ni o.
2: Ko si kankan nu won.
1: Oh yes sir.
2: Ko sukun omo.
1: Ko si aburu le won.
2: Mama mo kan ne. Bi mo le pe. Buburu kan ki yo sumulu o.
1: Ato.
2: Be ni arun karun kan.
1: Be ni o.
2: Ki yo sumo ile re.
1: Yo sumo ile re.
2: Mo kan ne.
1: Oruko Jesu.
2: Ninu osu kese.
1: Oruko Jesu.
2: Ki yo si inji.
1: Amegas.
2: Oh.
1: Oh yes sir.
2: Ki yo si inji.
1: Amegas.
2: Ki yo si inji.
1: Amen.
2: Ki yo si inji.
1: Amen.
2: Oga.
1: Oh yes sir.
2: Mo wo ile enikan.
1: Abi eso.
2: Idili olowo leleyo.
1: Yesu.
2: Idili olowo.
1: Yesu.
2: Won ni owo.
1: Oh yes sir.
2: Won de ngbo mi. Sugbe.
1: Eh o.
2: Anyimu.
1: Eh o.
2: Ani kino so.
1: Kino se nba ye.
2: Eh.
1: Abi eso.
2: Ani wo ni wo lo ma pariwo bi aja. Lara aro yi.
1: Yesu.
2: Ebe mi mo ma ti mori.
1: Abi eso.
2: Ti mo fi nke.
1: Be ni o.
2: O se o.
1: Yes sir.
2: Come on ke bi aja.
1: Ma dupe o.
2: Sugbe.
1: Yes sir.
2: Baba mi wiwe. Eni ti nkan ba bo.
1: Yes sir.
2: Mo mo pe nkan bo.
1: Eh o.
2: Yes sir.
1: Yes sir.
2: Eni kan o jalu leni.
1: Ko le mo ti o jalu lo.
2: Ko mo ti o jalu lo.
1: Oh yes sir.
2: Yes sir.
1: Sir.
2: E wo baba olowo.
1: Yes sir.
2: Ti wa nsukun.
1: Eh.
2: Ni waju mi.
1: Kabiyesi o.
2: Baba yen.
1: Eh.
2: Bo ti lowo to.
1: Yes sir. Yes sir.
2: Yes sir.
1: Sir.
2: Aye sanidi.
1: Kabiyesi o.
2: O ni o nti so pe.
1: Yes sir.
2: Ko si Olorun.
1: Yes.
2: O so be.
1: O ti gan Olorun nu.
2: O lo n wi pe.
1: Kabiyesi o.
2: Ko si Olorun.
1: Si Olorun.
2: Ko de bi omo meji.
1: Adani wa ye.
2: Eyo kan soso lo bi.
1: Yes.
2: Baba olowo yi.
1: Ah.
2: Oga.
1: Yes sir.
2: Baba ti pe 73.
1: Kabiyesi o.
2: Iya.
1: Eh.
2: O ti pe 71.
1: Olorun Olajide.
2: 71 ni ya.
1: Yes sir.
2: I baba.
1: Yes sir.
2: 73.
1: 73.
2: Oga.
1: Kabiyesi omo.
2: Won ni owo.
1: Yes sir.
2: Gbogbo owo tan ni.
1: Kabiyesi o.
2: Ori omo won.
1: Yes.
2: Ni won nele.
1: Adani wa ye o.
2: Omo yen.
1: Yes sir.
2: Yes sir.
1: Sir.
2: Ni bi ti won ni oro de.
1: Kabiyesi o.
2: Won ni.
1: Yes sir.
2: Won ti ko university.
1: Yes.
2: Ni oruko omo yen.
1: Yes.
2: Yes sir.
1: Yes sir.
2: Company bi meje.
1: Aye ra ye o.
2: Loruko omo yen.
1: Yes.
2: Omo yen o leji ya mo.
1: Adani wa ye o.
2: Yes sir.
1: Sir.
2: Ira kan la de fun o.
1: Kabiyesi Olorun.
2: Yes sir.
1: Sir.
2: Sugbe.
1: Eh o.
2: Ori mi bi woli.
1: Kabiyesi o.
2: Odo.
1: Yes.
2: Ti o mo ti se.
1: Adani wa ye.
2: Ori mi bi woli.
1: Eh.
2: Ti ebi npa.
1: Kabiyesi Olorun.
2: Ori mi bi woli.
1: Eh o.
2: Ti ntoro je.
1: Aye ra ye Olorun.
2: O wo mi.
1: Yes sir.
2: Bi atoro je. Sugbe.
1: Hey.
2: Yes sir.
1: Kabiyesi o.
2: Eni se go ba toju edu ogo.
1: Ko le ba o ko ba ko so.
2: Eya na gada ba.
1: Adani wa ye Olorun.
2: Mama!
1: Yes!
2: Yes, sir!
1: Oh, yes, sir!
2: Mama, la mi!
1: Yes, sir!
2: Woli, li mi!
1: Bere la bere kere o!
2: Oga! Woli, si mori re!
1: Hey!
2: Oni woli!
1: Yes!
2: Nothing will happen!
1: Kabiye so loru!
2: Kosinto ma shoma mi!
1: Oso gesi!
2: Nothing will happen to my son!
1: Nothing will happen!
2: Yes, sir!
1: Kabiye so loru!
2: Emi de tu dele!
1: Yes, sir!
2: Motu lo mba gbadua!
1: Ah, aye ra yo!
2: Mba gbadua!
1: Yes!
2: Omo yen.
1: Kabiyesi o.
2: Yes sir.
1: Sir.
2: Ibi to wa tun le si re.
1: Oh yes sir.
2: Ko mo Olorun.
1: Adani wa ye o.
2: Omo o mo Olorun.
1: Kabiyesi o.
2: Baba o mo Olorun.
1: Nigba ti baba o ti mo.
2: Iya o mo Olorun.
1: Ko sani to ma ma.
2: Ojiji.
1: Kabiyesi o.
2: Eni to mo won.
1: Oh yes sir.
2: Lo mo Olorun ipe yi.
1: Yes.
2: Eni to mo won.
1: Oh yes sir.
2: Lo wa ba mi.
1: Adani wa ye o.
2: Yes sir.
1: Sir.
2: Igba tan ma tun soro.
1: Kabiyesi Olorun.
2: Won ni kemi wa ba won le.
1: Hi.
2: Yes sir.
1: Oh yes sir.
2: Mama.
1: Sir.
2: Emi tun je woli.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Onírẹ̀lẹ̀.
1: Yes.
2: Mo drive pẹ̀lú àwọn ọlọ́pàá mi.
1: Ẹ o.
2: Mo tún lọ lé rẹ̀.
1: Kábíyèsí o.
2: Èmi náà rí pé.
1: Yes sir.
2: Àfin níbẹ̀. Ṣùgbẹ́.
1: Hey.
2: Bí mo ṣe dá àfin.
1: Oh yes sir.
2: Bẹ́ẹ̀ni mo rí.
1: Adani wa ye o.
2: Yes
0: sa.
1: Kabiyesi Olorun.
0: Mo ri ojiji.
1: Olorun Olajide o.
0: Mo ri ghost.
1: Olorun are molekun.
0: Oku.
1: Yes.
0: O n farahan mi.
1: Kabiyesi Olorun.
0: Lati nu ogiri.
1: Yes.
0: Oluwa kile leyi.
1: Ah.
0: E so fun o.
1: Adani wa yo.
0: Iku run ninu leyi.
1: Ah mi mi mo.
0: Eni kan sa mi.
1: Oje sa mi je.
0: Iku oni wole e.
1: Ah mi Jesu.
0: Iji oni wole e.
1: Ah mi Jesu.
0: Iji oni gbomo e.
1: Ah mi Jesu.
0: Mo ni baba.
1: Baba o.
0: E gbadua.
1: Kabiyesi Olorun o.
0: Nitori omo yin. Ese kese lo wipe.
1: Oh yes sir.
0: Nothing will happen.
1: Ya.
0: Mo ni okay. Okay.
1: Yes sir.
0: In te ma sere.
1: Bawo.
0: E ma wa se fun mi.
1: Kabiyesi Olorun.
0: E lo sori oke kan.
1: Yes sir.
0: E lo ra.
1: Kai.
0: In ti o fun won ni ina.
1: Yes sir.
0: Bi generator.
1: Yes.
0: E lo ra sibe.
1: Kabiyesi o.
0: E ma wa sori oke temi.
1: Rara o, rara o.
0: E lo sori oke.
1: E lo sori oke mi.
0: E lo se sibe.
1: Yes.
0: Sugbe.
1: Oh yes sir.
0: Yes sir.
1: Kabiyesi o.
0: Ko gbo re o. Ko tele.
1: O se ti ko.
0: O ni
1: Kabiyesi o.
0: Awon woli n wo owo tan ma fi jeun ni. Mo tun gbadua. Tori omo yan.
1: Aye raye Olorun.
0: Yes sir.
1: Oh yes sir.
0: Number so ko fe se wedding.
1: Kabiyesi o.
0: Yes sir.
1: Yes sir.
0: Mo tun so fun pe.
1: Oh yes sir.
0: Asiko ati se wedding ko yi.
1: Beto.
0: E ma jo se.
1: E ni suru o.
0: Won ni ru woli wole le.
1: Kabiyesi Olorun.
0: Ton ta ku ayeye.
1: Yes sir. Oh yes sir.
0: An ba ti mo kan gboro.
1: Ah.
0: Se bi eni to mu mi mo won.
1: Yes sir.
0: Lo je ma saju.
1: Beni.
0: Ojo ti mo ku o mege.
1: Kabiyesi o.
0: O fun mi ni check.
1: Yes sir.
0: 2 million naira.
1: Kabiyesi Olorun o.
0: Oluwa ni mi gburo gba.
1: Adani wa ye.
0: Mi ogba.
1: Yes sir.
0: Yes sir.
1: Kabiyesi o.
0: 2 million naira.
1: Kabiyesi Olorun
0: ni check to fun mi.
1: Yes.
0: Oluwa ni mi gburo gba.
1: Aye ra ye
0: o. O ye ki iye re tu wa si.
1: O ye ko se o.
0: Woli yo gba 2 million.
1: Eh.
0: O de ni ka se bayi.
1: Kabiyesi o.
0: E de se.
1: Ya.
0: 2 million to fun mi.
1: Yes sir.
0: Generator.
1: Kabiyesi o.
0: Tani ko lo ra sori oke.
1: Eh
0: o. O le mo to 2 million gan.
1: Ato. Kabiyesi Olorun.
0: Ki wa la igboran.
1: Ka.
0: Won dajo wedding. Esa.
1: Yes sir.
0: Awon olowo ti de.
1: Kabiyesi o.
0: Lati ilu oyinbo.
1: Yes.
0: Ka kiri aye.
1: Adani wa ye.
0: Ile ti re.
1: Hey.
0: Moto ti lo.
1: Ati fi le patu.
0: Esa. Olopa ti lo rerere.
1: Kabiyesi o.
0: Won ti dana.
1: Yes.
0: Won ti se gbogbo e.
1: Won ti dana ayeye.
0: Keke ti duro.
1: Kabiyesi Olorun.
0: Iyawo ti wa.
1: Yes.
0: Ninu hallu.
1: Yes.
0: Oko.
1: Oh yes sir.
0: Awon re wipe.
1: Kabiyesi o.
0: E je lo gbe oko.
1: Ya.
0: Lati o te.
1: Aye ra ye o.
0: Awon re wa nsale.
1: Kabiyesi o.
0: Oko mura loke.
1: Yes.
0: Sikiyesi. Igba ton ma fi wo yara oko.
1: O jete ti gbo.
0: Ton ma fi wo yara oko.
1: Kabiyesi Olorun.
0: Oko.
1: Eh o.
0: O ti angi ara re.
1: Aye ra ye o. O pokunso.
0: O pokunso.
1: Kabiyesi Olorun.
0: Esa.
1: Ah.
0: E je ti gbe tan.
1: Adani wa ye.
0: O ti ku.
1: Yes.
0: Aso ti ku.
1: Yes.
0: For the past 2 hours.
1: Adani wa ye o.
0: Ti won o de mo.
1: Ti won o mo kankan.
0: Mo kele.
1: Aye ra ye Olorun.
0: Asasi sise.
1: Oruko Jesu.
0: Loju ayeye.
1: Oruko Jesu.
0: Ko ni bomo re.
1: Ah, me Jesu.
0: Ko ni bomo re.
1: Ah, me Jesu.
0: Ko ni bomo re.
1: Ah, me Jesu.
0: Asasi sise.
1: Adani wa ye o.
0: Ko ni bomo re.
1: Ah, me.
0: Oga.
1: Kabiyesi Olorun o.
0: Esa.
1: Yes sir.
0: Se mo nronu ni.
1: Eh.
0: Ki lo mu pokunso.
1: Lo duku.
0: Ki lo mu pokunso.
1: Kabiyesi o.
0: O da so fun mi.
1: Ki lo ro.
0: Ironu wo lo ro.
1: Ya.
0: Se ko lo wo ni.
1: Ile se ti wa lefun.
0: Gbogbo ni se po.
1: Kabiyesi Olorun o.
0: Owo to wa la account omoge.
1: Oh yes sir.
0: O le ni billion.
1: Adani wa ye o.
0: Billion.
1: Eh.
0: Ko so ba yen so lojo yen.
1: Oh yes sir.
0: O lo mo mi o le jiya mo.
1: Kabiyesi o.
0: Account yen le ni billion.
1: Adani wa ye.
0: Esa.
1: Oh yes sir.
0: Omo.
1: Eh.
0: 29 years.
1: Kabiyesi o.
0: 29 years
1: o.
0: Ko ni niwaju.
1: Yes.
0: Ko ni leyin.
1: O de si leyin mo.
0: Gbogbo ero n lo ni church.
1: Kabiyesi o.
0: Esa.
1: Wa do dokan ya
0: mo. Won ja okun.
1: Kai.
0: Lara fun.
1: Yes.
0: Igba tan ma fi gbe lele.
1: Oh yes sir.
0: O ti ku.
1: Aye ra ye Olorun o.
0: Esa.
1: Ikule abiyamo.
0: Baba ni kan ma pe woli okoto.
1: Ah.
0: Won pe mi.
1: Yes.
0: Oluwa wipe. O ti lo.
1: Kabiyesi o.
0: Esa.
1: E pa oboro mo.
0: Kabiyesi
1: Olorun.
0: Asisi awon obi e.
1: Kabiyesi Olorun.
0: Ti fogun je iwo omo.
1: Oruko Jesu.
0: Agbele buja ogba.
1: Amen.
0: Eyan biyamo.
1: Hey.
0: Ma se asise.
1: Abiyamo.
2: nítorí ọmọ rẹ.
3: Ìwọ tí o bá ní iṣẹ́ kankan pẹ̀lú mi, máa bọ̀. A máa ṣe prayer ọjọ́ mẹ́rin. Àárọ̀ mẹ́rin la fẹ́ fi gbàdúrà. A máa bẹ̀rẹ̀ pàdé ní àárọ̀. Aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán. Bí má ti ń parí lágo kan ọ̀sán. Láti ọ̀sán títí dalẹ́.

0: àṣẹ mẹ́rẹ̀ẹ̀rin jáde. Òróró ọjọ́ mẹ́rin lọ́lúwa ní kí n fi ànọ́ìtì gbogbo ènìyàn o. Màá ànọ́ìtì gbogbo ènìyàn fún ọjọ́ mẹ́rin. Olúwa ní pàápàá jùlọ ilẹ̀ Jésà. Ẹ gbàdúrà lórí ikú gbígbóná, ikú ọmọ, ikú ọ̀dọ́, ikú olú ọmọ. Wọ́n gbé kéèsì kan wá bá mi ní ọjọ́ Sunday. Mo fẹ́ lè máa sun ẹkún. Olú ọmọ ni o. Olú ọmọ tí ń bẹ ní Àbújá tó ń tọ́jú ará ilé, tí ń tọ́jú ará oko. Òjijì ayé ṣe pa. Mo gbàdúrà fún ìdílé yẹn tí wọ́n bá gbóhùn yìí lórí afẹ́fẹ́. Ìjì ò ní wọlé yín mọ́ o. Ìjì ò ní wọlé yín mọ́ o. Odidi olú ọmọ sójà sójà. Kéèyàn máa ṣe exercise kó dẹ̀ ṣubú kó dẹ̀ kú. Sunday yìí ni wọ́n gbé kéèsì wá. Mo gbàdúrà àti gbà yín lọ́lúwa ti ní kí n máa gbàdúrà fún ìdílé yẹn. Tí mo ti ń gbàdúrà fún ìdílé yẹn wí pé ìjì ò gbúdọ̀ wọlé wọn mọ́ o. Nítorí pé ọ̀tá mọ̀ọ́mọ́ fẹ́ nà wọ́n ní pàṣán ojú alẹ́ ni. Ẹni lòun ó nà wọ́n ní pàṣán ojú alẹ́. Àràkọ pa kí a dábọ̀ lé nẹ́rú. Ejéde ní ẹ̀rọ sọ̀bìjà. Mo kéde ni ẹni lòun ó nà wọ́n ní pàṣán ojú alẹ́ kí àràkọ pa. Àràkọ pa ẹni lòun fi ìjì ọjọ́ alẹ́ bọ̀ ọjà. Àràkọ pa wà ní pé mi nìkan mo gbàdúrà nítorí mo wà nù yàrá májẹ̀mú ni. Mo dá wà mẹ́ ni yàrá gbára ni. Èmi ò mọ̀ bó ṣe gbàgbọ́ tó láti sàmì ìjì ayé rẹ̀ dẹ́wọ́dúwọ́. Ẹni lòun ó nà wọ́n ní pàṣán kó na ọmọ rẹ̀. Mo ní kó fi na ọmọ rẹ̀. Ẹgbà oró tá fẹ́ fi na ọmọ rẹ̀ lánà pa. Ó yá kán fi na ọmọ wọn. Àṣẹ Olúwa ni sà. Ẹ̀yà bí ọmọ o. Ẹ jẹ́ gbogbo ilẹ̀ Ìjẹsà. Ẹ gbàdúrà o. Ẹ súré tètè máa bọ̀ ní orí òkè Sioni. Sọ pé ó lọ orí òkè òkò tó Jésù wọ́n gbé ọ débẹ̀. Tó bá wà di ọjọ́ Friday. Màá mẹ́ka wọn announcement kan lọ́jọ́ Friday. Ó máa ní agbára. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ará ilẹ̀ Ìjẹsà. Pàápàá jùlọ ní ọjọ́ Friday. Ó máa lágbára o. Ìpàdé yẹn máa le gan o. Rí pé ó wà ní ilé sà. Olúwa ní kànga mẹ́tẹ̀ẹ̀ta tó wà lórí òkè mi ni kí n ṣí o. Ó ní èdìdí rẹ o. Omi yìí ni kí àwọn èèyàn pọn kí wọ́n fi fọrí o. Ní ọjọ́ ìpàdé ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin, ká dẹ̀ máa da òróró lé wọn lórí fún ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin. Thursday, Friday and Saturday, Sunday ní ìlú Lẹ́sà ní orí òkè Sioni. Ààrẹ Mọ̀lẹ́kún. Bó ti ń gbọ́ wòlíì, ọ̀rẹ́ májẹ̀mú yẹn, 900 yẹn, oṣù yìí ni bẹ̀rẹ̀ sí ní san. Ìrẹ́dẹ̀.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Tètè o.
1: Ọjọ́ máa bọ̀.
0: Máa bọ̀.
1: Ọjọ́ máa bọ̀.
0: Olúwa rán mi sí ọ.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Ìdí ọ̀run wípé.
1: Báwo.
0: Ìwọ gángan.
1: Láàrin.

0: ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀.
1: The time is 6 o'clock.
0: Ago mẹ́fà ti lù.
2: Bùmí bá balẹ̀ nípa.

0: sáwọn sáwọn.
1: Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́.
2: Yẹ́sà.
1: Ṣé àlàáfíà lẹwà?
2: Àlàáfíà ni sà.
1: Àlàáfíà Kristi kò ní fi sílẹ̀.
2: Àmì gbé.

0: bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹ̀sẹ̀kíkan ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ lágbo sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Eti Friday ni gangan máa sọ tí akutu kú máa wù lórí pápá Diamond FM lágbo sport wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Gogogogo lo nga gogo dugbedugbe lo nga kirege segere to bi lasoko le lo nga gogo leno o ya so ti bere so ti ya so ti ya so ti bere soko to ma tu ya gba ni so lode o ya gba waju ile gbeyin le wale ile baba mo kin ba mo laru wale wale wale wale wale ne tori ko tun ti seti o tun ti lo nfani lati ma jora won iyen gege loro tun ni ete ki ati sale kini sete nduro se o ye bere ti ni get together fun royin ni yajo yajo tawon oloyin bo pe ni breaking news gege bo ti se wa latapa ti beyen e ka akojuma akojuma tu kojuma mo ne bi ki bi ta ba ti lo nfani lati gbe ikani logo ikani alalubarika ikani Diamond FM to jale to jako gege bo se wa latapa ti beyen oni mo se lo nfani lati gbe yin debe leyo ko kejeji ni manakai ne tori pe ko se duro wo bó ṣe ń lọ àwọn ṣe bẹẹ bá dọgba ni ìyẹn látàpá àti bẹyẹ ó yẹ pápápá ìsináfọ children má lọ fà á ó yẹ látàpá àti bí mọ̀nàkà ẹjẹ lọ́fà ní láti wọ̀ yín síbẹ̀ kí n gbé yín débẹ̀ kí n dẹ̀gbé yín tìràbà yìí ìyẹn gẹ́gẹ́ nínú ayé nítorí pé ààyò pọ̀ rárá ó yẹ pé látàpá àti bí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Tottenham Hotspur ébà gbogbo pléyà àgbáyé ná láwọn fẹ́ gbé torí pé wọ́n tún ti ra àwọn ọmọ tuntun kan ní lọ́wọ́ tán wà yìí àgbọ́pọ̀ àwọn àgbọ́pọ̀ wọ́n ti gé wọn létí lọ àtàkẹ́wọn ò gbọ́n kẹ̀kẹ́ ó yẹ pápápá ǹjẹ́ ẹjẹ́ mọ̀.

kò sí tó kan irú wa o azẹ́nà gangan ni azẹ́nà gan ní ẹ̀pẹ́ o àwa la mọ́ ń gbẹ́ léèkì o àwa ta ti dára tán azẹ́nà ná ń wí bẹ́ẹ̀ azẹ́nà ló wí bẹ́ẹ̀ ébà azẹ́nà ló sọ bẹ́ẹ̀ nítorí pé lánàá àwọn náà pẹ́ẹ́kọ́ ẹgbẹ́ pẹ́ẹ́wò lọ́sán fíàlẹ̀ bí ẹran wọ́n wọ́ wọn lálálẹ̀ ó tún di clean sheet mẹ́ta sísìn yìí asna sẹ́yìn nìkan ni sáyé yín la wá ni nítorí pé david raya ó fi

ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea amúlé yíyẹn Robert Sanchez àdéhùn ti wà láàrin òun àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kò mú nítorí pé amúlé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kò mú ó ti fi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lẹ̀ ó múra àti darapọ̀ mọ́ Monza gẹ́gẹ́ bó tún ṣe wà nìyẹn lápá tibẹ̀ ó yá mo tún ti gbé ta mọ́ra náà nítorí pé eléré orí ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà Rusev ó ti bá ìtàn tó bí amọ̀sán o ìyẹn nínú gbogbo tó wà ńlẹ̀ báyìí

jẹ́gin tọ́sá tapa àti bíjọ nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn amúlé nínú líìgì àgbọ̀jọ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì tá a mọ̀ sí premier league àwọn amúlé eléyìí tó jẹ́ pé kí ni wọ́n ti láǹfààní láti ní 50 clean sheets David Raya ti darapọ̀ mọ́ wọn látorí Peter Jack tó ní 82 stars nígbàdí pẹpẹ rẹ̀ náà ní 92 stars Edan City kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City 106 lónìí ìgbà náà Peter Smeichel nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United 108 lónìí o David Raya àgbà ojú ò gbọ́dọ̀ báwo jẹ́ òun náà ti darapọ̀.

ya ninu edije la liga santada gege bo se wa lapa ti beyen e ma je teyin osasuna osasuna one pa geta vele o geta otuko waju re pelu ami ayo kan sodo ni barcelona pelu rayo valecano ami ayo marun si meji one vila vanela ti pari e barcelona pa awon omo lomo legun jaye eyin nu olorun ninu edije ti la italia seria es roma gbo pa ni sada wa yi tori pe mẹrin sódò náà fi bẹ ojú lee gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹ atlanta àmì ayò kan sódò náà ipa bologna gẹgẹ bó tún ṣe wà nùjọ ẹjẹ ndórílẹèdè portugal bí mọ lọ a ní kí n dúró mẹ díẹ nítorí pé ipa ẹgbẹ agbábọọlù sporting braga ó pa victor guimaraes pẹlú àmì ayò kan sódò benfica ló pa estrelli pẹlú àmì ayò méjì ṣẹyọ kan ahmed pẹlú trabzonspor méjì ṣẹyọ kan náà gbà bexista náà pa koran pẹlú àmì ayò mẹfà sí méjì ìyẹn nínú ìdíje super league lórílẹèdè wo lórílẹèdè turkey gẹgẹ bó ṣe wà nìyẹn lápá ti bẹyẹ jagrili òwúrọ òní yóò ṣàyẹwò ìlera rẹ ìyẹn nínú ikọ ẹgbẹ agbábọọlù everton gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹ ó ti da agbábọọlù ikọ ẹgbẹ agbábọọlù everton o wọn ni wọn pé kankan ò sí nbẹ mọ àfi tó bá tó fèlì mẹdíkà ló kù gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹ sẹẹrí gbogbo àwọn tí mò ń kalẹ̀ fún yín yìí ẹni tó bá fèlì mẹdíkà nu wọn o ó lè mọ pa lè mọ padà gbé ṣùgbọ́n wípé àdéhùn tí wọ ó yẹ ẹ tú dànù tó túmọ̀ sí wípé kán fèlì mẹdíkà probability rẹ̀ gẹ́gẹ́ ó lò gidi mọ̀nàkà lápá ti bẹyẹ ó yẹ ẹjẹ ń jẹ àyín bẹ́tà ànílànà yẹn nígbà tí wọ́n ń gbé tó dóko tó ń jẹun ìgbà yẹn nípa ẹgbẹ́ agbábọ̀ọ̀lù everton ṣe káràkátà torí pé wọ́n láǹfààní láti ti gbé ta ni wọ́n lárìn balógun lánàá gangan ni wọ́n tún ti gbé agbábọ̀ọ̀lù ọmọ orílẹ̀-èdè usa wọ́n dẹ̀ ti gbọ́ ọmọ náà ó yẹ pápápá ó di nípa ẹgbẹ́ agbábọ̀ọ̀lù tottenham hotspur wọ́n ti gbé mielo modric bẹ́ẹ̀ náà ti gbé tó ṣe adára bí ọ̀yọ́ agbábọ̀ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù chelsea náà méjèèjì gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn náà ó yá mo tún ti já yín bẹ́ta gbé yín débẹ̀ ajá ajá tẹ̀jà ní dalẹ̀ ní gbòòrò ayé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bùkayọ̀ saka ó ti mi àwọn méjì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ní sàtàwà yìí tẹ́ ẹ bá mọ̀ mo ní ń já yín ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Baba Sanchez tí mo já yín lẹ́ẹ̀kan yẹn àdéhùn aláyàlò òun ló fi darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù komo nítorí pé wọ́n fi fẹ́ fi rọ́pò ta ni Twenquist àmúlé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù komo eléyìí tí ó darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù monza ìyẹn nínú ìdíje italia serie a ó yẹ ẹyin tèmi gbòòrò ayé tẹ bá fẹ́ mọ́ wò mí ketekete bí mo ṣe dúró yìí ẹ mọ́ bọ̀ lójú òpó ìtàkùn àti àṣekáyé facebook diamond 85 tv lẹ́yìn mọ́ wò mí ketekete ó yá ṣe kẹ́ ẹ mọ́ fún kí n mọ́ tẹ̀yìn ẹ mọ́ fọ́n gbòòrò ayé ẹ̀yin tẹ bá wá fẹ́ mọ́ rí update bí transfer window ṣe lọ àti bí gbogbo ìròyìn eré ìdárayá àjá àbálẹ̀ ó tó di pé owó asọ́tún wá sósì ó yá lọ fọ́lù ẹ̀ lójú òpó tiktok àtójú òpó facebook A3 olófin láǹfààní láti mọ rí mi wo àfin mi ò ní ìdíntrodọ́ṣẹ̀ láàrin ọjà tó bá ti tẹ A3 lẹ́tà A ni ó wà kọ tírì síwájú tírì èfigọ́ tírì ó kàn sáà tiẹ̀ lọ́wọ́.

bó lọ̀rọ̀ ṣe máa rí wá lè gbọ́ wípé kó tó di pé eré sójú ọjà ti lónìí wá lè gbọ́ wípé kí ni wípé wọ́n ti gbé ẹ̀ṣọ́ fanadez ní pàkà ìyáka iyún lẹ́yìn ọ̀ṣọ́ka mọ́ fún ẹ̀yìn tèmi ń gbòrò ayé sọpọ̀ ti lọ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn nìyẹn dòyẹn máàlẹ̀ ohun gẹ́gẹ́ náà látàpá àti bímẹ nítẹ̀yìn mọ̀nà káì ó tó ti ta mọ́ra tán o torí pé ó ti mi àwọn oníbẹ̀ta nígbà tán kojú kọ ibi agbẹ́bọ̀ lò fi Fiorentina. Àdán kojú kọ ẹgbẹ́ agbábọ̀ lo Fiorentina gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn náà ó yẹ pẹ́pẹ́pá ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lo Newcastle. Àwọn yẹn ti tètè sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti láàdù ẹ̀pẹ́ tí ó rà ó di dandan kó san ní sàtà wà yìí gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn wípé àwọn gan ògbọ́ pa àwọn ògbọ́ po ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé tá òmìn kojú kọ ẹgbẹ́ agbábọ̀ lo Liverpool nígbà tán rẹ́gẹ̀dẹ̀ yà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lo Tottenham Hotspur ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ní sáà yìí gẹ́gẹ́ bó ṣe wà báyìí ẹ jẹ́ tó jẹ́ yín bẹ́tà lábala fèrè sójú ọjà náà mo ti wà kátàkárà mídòmídò nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lo Valencia àdéhùn ti wọ̀jọ́ pẹ̀lú àwọn àti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lo Liverpool láti gbé ta ni Harvey Elliot láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù ọ̀hún yóò lọ wọn ó sì gbé wọn ni wọn pẹ́ kankan ò sí nbẹ̀ mọ́ àní ṣáájú Ramos ti ń wò ó wípé òun fẹ́ di olùkọ́ni ìyẹn lásìkò tá a wà yìí mo tún ti já yín bẹ́tà gbé yín débẹ̀ àjá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Liverpool wọn ti ní kò sí tó jọ £75 million pẹ̀lú £5 million àdàn tẹ́ kó wá fún kò dígàpò àwa ò lè ta kò sí tó jọ ẹ̀ kúrò lórí ẹ̀ sọ bẹ́ẹ̀.

àwọn ẹrú mọlẹ eléjọ láǹfààní láti wà ń kalẹ ìyẹn fún ọ balùdí ọyẹrì rodri jude bellingham elibrat alan darí kane osmani dembele kylian mbappe daniel andres christian.

yìí o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United àwọn tó ti gbé okùn aburú torí pé pápá ṣeré wọn ẹ mọ̀ wípé kì í ṣẹ̀ṣẹ̀ jò ó ti dìwà wọn ò dẹ̀ ti mọ wọn lára kódà lọ́wọ́ tán wá wà yìí mo láyọ̀ àtàfàní láti sọ fún yín pé pápá ìṣeré ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ìṣọwọ́ tó mi fi ń dẹ́ńbẹ̀ tó jò bá ń rọ̀ ó ju tẹ̀rìn ìjẹsàwọ́ ta fún ọ lọ ébà gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn nìyẹn ó yí ẹjẹ ń sáré gbẹ̀yìn débẹ̀ nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City wọ́n ti gbé agbábọ́ọ̀lù lọ́wọ́ ogun láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Palmeiras lórílẹ̀‐èdè Brazil ni Alan òun lorúkọ ọmọ náà ọmọ lẹ́njẹ lẹ́njẹ tí ń ṣe wọ́ndà òun náà lọmọ náà nígboro ayé ó yá gẹ́gẹ́ bí ìyẹn náà tún ṣe wà òun ni mo ṣe láǹfààní láti

ni wọ́n gbé òsì àní láàárọ̀ yìí jẹ́jẹ́ kúkú sọ pé lónìí ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án òun náà ni à ń sọ àwọn èdè ó máa pajúdé pé àgọ́jọ́ kà pajúdé lórílẹ̀‐èdè síra wọn.

0: iyẹ nínú ìdíje league àgbọjẹ lórílẹèdè gẹẹsì ibẹ ni wọn gbà wọlé nítorí pé mi ò rọjọ musolókun ni ó yá ọgbẹni ayọdèjì tó ń balẹ bánkì àwọn ọmọ nàìjíríà tán láǹfààní láti gbé wa láàárọ yìí.
1: wọn ní tí òjò bá ti rọ ire obudo sẹ
0: òtò bẹẹ
1: òjò obudo rọ
0: òjò rọ mọnu
1: ìkànnì diamond náà pé bí o ìkànnì tó ṣe bí oní ni ọjọ kìíní nínú oṣù kẹsànán pẹlú gọlọ nǹkan gidi òní ọmọ basile wa
0: nǹkan
1: burúkú ò ní bá ọ ayọdèjì sọni bárẹ sọni èèyàn bá rìn torí ayé lápò lè kó wájà àwọn náà tún máa polú kókó
0: wa
1: ẹjẹ a máa bẹ tó bọ.
0: ó dà ẹ jẹ́ ká wo apàtì bí ká bẹ̀rẹ̀ láti bí mo parí ẹ̀ sí wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù city nìkan ni ò tí ó kàn sí ìdí goal ní sáà tá a wà yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta bí ẹyọ kan kọkọ community ṣì rí kojú man city wọn kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù confederate wọn pa wọn pẹ̀lú agbábọ́ọ̀lù mẹ́ta sódò aston villa lánàá pẹ̀lú gbogbo akitiyan fapá janu sebi kanda kanda bi orogun ẹlẹ́ran wọn àná padà jẹyọ kan sódò lóòótọ́ àmọ̀ pa aston villa àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal ìfẹsẹ̀wọnsẹ̀ tí ìrọrùn tí ìrọgbọ ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́nà wọn padà rí yẹyọ kan sódò yìí.
1: ọjọ́ ìwé wá jẹ́ wo aston villa bí agbábọ́ọ̀lù wọn tó play ball europa final àwọn bíi 7-6
0: ọ̀nà tí kò ní. ibẹ̀ láti rí yóò tellman ti lọ ole watkin Morgan Rogers Emiliano Martinez pẹ̀lú Luka Dinic àwọn bíi márùn náà ti kúrò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ló ń báyìí.
1: nǹkan tó ṣẹlẹ̀ ni pé àná èèyàn gbìyànjú ṣùgbọ́n tá a bá wo arsenal wọn ti ń wò pé nǹkan tán ti ń ṣe náà ó dẹ̀rí pé tá a dẹ̀ ń sọ̀rọ̀ pé ẹni tó ṣe ní pọ́ǹtì tó pọ̀ jù àti lè gba epl nísàyè àwọn náà wọn jẹ́ kan nù ó dẹ̀rí pé ìdíje àná yẹn nǹkan tá à ń sọ nìyẹn pé tẹ bá ti mọ̀ pé góò nílé pọ̀ ẹyọ kan tán rí yẹn orí pé wọ́n ṣiṣẹ́ lórí wọ́n dẹ̀ jókòó rí yẹn àwọn méjì àti all city àwọn méjì ni àǹtí kan lọ́dọ̀ ẹgbẹ́ tó wá jẹ́ all city yẹn nǹkan tán lò àbọ̀mọ̀ pẹ̀lú kinní man u ìyẹn 5-4-1 òun náà ó padà wọ́ọ̀kì fún wọn gbà tán play ìyẹn ọmọ ìyá wọn ọmọ tán jọ dé láti championship ìyẹn kí n convention tíìmù kí n lampard o mọ káàtì fi àwọn sílẹ sáàyè kan o mọ pé gbà míì náà àwọn tí ò tán bá kọ tán bá ṣẹṣẹ dé wọn máa ń ṣapá àfẹ ṣapá
0: kẹjọ tí wọn máa ṣàyà bí
1: ẹyìn kó má lọ torí ìkàwé jẹ káàtì bẹẹ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kílọ̀bù báyìí wọn ti máa wọ àwọn pílẹ̀yà yẹn ó lè lọ di january tákàn di pé gbogbo àwọn tó bá jẹ star match wọn star player wọn wọn kàn máa máa mú wọn kọọkan ṣùgbọ́n ibi tán ti jẹ báyìí kan kí wọn àwa wo kí ní chelsea ǹjẹ́ bọ́n ṣe ń gbágò wọlé ṣé ó máa ṣẹlẹ̀ ẹjọ́ sunday
0: ibi tí mo lọ
1: ní aago mẹ́rin
0: àwọn gbágò wọlé arsenal kan sí ìdígò arsenal dẹ̀ ń go ṣé èso pé ibi tí arsenal ti kọ́ ìgbàgbọ́ pẹ̀lú jẹ́sọ̀ ti gẹ̀ ti ẹ̀rọ ǹgì lọ́jọ́ sunday gẹ̀gẹ̀rẹ́
1: ó dàbí sunday náà máa play arsenal ní 4:30 kó tó di
0: pé irú àná bí o ẹ̀sọ́ ti pa arsenal ní kọ̀ǹsídì.
1: ẹ sori ọwọ́ iwájú chelsea yẹn àbúrò mọ́ ìjẹ́ ká tanra wa ẹni tó máa mú kí Morgan Rogers mọ̀ kó Palma. Pedro Neto
0: pẹ̀lú Joao Pedro náà
1: pẹ̀lú kí Joao Pedro àti àwọn tó wà ní bẹ́ǹchì wọn bí àwọn bíi Estival gbogbo wọn ẹni tó máa mú wọn àbọ̀n pé kán máa sọ àfẹ lágbára wọn máa gbágò wọlé ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ọwọ́ ẹ̀yìn mọ́ àárín yẹn orí pé tó bá wo géèmù tán play jọ sunday pẹ̀lú game brighton and hove orí pé casedo gbé jáde ṣùgbọ́n ọwọ́ àárín yẹn enzo dele ó ṣeé ṣe kó náà kó lọ ní agbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gẹ́mí fìdí wọn irú kẹ́bà ní sánchez báyìí òun lọ ṣùgbọ́n ó ṣeé ṣe kán parí díì bóyá kí n kàmárà àbúmọ̀ láti kí n monaco àbúmọ̀ lónìí èmi tí ò pé tí ẹ̀ bá dé ṣùgbọ́n ọwọ́ àárín gbùngbùn yẹn ó fẹ́ lu ó dẹ̀ pé tí àárín bá ti lu ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lẹ́yìn àti amúlé nílé rí nǹkan kan ṣe ọwọ́ àárín yẹn ṣùgbọ́n tí alonso tó bá lè rí tò ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń lò yẹn àbòmọ̀ 3-4-3 pẹ̀lú èèyàn lo bíi defender mẹ́ta àbòmọ̀ bíi márùn-ún tó yẹ pé àwọn kéèyàn
0: àwọn méjì ó padà láti wájú
1: àárín yẹn ó máa fẹ́ le ṣùgbọ́n èmi náà wò pé alonso olùkọ́ tó ní ìrí ni
0: tó bá máa jọ sunday. ẹ jẹ́ ká ẹja ṣe báyìí ká wá padà kó tó dijọ́ sunday ká padà sínú ìfẹsẹ̀wọnsẹ̀ arsenal tó wáyé lánàá àwọn ọmọ olólùfẹ́ ní ìfẹsẹ̀ pé ìkà tí a ṣe fún sàkálà náà yẹn pé golúwòmí gbàṣọ ni mo nítorí pé wọn ò tí ìgbàgò wọlé ló jẹ́ kan máa sọ pé golúwòmí gbàṣọ ni ṣùgbọ́n tá a bá wo kọ́ńtàtì yẹn dáadáa a rí pé ta òun náà ló ti gbé ọwọ́ lé lẹ́yìn tó ti láǹfààní láti tì í ṣùgbọ́n ń gbà tí ó ṣubú kò sí bó ṣe fẹ́ ṣubú inu box na ni o subu si to ba je wi pe ade eyin mu nde o sera ro fun ilajiseju aya o se se ko je wi pe inu box ni o ba sugbon lana ese kekere loku kese re wonu box titi toti o wonu box awon amomo ololufe ko igba gbogbo last na ba nbinu ani penalty lo ye ki fese won so nje
1: ori pe to ba wo gba to fa o fa ni 56 en sakade score ni 59 sugbon kan to kan se to je ko ro le die gemi kan ti won na so ni pe titi mu ba tin jawe olubori a ni mo bi to ku si sugbon to ba wo chelsea ba gebi ro ta so akan mo ala pore pe anti score go meje and they concede the maru ti arsenal ba lo na won sunday o ti nkan ba lo yiwo igba la ma mo pe oluko yen gan nkan to nse yen tabi amule ana yen nkan o je ko rorun die ni pe arsenal pada won game yen to ba pe yan won o se se ki awuyoye sugbon gege bi nkan ta ma so ni pe ko si na a le ri 100% abomo ninu nkan ti awon eyan ba nse ko se eyan to pe tan ere daraya ni abomo ko si bi ti o si ko si bi to pe ohun la yoruba ma so pe ko si bi ti a ti ko adiyale ago lu so toto
0: o ye
1: e ko de wa pelu awon fi arun yen ni pe atawon atokun ni pe igba mi na wa na to ba ko waju si eyan kan gba mi o le ko yin se eyan o ma nsele dada
0: o ya je ki eja ta mara wi pe eja lo sinu ko igba gbabolo eja lo sinu ko igba gbabolo Tottenham Hotspur ta ba so pe ko igba gbabolo ra omo ni sai ko igba gbabolo Tottenham Hotspur ti ra omo eleyi to koja mana mana ni sa ta wa yi ila na bayi to se adara bi oyo lati ni ko igba gbabolo Chelsea ade eyin mu ni bakan na Milo Modric lati ni ko igba gbabolo Chelsea na o ti lo an ti ra Mamouche an ti ra Savio an ti ra Sandro Tonali
1: an ti gbe omo Newcastle to fo se ta fun
0: an ti gbe
1: o to mo fun won o tun na won
0: again mi o ra yin temi anybody ko wa ni sisin iberu Newcastle ni pele se ogbon an ti awon kan yi ti wa sele bayi nti mo wa fe bere ni pe ko igba gbabolo Tottenham Hotspur se won o ti pada get form ara won sayi abi ban se mo gba lo re se Robert De Zerbi gangan ni nkan se ni abi iko igba gba ball yen ni o ti get are right
1: ori pe to ba wo kin to ti amos for lati bi sabi meje o mo si mejo o mo gbogbo awon coach tan gba anti get right anti gba Jose Mourinho gba Antonio Conte abomo Thomas Frank gbogbo won ko to di pe an lo ba oluko to wa me yen di sabi o de pe di sabi e ni sa to lo o sise pelu team kan ni France yen Olympic Marseille adere ta ta sugbon pelu owo tan ti na omo kin Chelsea ti an ra yen yen Real Madrid enu oko ya Milan sugbon igba yen mo wa pada
0: adeun alaya loni
1: aya loni sugbon igba yen igba ti mo wa pada ri pe ohun ati e an ti jo sise ni kin ri an jo sise ni kin Ukraine yen starter Donetsk an ti jo ni ajosepo o da pe ohun to atogunmo ohun ni an fira o de pe tosin adara bi lori adara bi osun ni pe to ba wo igba to de kin Chelsea emi o pe kin na plus lo ma je fun won nitori pe ta ba igba to wa lati farm ki se pe an fi owo kan na razo sugbon Tottenham to ba wo sabi meji ori lo n ba won se an pare ti 17 igba tan gba Europa gan Europa yen gan la so pe an face bi odun bi meji seyin igba tan na ma yu Europa na face sa to lo na o ye kan lo sugbon emi kan wo sa ri pe awon player ti an seche ra yen an ti le mo wa ara an ti le get ra sugbon se awon na se awon afarabale fun gen disabi lati le ri se yen se nitori pe ta ba won kan to sele bayi sugbon emi o ri won gege bi pe bi odun meji seyin ta bo to lo mo se struggle yen tan wa ni 17 emi o ri won sa yi pe an le wa pe
0: awon ti mi awon kankan
1: an ti mi awon
0: debi pe won o ni ami
1: an ti mi awon an ti ni ami an ti fi idije meji an ti padanu Aston Villa na padanu sugbon nkan temi kan rinu team yen ni pe emi o ti ri won pe gege bi pe an le wa ni European competition boye mi Champions League Europa tabi ki conference sugbon emi ri won pe o ye kan le pari si boya bi kewa o mo si kokan la si keje pelu an player to wa me
0: oda gẹgẹ bó ṣe wà náà nìyẹn látàpá ti bẹyẹn ó yẹ ẹjẹ kí n máa ṣe bẹẹ kí n máa fi àǹfààní kí n máa fi mú pè wọnú ara wọn ṣùgbọn kó tó di pé màmá pé ẹjẹ ń gbé yín débẹ kí sáré ṣàlàyé wípé kí ni wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù santos Neymar da Silva junior ó tún ti ṣe kí ni o ó tún ti fún wọn ní owó tó tó £2 million láti fi san owó kan eléyìí tí wọ́n jẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mọ̀nàkó ẹ mọ́ gbàgbé pé ní sáà tó kọjá náà o gbe won sori bi gele ni eyin ololufe e ti mo follow e o ye lo mo follow e kakaka lo mo follow e gidige lapa ti be yen loju opo facebook ati loju opo tiktok 83 onika

0: ọmọ ìyá mi má fọ́ ń gbòrò ayé update ni back to back ó kún bẹ́ẹ̀ kò sírú ẹ̀ kò sírú ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ torú torú tààrọ̀ tààrọ̀ kódà kó o má lọlé bọ́ọ̀lù update kún bẹ́ẹ̀ pa A3 lásán ni kò kàn tẹ̀ lásán A3 ó tẹ̀lẹ̀ tayé ó sì kọ́ lẹ́ tayé ó sì kọ́ fi gọtírì síwájú ló bá tán kò ní ìdí kó fa àyè lẹ́ o kọ́ méjèèjì papọ̀ ní ṣúgà bá jànú ṣúgà bá jà ló bá sẹ́ẹ̀tì. Emi ka ẹ Newcastle mi ni o.
1: O Newcastle.
0: Emi
1: aseta. O ma bo aro e bayi o ti da waka ni aro.
0: Emi o ra aye ni sa ye anybody to ba ti jẹya ko jẹya lo ni. Kasita gan ko.
1: O n sise owo osu
0: ẹni. Eni se kini.
1: Eji ẹ mu wa. Ba se
0: a ma di wa. Pẹlẹ. Pẹlẹ o. O ne 1615 1011 olojo pe telefa ni lati gba wole o ya mori yin be duro re eyin temi gbogbo le kile an ti ba ndagba lojo pon ye awon eyan ti bere si ni lo like e iye ni tori pa awon temi an ti duro kakaraka duro fere bi nba won ni the president ma fo awa ti en toto a ma bo like e gidi gan ni tori pe ko se duro wo bo se lo la wa nba dogba iyen latapa todo wa nbi mona kai o ya mori onbe abule sowo jesi olusegun alaba agbara to gbogbo akadi duro seyi lo mo gala gbogbo ta kogun o tesi ti o ne wa niti ajasko ri waya niti sin aridunu ti o ne dari po si o ya ma je nlo ko sawe e ne wa o ti awon ti tesi niyan o ya comre paul obasanya alaga mo gbara e ne wa niti ba mi e ma lo dola lo ninu aye o ya papapa ẹgẹ bó ṣe wà látàpá ti bẹ̀yẹn ẹjẹ kí n sáré débẹ̀ àwọn tó ti wà lójú òpó yìí tán ti wà lójú òpó A3 nìkànnì ìbánidọ́rẹ̀ facebook yẹn ó yẹ jẹ́ láǹfààní láti kí àwọn náà nítorí pé ó tún ti sẹ́ẹ̀tì lápá ti bẹ̀ ó yẹ morí ọ̀bẹ fọ́ọ̀mù rẹ̀ dóye kó lé bẹ̀ arábàbí lójú àkọ̀ráyè arábàbí gbogbo òtágùn.

0: trouble party ara e na ni
1: e ni ko se pari igba ta wa speaker le ngi se kele n ba de ngba na ngi se kele ni abe bi o yan rin oko ile osa ba yan ma se jump carnival ko jump la man se o fi o fi o fuji party o lo lo
0: there party le won gbe nisin gbe terrible party a jo gbe mara won na
1: o ko se to to se bi eni to ba ko to dupe ori egbefa o ti begi dinna ori egbeje o de lo wuro to ni eto eto wa eto a tun pare aroye ikan da mo de 3.7 lulu lore ni ipinle kwara ibe won pe bi te gbesi lo wuro to ni odo tinibo le se npe awon kan koko ajimo ni won ti gbe abo won si bi osoro won fe gbe koko wuro ni awon elomina ogun eje ni won gbo mi sagba si bi won fi lo la koko ta wa ye se wa ri awon segun awon akobi baba beji se yi maketi omido pa gbogbo won beroka ni won gbo mi segbe won ja sinu re lo wuro to ni nile badan omo la la fure ati abule wedu ero ogun feni ogun bani ni nkan bi ago mejo wuro koja isegun meta to taiwo adeyemi loruko mi
0: eloji re o
1: oku mo ni
0: ori lori isoro eto abo yi igbese ologun de ko ma to seri eyin te wa leku arewa e gboro serayi lokan ka fi koju awon odaran iwe royin kan lo gbe loro toni o
1: alright opa ile to wo yen na ni abo simi oko se ti ma wa te pada sile ni mo lo lo egbo lowuro toni
0: idi ti le safarika ta gboro fi tu eronu won pare o lori a nko lu awon ti so mo lu eni ta nso be egbo o
1: to atiku obi makinde won ma telekun mari won jade sibi ipade kan to waye ipade wo ni egbo lowuro toni
0: ori lori orodun 2007 eleji re o gbogbo eyin te ba ti te satileyin fegbe oselu APC a ja egba fun yin a lu segele yi lori be ba ti le tele egbe oselu APC e je ko boko ta so be egbo loni
1: mo ko ni abo pari o ya oju e pe ibi a tun ja si lowuro toni to opa agbaba e lo toro lo oba nikan ran omo lo te yere fun ijọba apapọ ilẹ yìí ti sọ ìgbà tí ó parí ojú ọ̀nà ojú orin tó lọ láti ìlú kaduna dé ìlú kano nígbà wo ni ẹgbọ lówùúrọ tòní.
0: A jẹ́ pé ìròyìn pọ̀ tá a kó wánu torí pé Daily Trust ń bẹ lọ́dọ̀ tèmi lọ́rọ̀ tòní yàrá ìròyìn channel wọ́n débẹ̀ Daily Post gan kò gbẹ́yìn o kódà punch ò gbẹ́yìn tó fi mọ́ ìwé ìròyìn Nigeria Tribune.
1: Alright ọ̀pá a Daily Trust rẹ̀ yóò mú nǹkan lẹ̀ vangard yóò tan bánà rẹ̀ lówùúrọ̀ tòní punch yóò pọ̀hùn lónìí guardian ló ti wá sọ́dọ̀ lówùúrọ̀ tòní ọ̀pá.
0: Ṣẹ́gbẹ́ lọ́dọ̀ mi Daily Trust ni mo kọ́kọ́ náwó gan o lórí ìṣòro ètò ààbò wọ́n ní ìgbésẹ̀ ológun nìkan ò tó o ẹ̀yin tẹ́ wà láríwá ẹ mọ̀ síra yín lọ́kàn káyọ̀ ilégbógun ti àwọn ọ̀daràn torí pé wọ́n ní kágbà ní lọ́hùn ní bàtà fi inú o ààrẹ Bọ́lá Tinubu ọmọ ti jáwé àkìwọ́wọ́ o oníṣẹ́rẹ́ ìgbésẹ̀ ológun nìkan kò mọ̀ lè fòpin sí ìṣòro ètò ààbò tó ń ṣẹlẹ̀ ní àárín gbogbo àríwá o ìyẹn north central mọ̀ ní o ó rọ àwọn ìlú àwọn adarí ẹ̀sìn àtàwọn adarí ìlú gbogbo tó fi máwọn ọ̀dọ́ àwọn obìnrin àti àwọn tó wà lẹ́ka aládàáni láti sinra wọn lóṣùṣọ́wọ́ o ní pẹ̀lú àwọn àjọ elétò ààbò gbogbo fi kojú àwọn ọ̀daràn àtàwọn ìwà ọ̀daràn gbogbo láti pé wọ́n wú ti gbòǹgbò ń tó ń ṣokùnfà lásìkò láwọn agbègbè yìí tinubu ló sọ̀rọ̀ náà o lánàájú ajé ìyẹn níbi àpérò tó ní ṣe pẹ̀lú ti ẹkùn àárín gbogbo àríwá tọdún 2006 tí wọ́n ṣe ní makurdi ìyẹn ní ìpínlẹ̀ benue níbi tí ẹni tí ń ṣe akọ̀wéjọba àpapọ̀ ilé wa sẹ́nẹ́tọ̀ george akume tó ti sojú fún ààrẹ tinubu tinubu wá rọ àwọn tó jẹ́ adarí ẹ̀sìn àtàwọn adarí ìlú ó ní ẹ wò ó ẹ̀yin gan lẹni àkọ́kọ́ tó wà níwájú láti dáàbò bo àwọn ènìyàn àti àwọn tó yẹ gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé ó ní ẹ gbọ́dọ̀ dáàbò bo ohun tó dúnkokò mọ́ yín gẹ́gẹ́ bí ó ṣe pé eléyìí yóò jẹ́ kí ìtẹ̀síwájú kọ́mọdé bá ẹkùn àti agbègbè yín sí àjọṣepọ̀ báyìí náà ni mú kí rẹsì òkun ìkòkò Daily Trust ló gbẹ́ròyìn o.
1: tó ọ̀pá Daily Trust lèmi náà gbámú lówùúrọ̀ tòní kẹ̀kẹ́ ìròyìn tí mo wá gùn waju gba keji are le yi se ti ma mo mo gbede lohunro toni one bayi na ni abo simi oko igba keji are le yi ka si se ti ma ti pada de sile laye igba to pa lebi ipade ele kokan leni ogun ti awon adari orilede ninu ajo iso kan le adulawo eyi to waye ni luanda ni le angola chetima o mo lo soju are le yi bo lati nibo nibe apero alagbara hun ile nigeria o mo lope nibe pade ohun fun igbese akin alede dena ifanfa papa julo pe kile adulawo fi igba nu kan soja latari kolo tan se adulawo ile south africa igba keje are ohun to wa pada si ilu abuja leyin pade na to aye nile angola aisi le se ti ma awon eyan won ti wa tun be na telu are tinubu wepe o na tun gbera ko nile ye fun esimi olose meta ile europe nigba ti igba keje re na ko si le opa litosin lowuro toni
0: da yara yun channel mi gba lo o se amune bune laja laketa o laketa ketan jare na to ketan o idire ti le south africa gbodo se be forokote parunu ka tu eronu won pa o lori akolu tan se tawon ti ki somo rile de won igba keja re le wa setima oyen kasim setima lo soro oni se ni won gbodo ri pe ile south africa won ma tu eronu won pa lori awon akolu ti won se fun awon ti ki so omo ilu won papa julo to fi mo omo awon orilede nigeria ta orilede ile adulawo mi o ti won se nile south africa oni orilede yi ko ni farada iwa kiwa iwa ti ojo mo tomo eniyan ti won se ati sisi awon ara lu basu basu gabe se ti won se soro ngba to n kuro ni luanda nile angola o ni se ni oni ile nigeria o lo ri soju ile nigeria iyen to lo ri soju are bola ahmed tinubu ni bi eto agbe kale to je ti awon lori orilede ati awon lori ijoba eleyi to je elekokan le ni ogun ru re ti won yo se ni agbe kale ninu ajo isokan ti le adulawo au ni o nigba to ba won onigege ara soro ni luanda ni kete leyin to n gbera se ni gbakeji are so pe sere awon to ti fi arajin awon si wa ni ifarajin na sibe o lati yeju gbogbo awon to ni se pelu ohun ti o n lo nile south africa lowa o nipasẹ ijiroro ifeko loko ohun ijiroro alalaafia bo se we se eyan meta ni o se fun ni meran okunrin to lowo lowo obirin to rewa atawo lolufe ko agbabo lasna yara ro ichade lo gbero yi eleji re o
1: sha like your te to vanguard momo bamo lo wuro toni toni ewo airin po omejo onama lo pada fe lo fi ya je omejo bayi won ni awon omoye fun ipare labi asia egbe oselo African Democratic Congress ADC Atiku Abubakar omoye fun ipare labi asia egbe oselo Nigerian Democratic Congress NDC bitabi ati omoye fun ipare labi asia egbe oselo Allied People's Movement APM to tu je gomina ipinle oyo seyi makire won ma foran nibe ipade kan tun gbe kale latowo awon egbeselu alatako mefa ototo to se wale lorede ye ipade on lo waye ni gbangan igba lejo sewu musa yaradua nilu abuja ni anojo aje ipade ohun oni ipade akoko ti o waye laarin awon oloselu alatako afogusun won o se ko papo saju eto dibo odun to nbo nigba to soro ni oruko awon to se agbekale ipade ohun ti won pe ni G100 Malam Saliu Muhammad Lukman oni ewo awon ma fe se agbekale ijoba le yi arapo to je pe yo kogosu won to je pe won mo lo sa elekoso olodun merin o salaye pe afogusu won ori lati de pe awon latako fi mo won sokan saju eto dibo odun to nbo opato vanguard ni lowuro toni
0: ti ta koso eleji re sinu we daily post lodo ti mi o irin ajo ta re rin lolu ebo o wa na to bilionu meta dini ogoji le esun mefa naira o laarin odun meta pere ta nso be e farabale ke gba o se iyawo ti ko siro wo be mo ni ile si are won ti salaye royin jade ipisere nse ni ile si are iyen fun irin ajo ti won lo nile ilu ebo nile okere lohun mo mo nigba won to bilionu meta dini ogoji le esun merin le ni ogota naira o 37.64 billion naira o laarin odun meta mo ni lawon ajo ti won ni won rin o lati le se are laarin osu kefo odun 2023 ati osu kede odun 2026 ta wa yo ke bi won se kala ye royin se won ni won se agbeka kini lati pa se eto kan to pe ni gospel yen to je agbeka le oju opo kan eleyi ti won gbele lati odo ajo budget o eleyi ti kini ohun ni se pelu bi ijoba apapo bi nkan se lo gan lori asun owo bi won se nawo ati awon owo ti won na gan ni pato won so loju oro pe yi waye la gege bi are bola tinubu ni ojo aiku sunday bo se kuro nilu abuja to lo sile europe fun isimi olose meta ti ma nlo simi lododun o iyen pelu ilu london ti o ti kokko duro ni inu rin ajo eleyi to rin na se eyan lo ko si na elo ti elo mo ko ti ni yawo le ni so mo pe family council na ni daily post mo lo gboro yeleji re o
1: to opa punch mo gba mo lowuro oto ni keke royin mi waju oju ni kan mo gbede lo wuro oto ni fokan bale ko sewu aye ti ja
0: lafi ni
1: oni agaba e lo to ro na oba nikan na mo ro teyin re fun ijoba apapo ri salaye wi pe ise oju orin ti o lo lati ilu kaduna le lo zaria le lo kano oni won pade ko to di osu kejila odun ta wa ye lara igbese lati mo to se deba erina oko oju ni lorilede ye oga agba sakole ye tori si erin oko fun so adebi ye lo pade to ya bi oro nilu abuja lana ojo aje nigba to soro nibi ipade kan to je ti igbimo to wa ni ijanu erin oko lorilede ye adebi ye ni sakole ye ma ti bere igbese lati re wepe ojo re o mo se lorilede ye papa julo lati mu adekudeba awon oko erimo erimo to ngba oju ona de re nigeria o tesiwaju pe wo won ti be pare ise ona oju ni ohun to pa punch ni lowuro toni
0: oda emi ti wa ninu weroyin punch lodo temi o ki lo ndo ninu apari ti ra compo lori oro odun 2007 mo ni eleji re eh se wa no ni sinu oba yi awon to ba ko lati satileyin fegbe selu apc a lu segele won lori o won je ko boko won je gba commissioner kan ni bonu o ma lo soro sita o commissioner kan to wa foro awon odu ati are idaragba idagbasoke re idaraya nipele bonu o ma ni saina buba o ti dukoko pe e wo a ja turin egba pankere gbogbo e osapetu gbogbo e lakobode o to je pe awon to ba ko lati satileyin fegbe selu wa progressive congress apc ninu eto dibo apapo to ba lodun 2007 won ma je sege ya o buba ma lo soro na di mimo ni bi foro video kan eleyi to ngbalẹ kan lowo o lanaju aje eleyi ti won tin se ifilole eto ipolongo ibo kan ti won gbe kale latodo egbe Tinubu City Boy Movement eleyi to je atileyin egbe to je ti olose lu kan to wa fun eto ipologo ibo are fun are bola Ahmed Tinubu lori atunyan sipo re o ori awon yo gbe lomi jade o awon sa ni egba leyin orun awon fu elomi lese tori pe ese na ni lilu alaboyun wa ke bo se sala yoro o so siwaju so ni enikeni to ba ti wa satileyin fun egbe oselu APC awon ni ti won won ma je tinu eyin ni o tori pe won je iyalaya igbadun koda won je opolopo awon anfani latodo ijoba bo ti wo ko mo ni o se aimeyi to kan mo ni mo ni fada manamana sile koriko punch lo gboro yin leji re o so ni je gba bayi
1: Ṣẹ́gun ẹ̀rú ti bá ṣẹ́gun ṣe wà ní ṣe. Tó guiding àwọn ọmọ gbà mú lọ́wọ́rọ̀ tò ní. Àjọ EFCC kẹ̀kẹ́ mi mo gbé débẹ̀ mo wá gbé sílẹ̀ mo wá ń garùn látọ̀ọ̀kan. O ni aláǹgbà á tó bẹ́ látòrí ìrókò tó ní tẹ́nì kan kò bá tẹ̀ yín òun ó mọ̀ yínra òun. Àjọ ìjọba ẹlẹ́yẹ tó ń fogun mọ àwọn tó ṣòwò ló mọ̀kùmọ̀kù EFCC ti ṣàlàyé pé òun ti gba àwọn dúkìá àti àwọn owó tó jẹ́ pé ó lé díẹ̀ ní tírílíọ̀nù kan náírà padà láàrin oṣù mẹ́rìnléní ọgbọ̀n ó ṣàlàyé wípé àwọn owó ọ̀hún ìdá méjì nínú mẹ́ta rẹ̀ wọ́n ti dá padà fún àwọn èèyàn tó nowó ọ̀hún àwọn iléeṣẹ́ àti àwọn èèyàn tó yẹ kó jẹ àǹfààní owó náà alága fún àjọ efcc ọ̀gbẹ́ni ọlá olùkọ́ èdè olùfòlédè nígbà tó sọ̀rọ̀ nílùú àbújá lánàá pẹ̀lú àwọn oníròyìn nígbà tó ń ṣàlàyé àṣeyọrí àgbẹ̀wé àṣeyọrí láti ọdún 73 sí oṣù keje ọdún tá a wà yé gẹ́gẹ́ bí olùkọ́ èdè ṣe wí orí àjọ efcc ó máa ti yọ̀ǹda owó tó dídí ẹ̀ ní bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin náírà fún àwọn èèyàn àti iléeṣẹ́ àti fún àwọn èèyàn tó yẹ kó jẹ àǹfààní owó ọ̀hún ó wà tẹnumọ́ wípé owó tó yẹ pé ó dídí ẹ̀ ní bílíọ̀nù lọ́nà irinwó náírà òun dá padà sápò ìjọba nílẹ̀ nàìjíríà àti fún àwọn iléeṣẹ́ ìjọba tó guardian nílówó tó ní ọ̀pá.
0: Kájọ́ lówó ọjà kọ́hún tá a bá dé lẹ́ka ti ìpolówó ọjà káwá súnwájú lórí ìròyìn àtúpalẹ̀ ìròyìn.

0: Eka bo pada elejire o Nigeria Tribune re niwaju mi ibe na ni mode o se eyan to ba sokoro ko ma re ti ogulu tun ni o ebe mu be nu atelo irin ajo isimi olose meta titinu bu lori ise o egbe o se lo Allied People Movement APM ti be nu atelo are Bola Ahmed Tinubu fun irin ajo olose meta eyi to fe lori ise nile Europe ebe o se ke si ile si are won ni ki won o sa ko mo ki lo sele gan nipa to nipa eto lera are o won ni Tinubu lo jade kuro orilede yi lojo Sunday ojo aiku o fun irin ajo olose meta eyi to ja irin ajo isimi to fe lori ise nile Europe mo ni won ni yo koko da se do ni ile London ni ilu London o gbe egbe oselu na won se role si are won ni se ni ki won ma je keti omo Nigeria di lori eto ilera are o kini sele gan ni pato ki won o salaye lekunre lori bi o se fe lori se isimi ohun to fi mo iru awon eyan wo ni won ko wa re pelu are awon eto gbowo wo ni won ti se sile ko to di pe o ko nile Nigeria gbe bi akowe apapo fe gbe egbe oselu na iyen egbe oselu APM ogbeni Abubakar Yusuf mo se sala yoro pe o n soro na o loruko egbe on tegbe na n bere na lawon oro to se koko ki won o si fi lede nilu Abuja o ge bo se gbe jade lana ojo ajemo ni o se orogun to morogun lowo ni bi o ba forogun roko ti o forogun ru amala se pe orogun fe forogun soro forogun ni Nigeria Tribune ma lo gbero yin leji re o
1: to opa lo owuro to ni guardian mo mo gba mu keke royin mi waju Peter bi mo wa lo owuro to ni Tony dada tenri ye ko le ja sugbon o mo ni aburo to gbojule omoye fun ipa re fun egbe oselu Nigerian Democratic Congress NDC Peter Obi ti salaye pe o mo je nkan tiju pe are ne Nigeria Bola Ahmed Tinubu lo kesi ile ejo lokere pe komo ko lere nkan to ni se lori igbese re lateyiwa papa julo awon nkan to ni se ta omo le yi fe mo nipa re obi o mo lo soro lori igbejo kan to lo lowo ni ile America to ni se lori akosile are Tinubu pẹ̀lú àjọ ìjọba ilẹ̀ amẹ́ríkà tó ń ṣe ìwádìí FBI òbí nígbà tó ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó ara ní tòótọ́ ó gbúdọ̀ nígboyà àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti wá sọ nípa àkọsílẹ̀ rẹ̀ pàápàá jùlọ tó bá ṣàṣìṣe ó yẹ kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn tó pa gáyà ní lówùrọ̀ tó ní.
0: pọ́ǹchì rẹ o ṣé ìṣèṣe tó fi débì kì í tán lẹ́yìn onísìnà obìnrin kan rẹ o wọ́n náwó gan o kí ni tó ṣe wọ́n ní ṣe ló ń gbé àwọn egbòogi olóró ó ń gbé wọnú ọgbẹ̀wọ̀n nípínlẹ̀ ogun mọ̀nì ó lọ rí fún ọmọ rẹ̀ tí wọ́n ti dájọ́ ọkú fún o níṣe ni wọ́n ní àjọ tó rí sí ìtúlẹ̀ ayé ẹni ṣe ẹka ti ìpínlẹ̀ ogun mọ̀nì o wọ́n ti náwó gan obìnrin kan o ìyẹn abilékọ ìyàbọ̀ Sowumi o fún ẹ̀sùn pé ó ń gbà lérò láti gbé ohun èlò tí wọ́n fura sí bí egbòogi olóró wọnú ọgbà ìtúlẹ̀ ayé ẹni ṣe tó wà ní ìbàrá ní ìlú Abẹ́òkúta o bí wọ́n ṣe ní ó fẹ́ lọ rí gbé fún ọmọ rẹ̀ ọkùnrin tí wọ́n pè ní Dáre Sowumi o ẹni tó ti pé wà nínú ìlànà ìdájọ́ ọkú fúnni nínú ọgbẹ̀wọ̀n náà o agbẹnusọ fún àjọ tó rí sí ìtúlẹ̀ ayé ẹni ṣe nípínlẹ̀ Ogun ìyẹn Ọláyinka Odúkọ̀yà ló sọ lójú ọ̀rọ̀ nínú àpilẹ̀kọ kan lánàá ọjọ́ ajé o Odúkọ̀yà sọ pé sẹ́ẹ̀rí Sowumi ọ̀hún wọn náà wọ́gan níkan bí aago mẹ́ta àbọ̀ rí kọjá ìṣẹ́jú mẹ́ta lọ́jọ́ Friday tí sọjọ́ ẹtì ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí o lásìkò tí wọ́n ṣe àyẹ̀wò sí àwọn ọ̀nà àbáwọlé àtàwọn tó ń wọlé ní ẹnu ọ̀nà ojúkò ìtúnlẹ̀ ayé ẹni ṣe náà ó ṣe ọ̀daràn mọ́ràn lajá àdìgún àdìgún sì gbà lọ́wọ́ ajá àdìgún tó lọ rí kẹ́yìn ìdí ẹjẹ pọ́ǹchì mà ló gbẹ́ròyìn eléyìí rẹ o.
1: tó ọ̀pá ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àmọ̀nà ń pọ́nmọ̀ ni ìròyìn tó kà lówùúrọ̀ tó ní tó daily post mo gbà mu ọ̀pá ó ní dúgbẹ́dúgbẹ́ tó tún mì lókè yìí ibo gan náà ló fẹ́ já sí wọn ni àwọn akógunjà ló wọn jẹ okèmí àwọn agbègbè ó já okèmí àwọn olùgbé agbègbè kan tó yẹ pé wọn já okèmí àwọn èèyàn méjì agbègbè ọhún ara wọn láti rí adarí wọ́ọ̀dù ẹgbẹ́ òṣèlú apc ní ratan ní ìjọba àbílẹ̀ bẹ̀bẹ̀jì ní ìpínlẹ̀ kánò ìkọlù ló wáyé ní ààjì ọjọ́ àìkú nígbà tán ni àwọn agbébọn ọ̀hún ló yabo àgbègbè náà wọ́n sì bẹ̀rẹ̀ láti máa yìnbọn lákọlákọ oníròyìn bakasin to ma nko nipa ipenije tabo ni agbegbe ekun nibo iwa orun arewa fidi e mule ni ojoko xl lana ojo aje kolon sanu wa ni opa
0: to nibo lo ti mu royin
1: daily post ni
0: oda leadership ro je sare jo mo papapa lapa bi ajo ologun re won do la awon eyan mokan le lokun kan ti won ji gbe o ninu gbokan ni kogi o kolon o sanu awon ologun nile wa won ni ninu abe eto 12th brigade ninu ajo ologun le wa pelu ajosepo ajo olopa eka ti dss ati awon lode ibile to fi ma won vigilante won ma dola eyan mokan le ologun o ti won ji gbe o nipele kogi o won ni nibe lati ri awon okunrin mejo ati awon obirin meta la o ele ti won dola gbo won ni anojo aje o tin se ojo kokan le logbon osu kejo odun ta wa ye lati inu gbo kan ti won pe ni egume ati ochaja o to wa ni agbegbe joba ibile de kina o ni ipinle ohun gabi iroyin bi won se gbe jade won ni ijinigbe olopo yanturu na lo waye fa awon eyan tin rin opopo na nla ti aloma ejule lo si tobe o ni ona ona be won ni won ti ko awon eyan na o ninu apile ko ti won fi lede latodo oluran adari oluran lowo iyen fun ajo ologun ti won gbe oro bo se nlo bo se nbo o ni 12th brigade lieutenant azad abdullahi lo soro pe se ri awon ologun na ni won mo sise lori ifimo fele ati itale lolobo eleyi ti won se pelu won lati olule ise ajo ologun ti 21 battalion eleyi ti won si korajo lati lo ri sise idon leni na se iku to fe pani to si ni nifila keyin o dupe ni o leadership lo gbe royin leji re o
1: to opa je ngba bata lese royin ni daily post mo ni oni ewo o adiye osukun aineyi be enire osukun airete botire won ni omo tuntun kan to jomo obirin omo dola emi re nigba ton ni iya re gbe sinu panikan ni abule wese ni wodu umbawa ni njoba bile kashisha ni ipinle benue omo ikoko ohun oni won we monu aso kan to si je pe are koda nigbati olugbe agbegbe on kan ri eni to ruko enje umbaxef yi sa to je pe ni baye won tin wa iwe omo na councilor to soju ward ohun gebre umbaka salaye fa won niroyin ni lu makode ipe yi sa loju ese o mo lo fi oro to awon sise olopa leti lori omo koko ohun ti won ri kolon sanu wa ni
0: hey imbite tawon kan suku
1: tawon kan fowo
0: tawon kan fowo
1: wa daily post ni lowuro toni daily post ni
0: ka ma lo sabala keji kon ka ni abala
1: lameto

bá wọn pé àwọn ò já igba àwọn ò kòbò wọn àwọn ò lù wọn bí ẹni máa kú bí ejò àìjẹ ẹ bọ́gbà pé ọjọ́ mélòó sẹ́yìn irú ọ̀rọ̀ báyìí náà jẹyọ ní olúlulẹ̀ wa nílùú Àbújá eléyìí tó jẹ́ pé alága kan tí òun náà ti ń sọ̀rọ̀ pé ẹ̀gbọ́n

táyé bá gún tí gbogbo nǹkan lọ bó ṣe tọ́ ìwà àtiṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin tó bá tún wá ń lọ nídàkejì ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣèbéèrè ẹ̀yin ọ̀dọ́ wa ń lẹ̀ yìí etí yín mélòó ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn torí pé iṣẹ́ la fi ń dẹni gíga ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó ká fìrun dúdú ṣiṣẹ́ ká má bàa fìrun funfun ṣiṣẹ́ káwa náà lè de èèyàn pàtàkì láwùjọ ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ ìmúkúmu pẹ̀lú ìlòkulò ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fúnni aṣọ ìwọ̀ku ò tọ́sọ́mọlúàbí rárá ká ṣọ́ ni bá rìn ká ṣọ́ ni bá rẹ́ ní gbogbo ọjọ́ jìnnà sí ọ̀làjú òdì pẹ̀lú oge àṣejù igbó mímu kòló sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì ẹ jìnnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára kíkó ló máa ń kó bá ni ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀ngàn fà á tí wọ́n bá ń fà á sọ pé ò gbọ́ tí wọ́n bá fi lọ sọ pé ò gbà kó má baà ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún iṣẹ́ Global Bread tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní la darí ọ̀la Nàìjíríà.

0: olúkúọ̀dà ló wà ń tọrọ ọ̀rùn gbogbo ènìyàn torí náà ẹ̀rọ olúkúọ̀dà kí ẹ̀sùn tó yí padà kí a bá lè bá ẹ̀sẹ̀ yín rẹ̀ kí ẹ̀sùn tó tura bá lè dé evangelical baptist church tó wà ní odò òkú sọ́mẹ̀ níbi ìlọrin
1: lọ́pẹ́ 7 years anniversary.
2: Àfipínlélẹ̀lẹ̀ lórí òtítọ́.
1: Ọjọ́ Sunday ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún tí àwa yìí lẹ̀tọ̀ gbogbo yóò máa gbéra san. Bẹ̀rẹ̀ ní dídé ago mẹ́fà òwúrọ̀ títí di ago mẹ́ta ọ̀sán. Níbi tí a ti máa gba àwọn ẹni ìfàmì òróró yàn ní tòótọ́ lálejò. Gbogbo lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọkùnrin àti lóbìnrin adíra wa kú oríire o. Nínú ilé àdúrà náà ni gbogbo yóò ti máa wáyé nínú ìjọ CNS Women No. 2 Asa Dam Road opposite Kilimanjaro Ìlọrin Kwara State Special Apostle Pastor Prof. O.O. Ogunbiyi Sole Administrator ni olùgbàlejò gbogbo ènìyàn. Alága ìgbìmọ̀ àjọ̀dún Special Apostle T. Ayọ̀lá àti gbogbo ìgbìmọ̀ àjọ̀dún ni olùkéde. Gbogbo ènìyàn ní àpè, a ó máa retí yín ayọ̀ ni o.

ìrònúkú ọ̀dà ló wà ń tọrọ lọ́rọ̀ gbogbo ènìyàn. Torí náà ìrònúkú ọ̀dà kí ẹ̀ tuntun yí padà kí a bá lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí ẹ̀kúkẹ̀ tura ọba lè dé. Evangelic Baptist Church tó wà ní odò òkú sọ́mẹ̀ nílùú ìlọrin ló pe gbogbo ènìyàn síbi ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún wọn. Tàmọ̀ sí 2026 Annual National Convention tí a pẹ́ àkòrí rẹ̀.

ọjọ́ Thursday tọ́ lọ́wọ́ ọjọ́ Sunday 6th of September 2026 ni ó wáyé ní Evangelical Baptist Church National Headquarters tó wà ní Odoku Street Summit Ìlọrin ìpínlẹ̀ Kwara. Àwọn olùbánisọ̀rọ̀ ni Reverend Dr. Michael Olajide Akintaye, Reverend Dr. George Tunde Oyedemi, Reverend Dr. IT Oyekule, Reverend AO Ayedogbo, Evangelist Mrs. Elizabeth Ibukuolu Ayedogbo, Pastor Samuel Obafemi, Reverend Dr. Bola Pelimo, Pastor Segun Ladejo, Pastor Mrs. Comfort Olowo àtàwọn òjíṣẹ́ Ọlọ́run mìíràn níbi ìpàgọ́lá yìí láti ṣe Ministers Conference ìsọjínlá Holy Communion ìfinijọyè jama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùgbàlejò gbogbo ẹ̀ ní bàbá wa Pastor J.O. Omojola. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pèsè 0703572315. Jésù Lolúwa.

0: e ka bo pada yin ara le te n gbo wa lori eto ta pe ni atupale ro yin na la wa labala ta pe ni abala lameto wa be se n ba se n ba bo ka pada sodo yin mo ye ibere ti mo bere ka tun lo si e ka ipolowo ja ni pe alaga ijoba abile kuje yin same danjuma se ki se oro to so boya ti awon le na wo ti commissioner bo no iwo to na fi soro o bayi jade
1: ke si ori e loro ye ti bere o se ro pe ni pinle osun like pe o ni arakunrin kan na to na jade to so
2: to fancy father down si
1: eh father down si to na soro to le koko bayen pe ta ri fanran re nita bo te ja si pe awon agbofuro pada pe won pe si ago won lati fi oro wa lenu wo leyin leyin a pada tun gbo nkan kan mo nipa yen se ri kire kan ni ka won gbogbo egbe ti ba lo jolo ijoba lowo kan lo mo is wa lori ijoba ke se e is ilu ye se ilu ni awa ta si jomo lede Nigeria a ese eran yin te le ma da goro bo ti woyin e si ni agbara kankan lori aralu do la fani te ni bayi ni pe e se ijoba lowo be ba de se ijoba lowo igba yen gan lo lewu ju igba yen gan lo e ke yan sora se ju alataku ni mo sa ba soro to po ju en ti ma se ijoba lowo awon oro to joro alfanse igbara ke tenu won jade ko ja si pe ru agbegbe teni yen ti soro yen emi foju ko boya ori awon iyan re be lo fi so be ati pe o se wa so gangan pe egbe APC na la ti ri awon ti soro awon oro bayin boya tori pe ka ri pe tori pa na lo joba lowo o sa fi han pe egbe yen o ni awon eto kan to e kan ma se won o lawon nkan amuye kan won o ni bawi ko si discipline kora egbe won gan lo ye ko ti fi ya jeru eni to ti gbegbe si alakoko yen ni ko to ko fi yaje ko to ri pa awon yo ti mo ba ran fe ni gbadu an gbagba oti e fe ni to won le soro tabuja na so ti e soro ti bo nna lo tun so ti eyan e soro eyi lo ti wa buru ja nbe ni pe awon odo ni ba soro lojo yen awon odo yin la si pe ro la orilede odo na si lo na to soro yi okay in won ko nkan do ti so ko la awon odo mi tutun bo wa lola emi kan ma ro egbe won tọ́lá mọ̀ pé àwọn ní nǹkan ṣe àwọn ní nǹkan ṣe ibi ìdìbò tí ń bọ̀ lọ́nà ìdada ká kó ìjánu ká fi ìjánu sẹ́nu àwọn ọmọ ẹgbẹ́ wọn ká mọ rú àwọn ọ̀rọ̀ tí ó mọ tẹnu wọn jáde gbogbo ẹgbẹ́ ni kì í ṣe pé èèyàn ní láìsí láti sọ pé ẹgbẹ́ adc mò ń ṣe mo lè jáde kí ní pdp lẹgbẹ́ tí mo ṣe mò ń ṣe apc kọ́ra labour mò ń ṣe mo ní ẹgbẹ́ ló ní láìsí yẹn ẹnikẹ́kọ̀ọ́ ò sì ní right àti intimidate anybody ìdúró òru òru anybody kódà bó ṣe wà yẹn sìn tó bá yá sí pé bi tí ìlànà ti ń wà bó ti tó àti bó ti yẹ ni ẹnu ọ̀rọ̀ tó wà aṣọ òun gan ìdúró òru òru wọn ni ọtọ́ sí jìyà lábẹ́òfin ìdúró òru òru máàlú ni ó sì jáde kan sọ pé ẹ ṣe àwọn èèyàn lẹ́gbàá ṣé wà ló bí wọn ni èmi rọ èmi rọ bóyá ààrẹ bóyá bọ́lá ahmed tinubu ń gbọ́ sí o bóyá wọ́n sì gbọ́ wọn dákẹ́ ni èmi rọ wọn àwọn èèyàn tẹ kó síta tán ń já àwọn ọmọ ẹgbẹ yín wọn ń ba ẹgbẹ yín lójú jẹ a lè sọ pé nítorí pé ẹni ń sọ tí ọ̀dà ká sọ pé gbogbo ọmọ ẹgbẹ apc ni ọ̀dà rárá àmọ́ àwọn tí ń gbẹgbẹ lójú jọ ọ̀rẹ́kẹ́ ní nǹkan tẹ̀sí sí wọn ìmọ̀ gbégbèsè lórí wọn gan lọ jẹ́ kábùkù ọmọ kẹyìn náà bàbá fàbùkù kẹyìn náà ọ̀rọ̀ ẹni sì kò léwọ̀ torí pé ìmọ̀ ẹ̀dá kẹ púpọ̀ àwa ni ọ nà lọ ẹ ọba àdìjọ wa nà wa lọrẹ wòtà bá débẹ tí n bá fẹ dìbò fẹni tó wù mí nísìn mú ẹrẹ rẹ kọ wá fi nà mí wò àbí àsìn irú àwọn ọrọ wo nìyẹn kọdà mo wò gẹ pé tẹ ẹ bá fẹ fi èèyàn kan sípò kan tẹ ẹ bá fẹ fi ọrọ sẹnìkan lẹnu ẹ gbọdọ mọ ru ẹni ẹ gbọdọ mọ bóyá ẹnìyẹn ṣe kún tó ẹ gbọdọ mọ bọkọlọ rẹ ṣe ṣiṣẹ tó ṣé kèsì ẹni tí mo ń gbà nǹkan ara ṣé kèsì
2: báyìí ká bí àkọwà ti ń lọ ìṣòro kan ẹ̀ka fi mú ṣáàbù báyìí pé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn pé bóyá àwọn táàyàn sípò ṣùgbọ́n ká wò ni pé bóyá kọmíṣánná ni tó sọ̀rọ̀ báyìí
0: kọmíṣánná náà serving commissioner
2: pé ṣé àwọn táàyàn sípò ṣé àṣọ yìí pé wọn à fẹ́ kójú òṣùwọ̀n tó ni ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan tó sọ yìí àwọn ká ní kì í ṣe ìwòye ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú sọ báyìí pé nǹkan tó sọ yìí ẹgbẹ́ ìfọwọ́ sí
0: a lè pè é ní pé sí ìwòye ẹgbẹ́ àmọ́ tó wá fi mú ẹgbẹ́ tí ò gbégbèsè lórí ọ̀rọ̀ ìwòye ẹgbẹ́ nù
1: ẹgbẹ́ ti gbà mọ́ra pé
2: àwọn
1: ìwòyẹni ìwò kẹsẹ̀ ìwòyẹ gómìnà ìwòyẹ ẹgbẹ́ wọn lápapọ̀ kó àtó fi dé national ni torí pé tí ẹ bá fi tírú ìṣẹ̀lẹ̀ báwọn bá fi ṣẹlẹ̀ tẹnu ń sọ ọ̀rọ̀ báwọn síta ẹ ló sọ fún wa pé ẹgbọ́ sí torí pé bẹ́ẹ̀nìkan bá bú yín tọ́jọ́ ọmọ ẹgbẹ́ míì tó bá bú yín ní kọ̀kọ̀ ẹ gbọ́ tẹ padà wá fèsì rẹ̀ ní gbangba èyí wọn á sọ̀rọ̀ ní gbangba ẹ gbọ́dọ̀ sọ fún wa pé ẹgbọ́ náà ìmọ̀ dá sí ìwòye ẹgbẹ́ yín nù ó túmọ̀ sí pé n tẹ́gbẹ́ yín sọ fún wa sí ni pé ẹ fẹ́ mọ dúmọ̀ olùmọ̀ báwọn èèyàn ṣùgbọ́n yẹ kí ẹgbẹ́ wọn kọ́ lè gbégbé sẹ̀ lórí ẹ̀ irú ẹ nìyẹn kódà ó tó tí yẹn gba oyè òun lọ́wọ́ rẹ̀ sí ó tó tí yẹn fìyà pé àárọ̀ ọ lóye tọ wa òun ìbó yè tọ wa ló fi láǹfààní àti gbẹnu sọ̀rọ̀ àárọ̀ lóye tọ wa ọ̀ ń bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ wọ́n sọ ọ̀rọ̀ báyẹn sí wọn létí ìgbésẹ̀ ọ̀rọ̀ tí ò dá ni o.
2: Ẹ jẹ́ ká padà lọ wo àkókò àti ìlọ ni ẹ jẹ́ ká wọ ọ̀rọ̀ mi lánàá o ni àpérò àwọn alátakò ẹgbẹ́ alátakò tó ń pè ní G100 wáyé nílùú Àbújá ṣẹṣẹ yìí pé Àtíkù Òbí Mákindé Amechi gbogbo wọn ò sí ìpàdé yìí a rí àwọn alága ẹgbẹ́ wọn a rí igbákejì ọmọoyè fún ẹgbẹ́ òṣèlú APM yẹn Lawal Daura ó wà ní ìpàdé ọ̀hún a rí àwọn alága ẹgbẹ́ òṣèlú a sì rí àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin tó yẹ pé wọ́n kéré níbi ìpàdé yìí nígbà tí wọ́n sọ òun náà ni pé ìrà kan fẹ́ darapọ̀ láti rí i pé wọ́n kojú ẹgbẹ́ òṣèlú APC nítorí ìdìbò ọdún tó ń bọ̀ pàápàá jùlọ wọ́n wòye láti ṣe ìdásílẹ̀ ìjọba àpapọ̀ àwọn tó kójú òṣùwọ̀n tí ó jẹ́ onísà kan ọlọ́dún mẹ́rin ìgbésẹ̀ ojú rẹ̀ fi wò.
1: Bá a ti ń dìgbò lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ gbà ni ààrẹ tó bá ń lu lọ́wọ́ máa ń fẹ́ ní àǹfààní tó máa ń ní advantage ju àwọn tí wọ́n bá jọ ń du ipò lọ bọ̀ nígbà míì ẹ mọ̀ rí pé àwọn ẹgbẹ́ alátakò náà bóyá àìdúró déédéé wọn ni ká pè ní o bóyá àìsí ní ètò tó tọ́ wọn ni ká pè ní o bí ẹ̀ ń bá fẹ́ dupò ààrẹ kì í ṣe pé tó bá kọdún méjì mẹ́ta lẹ́bẹ̀rẹ̀ o irú coalition tẹ́ fẹ́ ṣe lọ́dún oṣù márùn-ún yìí nísìn fáwọn ẹ̀pẹ́ fẹ́ ṣe ni coalition náà lẹ́gbẹ́ APC náà ṣèbí ẹgbẹ́ APC ti ń lò lọ́wọ́ yìí coalition
2: nígbà yẹn májà làwọn
1: kini n jẹ maja.
2: Yàtọ̀ síra wọn coalition ni pé
1: o n kanu fún kini n jẹ maja kini n jẹ coalition ṣe bí kẹjọ pa akẹpọ o dọ kan ni.
2: Coalition o n kanu kú a sì wà ní ẹgbẹ́ òṣèlú ẹ ẹ wà fẹnìkan sílẹ̀ wọ́n ṣe ní 1999 tán fi olúfàlàyé sílẹ̀ ẹ rántí gbà yẹn APP àti AD ẹgbẹ́ òṣèlú sì wà ṣùgbọ́n maja ni pé o n kanu kú ajù tọwọ́ ẹ sílẹ̀ ẹ kò láàsì ẹgbẹ́ òṣèlú yín ẹ wà wáṣẹ ẹgbẹ́ òṣèlú kan.
1: Kí ara padà wá yàtọ̀ mẹ́ process ló kẹ́ yàtọ̀ at the end of the day the goal kan náà ni wọ́n jọ fẹ́ ṣe ok nígbà tẹ́gbẹ́ APC fẹ́ gbàjọba kí ni wọ́n ṣe wọ́n pe ẹgbẹ́ kọ̀ọ̀kan fẹ́ràn pé gbogbo ẹgbẹ́ fẹ́ pèsè yẹn sí tìdòní wọ́n ń bẹ lórí ìwé yẹyẹ of INEC ìdìsí wọ́n pa ẹgbẹ́ wọn rẹ.
2: Kò sí bẹ́ẹ̀ CPC ò sí bẹ́ẹ̀ mọ́ ACN ò sí bẹ́ẹ̀
1: òfin ti já.
2: Kò sí bẹ́ẹ̀ mọ́ kò sí
1: bẹ́ẹ̀ mọ́ ACN ò sí mọ́ tẹ bá sọ pé ẹ fẹ́ parapọ̀ ẹ fẹ́ gbàjọba kì í ṣe pé nǹkan tó burú nìyẹn tọ́lá nǹkan ti ṣe rẹ̀ ṣáájú tẹ bá fẹ́ ṣe nǹkan tó dáa ni ṣé táìmù tẹ fẹ́ ṣe yìí ìjẹ́ táìmù yẹn ó mú ìjẹ́ sì lè work ìjẹ́ sì ní more time láti gbọ́ra yín láti accept pé ẹni báyìí láfi síwájú ìjọba sọ pé ẹgbẹ́ báyìí o ẹni báyìí láfẹ́ ti síwájú o ìjẹ́ gbẹ̀tọ̀ wọn gbà pé kẹ́ kí ló mú bí tòbí kò ní CBC
2: ADC
1: kí ló mú kwakwaso kò lè DC kí ló mú gbogbo fọ́ká kò lè DC àwọn tí wọ́n sọ pé fọ́ká iná wọn ti fẹ́ pèrà padà so le work ok kí ló tí òfin wa kí ló tí àwọn tí ẹ̀ ń sọ yìí tẹ bá fẹ́ ẹ̀fẹ́ ṣe coalition is a good move ok fine kí ló tọ́jọ́ olo kí ló tí Àtíkù lọ kí ló tí Òbí lọ kí ló tí Tata Tolúkù tí ẹ lọ
2: Ṣèyí Mákindé
1: kí ló tí Mákindé lọ so definitely ó ń ṣàfihàn yìí pé ohun tí o ò lè gbọ́ra wọn yé tọ́lá pé ó bá gbọ́ra wọn yé ni àwọn tí ò wá ìgbà náà lẹ́ẹ̀kan ṣàgbátẹrù ètò yẹn kánjọ jókòó kánjọ ṣe àwọn gan lẹ́ẹ̀kan wà ń bẹ̀ káwọn yẹn mọ̀ dé wá bá wọn táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bá jókòó tí wọ́n bá jókòó mbẹ̀ àwọn yẹn mọ̀ dé wá bá wọn bẹ̀ ok tẹ bá wọn sọ pé sí pé àwọn yóò wá àwọn yóò wá ó ti signify pé wọn ò ní interest nínú coalition tẹ́lẹ̀ fẹ́ ṣe nìyẹn ok tẹ́ bá wọn fẹ́ collapse ẹ̀ fún ẹnìkan ká wọn sọ pé tọ̀ Mákindé la fẹ́ fún sí Àtíkù ọgbà Àtíkù títí ń wá láti bí kọ̀ọ̀kan tó gbọ́ ọdún ní sí àbọ̀dún mẹ́rin tí wọ́n títí ń wá ìpè ṣé Àtíkù ọgbà kan ní ẹ̀jẹ̀ ká fún Mákindé àbí ẹ̀jẹ̀ ká fún Peter Obi ṣẹ́gẹ̀t ṣé ẹ̀jẹ̀ tó wáyé pé nǹkan tí ó bá wọ́ọ̀kì ni ti o ba work gan ke se nkan to e kan bere lasiko yi e kan ti bere ti pe ibi te ti wa mo pe ko le work ni pe we o need the coalition igan na tele tele to ko pito obi o wa papo tele ko ko si won wa papo tele ke ti gbogbo e para afrika ko ba ye pe se makire mi kan me ba kan ku to tun to le pe wa so do won pe ko wa jo ya won but mi se pe fun ara won na ko fun kan bi egbe tan ko jo won to afrika tan e to afrika fe pe ra yin pada lọdọ temi o emi ori bi pe o le work
2: ah nkan ti orisuru ni bi padon yi to fi don fi lede won ti fi de emule ni pe o da bi pe atiku won fe lo gege bi are a fun peter obi ni igba keji are sugbon ibere ni pe kwakwanso classes o kwakwanso ati amichi la okota wa yi
1: ati makinde so to ba la si pe e ri pe boya awon kan ni plan kini
2: e ta ngbo ni e ka wo bayi awon wo pe sako sakan olodun merin be aso so yi pe to ma pada wo de fun pare odun merin lohun se obi na oju ko bo wa ade pelu awon kwakwanso ni ndc pe odun merin lohun se se ro pe ade odun merin yi se alegbare lo
1: to ade wo ti o se gbara le ni tori kan ni eyan lo ti se wa ade un be to ba de pe agbara tan to ba de e fe mention ruko
2: ayi
1: ni dako ni dako ni dako to ba de pe agbara tan ke ri be mo ta ba so pe all odun merin o fi ko adehun lasan laarin wa tenikan ni pe si sadehun laarin wa tolohun gan adehun laarin wa teyin egbe re ni o le decide pe yi adehun yen pada in fact ofin kan ko si mu won ri pe ah se mo lo ti sade okay se yi adehun yen se gbe lo court lati affidavit fun pe ya arajoba wa jan o do fin lo ke sadehun te a le gbara le pe le sese pe yin lodun merin se ri ka si mu wa pe sa olodun merin e kan soso nkan to da ni o kora yin to da ni ti mo fi ko ru ko alese yen ba le wa ita ma le achief go yen wallahi nkan to da ni ama se won le achief go yen se won le kojopo se won le gbara won gbo se won le duro ti ra won pe a do ti o bo ma le duro ti ra won ni ko ye kan tuka mi ta ti jo wa papo tele
2: ah pe ma be be ni pe e fe da ro kon ti yin ni 2011 a nkan ta gbo oni pe Jonathan o na din pelu awon eyan ariwa wi pe odun merin to ko ti ti won ni wa ko mo sumo ta ngara ngbo ni pe Jonathan mi so fun pe awon eyan ni ni negareta won ni to ba ti se ni ta pa yi je 2015 bi ma pada wa si
1: se ri aburu to wa nbe se ra aburu to wa nbe
2: da ha le wa da
1: si aburu to mi pe bo ma lo won se se awon kan to ji je bodu mudu lara re to jabe agbenu gere won wa do ti pe adehun o ta lo mo si so fe mi won wa do ti pe o gboro gba ko si bi ti o ti sele na
2: ko sele
1: to si wa mi
2: le ejo gan wa no fe Nigeria o pe na gbara ju ade te ni kan se
1: a o la gbara ju lo bona
2: le yin pelu eja ara ba da sa le le kan sa ki pe ku ikale
3: ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀ láti jẹ àǹfààní ètò yìí ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira lẹ́yìn náà ni ẹ ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi hospital tó wà ní agbègbè stadium road nílùú Ìlọrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377 àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.
4: Fedobin Ion Care, the good for your body, yeah, you, yeah.
5: Oh, yes. Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
2: So, e ka bo pada sori eto yin eto wa eto atupalero yin ni kan da mo de 3.7 ni lorin ni ipele kora ba lame to nrale ka lo fun yin pe iwo to le tenu alejo wa atin ta da sweto ilo ni o je iwo ye tin yin ko ni se pele kan da mo 3.7 ni lorin ati awa atokun eto yi opa awa lo joko
0: 0913655952 lori whatsapp 0913655864
2: e ko jumo
6: lafia fun
2: yin oruko yin o
6: gobi nla na jorin
2: a ngbo yin
6: sir gẹ́gẹ́ ọ̀gá ti sọ́lẹ̀ kan yẹn ó dáa tó yẹ kí a ní ọ̀bùsọ̀ tó bèrè pẹ́ra wọn jọ ó dáa ṣùgbọ́nṣẹ́ leadership pẹ̀mí ni ó ṣe head of state èmi kò jẹ́ kó lè rí oṣù ara wọn wọ́n ti become two parallel lines gẹ́gẹ́ bí geometry they never meet however they may be produced ìkọ́ tó ṣẹlẹ̀ gan nìyẹn wọ́n lè gbára tuntun ipò wíwá kọ́jẹ́ káwọn bí tá a wà ọkọ̀ yóò balẹ̀ o.
2: ẹ ṣe gan fún òye tí ń sà WhatsApp wa ọ̀nàrẹ́bù yusuf látàgà kàṣàlẹ̀ fúlàní wọ́n ní ó dá nǹkan tó dá ó jẹ́ nǹkan tó dá wípé ká máa lo ọdún mẹ́rin mẹ́rin fún ipò ààrẹ níwòye ọ̀nàrẹ́bù yusuf láti ìsàlẹ̀ fúlàní àgbà kàṣàlẹ̀ fúlàní ní ìlú ìlọrin.
0: ẹ kojú mọ
6: ẹ
0: kojú mọ orúkọ yín
6: orúkọ
0: yín
6: ẹ kó ètò
0: orúkọ yín orúkọ yín orúkọ yín
6: ẹ̀mí rò pé àwọn àtàná ẹgbẹ́ tí ò ní kìrìmọ̀ tẹ́lẹ̀ yẹn àwọn làwọn kàn wá nǹkan tí wọ́n ń jẹ làwọn rò pé àwọn káwọn da àwọn méjèèjì papọ̀ a ti mọ tó mú òbí kúrò ní abc nígbà tó ọ̀hún ọ̀fẹ́ ti fáìsì tẹ́lẹ̀ ni kí ló wáá dé táwọn àgbà ẹ̀fẹ̀ wọn kọ́ra wọn jọ pé àwọn fẹ́ kó àwọn méjèèjì papọ̀ pé kí wọ́n jẹ́ kínní ẹ rí i pé nígbà táwọn méjèèjì ti yọjú nísìnyí báyìí nísìnyí kò sí nǹkan kan lọ́rùn àwọn báyìí nísìnyí àwọn ẹgbẹ́ tí ò ní kírì wọn jẹlẹ̀ yẹn gangan àwọn gangan ni agbègbè sẹ̀ báyẹn tó yìí jẹ́ sí pé kò lè wọ́ọ̀kì rárá wákàtí àsìkò ara wọn ṣòfò ni àmọ́ èyí tí ó dáa tó dùn ọmọ nàìjíríà náà àti kwara yàrá ìlọ́lọ́wọ́ yẹn fún wa bẹ́ẹ̀ a máa
0: ń dúpẹ́ fún ìgbà sí àtiwò yìí.
2: Onímọ̀rọ̀ Abdulkeem Hussein Akeokewe láti Àgbájì wọ́n ní àwọn alátakò yìí kan gbàgbé ìfẹ́ inú ara wọn wípé kán darapọ̀ nìkan náà ni collection fi lè wọ́ọ̀kì wọ́n ní àwọn àgbààgbà jẹ̀ṣẹ́ bí wọn náà tún fara hàn níbi àpérò yìí wọ́n ní lójú tàwọn wípé àwọn ń wá ẹni tó kójú òṣùwọ̀n láti darí ilẹ̀ nàìjíríà pé àwọn òwò òṣèlú kan pàtó láti ọ̀dọ̀ onímọ̀rọ̀ Abdulkeem Hussein Akeokewe láti Àgbájì ẹ ṣe gan ẹ kojú mọ́ pé a kí ẹ bá wa tún mú láti ọ̀dọ̀ tiyín ẹ kojú mọ́ ẹ ti wà ń bẹ̀ o ẹ kojú mọ́ sà.
0: Orúkọ yín bọ́lá ti ń pè wá.
2: Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ yín lẹ́ẹ̀kan yín sà. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ yín gangan abalamọ pọ̀ táǹkẹ́ orúkọ yín gangan orúkọ yín.
7: Wọ́n fi ń tọ́ wa ní gbogbo gánjẹ́ wọ́n fi ń tọ́ wa fún ìbàdí bíbí bẹ́ẹ̀ ni wọ́n fi ń lànà fún àwọn aṣàlùbàdí ó ní ipò ó ní. Bọ́ọ̀dà máa ti bẹ́ẹ̀ sàkí àtàwàdà gbé ọkọ̀ ìgbòho kan àwọn ọkọ̀ ìgbòho kan fẹ́ náà. Bọ́ọ̀dà tó bá lọ́sọ̀ wọ́n fẹ́ náà yìí pé ìrìn òun ti báyìí fún yín òun ti báyìí fún yín ẹ̀ ní ọ̀gbà tó ń sàyìn.
2: Ẹ ṣe gan fún òye tí ń sà. Tẹ bá ti pè wọlé orúkọ gangan ẹ má sọ ìnagijẹ àbí bàbá kinní kan torí ìlànà ètò yìí ni. WhatsApp wa ọ̀gbẹ́ni Sakani Yomita láti Alore wọ́n kí wa wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú yìí wípé tán fẹ́ darapọ̀ yìí wọ́n ní láti rí pé wọ́n lé ẹgbẹ́ òṣèlú kúrò ní ẹgbẹ́ òṣèlú APC kúrò níjọba wọ́n ní kò lè ṣiṣẹ́ wọ́n ní torí pé àwọn àgbààgbà jẹ̀ṣẹ́ bí wọ́n ṣe tán láti fi ẹ̀rìnkan ṣoṣo sílẹ̀ láti díje tako ààrẹ tinubu látọ̀dọ̀ ọ̀gbẹ́ni murtala láti alóore ẹ kojú mọ́ ẹ ti wà ń bẹ̀ o.
8: ẹ
2: káàárọ̀ orúkọ yín o.
8: orúkọ mi ni sà àti ẹ̀rọ ọlọ́pàá hospital àlùfẹ́.
2: àgbẹ̀yìn sà.
8: ọkọ ètò ọlọ́run ọ̀tẹ̀ lè ṣe ọ̀dá àmọ́ lè ṣèwájú.
0: àmì àgbẹ̀yìn sà.
8: ṣé n táà ń ṣe àárò lérí gbogbo ẹ bí wọn bá ń lo ọlọ́dún mẹ́rin ní sáfọ̀ kan ẹ bá bẹ́ẹ̀ wọn ò ní ṣe ọlá ìdẹ̀kọ̀ àti gbogbo tí wọn ń rí ń bẹ̀ rọrùn ìbára rẹ̀ náà lẹ́nu tó ṣe gómìnà ọdún mẹ́jọ nìṣẹ́ ó tó dúró ṣe olóògbé

0: lákòótán wòlíì obìnrin adé láti airport wọn ní ọdún mẹ́rin ti tó fún ipò ààrẹ ní ilẹ̀ nàìjíríà níbo yẹn tiwọn tó ìgbà ẹjọ́ pa.
1: tọ́ adúpẹ́ lọ́wọ́ lámì tọ́ wa tòní malam abdulrafi olarawájú asukuti ẹyin tí ẹ pè àti àlejò wa gbogbo èrò ọkàn yín gbogbo tí ẹ sọ ìwòye yín kò ní kankan ṣe pẹ̀lú ìkànnì diamond 8.7 fm nílọrin àtàwá tàjẹ́ àtọkùn ètò ibi látọ̀ lẹ́tọ́ náà fi pe lẹ́yìn tàtọ̀dé gbara tọ̀dé bora adẹ́sẹ̀ kókó àgbàgbé ọ̀nà jíjìn rere ọlá kẹsì sọ́nà lákọ̀tún ní dédé àkókò náà títí ọlọ́run ọlárẹ́wájú ògún níyọ̀pá ibi tí lóko tèmi o.
0: tó taiwo adeyemi ni orúkọ tèmi ó dàbọ̀.

lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látúnrán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.3.

0: àwọn landlord association ní kẹ́yìn méjèèjì òkú ládùúgbò tàbí kẹ́yìn bọ̀ bẹ́ẹ̀ ni ó ń lẹ̀kọ́ máa bá tiẹ̀ lọ tẹ́ bá mọ̀ pé fẹ́ gbélé ìyá yìí.
1: Ẹ̀wọ́n wò pé bóyá tẹ bá gbà padà sílé ibi tẹ kó lọ bóyá nu màmá yín ọ̀yọ́ sí i àbí nu wọn ò ní ẹdún ẹ fẹ́ ṣe màmá.
2: Màmí ṣe kó dàgbẹ́ kí n tó kó kúrò nílé wọn gan. Wọ́n ti ní sọ̀dù sọ ni pé kí má dàbí mọ̀ pé mi ò lè sọ̀mọ̀ àwọn
1: ọ̀sán tó ń ṣe lọ. Bẹ́ẹ̀ bá lè ṣe kí ni.
2: Kí má ti mọ̀ pé mi ò lè fi ọmọ yẹn mọ́ àwọn kan ọmọ tó kó lọ. Wọ́n láwọn ò fi ẹ̀ pé kí n lọ sọ́lẹ̀ mi o wọ́n láwọn pa ọmọ tó sọ́lẹ̀ mi bẹ́ẹ̀ tọ́ ọmọ yẹn pé kí n tí ọyẹ.
1: Ẹ̀yin sì rí ẹni fẹ́ẹ̀.
2: Èmi nífẹ̀ẹ́ rẹ̀.
1: Ọ̀nà dóríta mẹ́ta pòrúurú àbá ìkìlọ̀ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ kẹ̀ ẹ́ ṣe.

0: Orúkọ mi ni Yeye Lua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún. Láyé, láyé, àtàyè ìdẹ́ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé sí bí tọmọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé kébé. Monomin Plus.
1: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A tún fi èròjà cod liver oil epo ẹja sí. Ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus. Monomin
2: Plus. Bàbá ń sọ fún ọ pé àwọn ọjọ́ púpọ̀ ni. Sọ fún pé ìwọ ọkọ kú òjijì.
3: Wọ Ọlọrun
2: ọba. Kini mo pe po so pe o ti setan ku.
3: Oju be lo.
2: Emi no setan ku o.
3: Abi.
2: Eri gbogbo e je ololufe wa. Ọlalomi Amọle ati Komolabi Olaya. E ma ba ni gbadu e ma finu adua.
3: Pe
2: elejiko lati Ibadan si Ilorin, Ibadan si Ilorin ta ba ka 104 ni. A lo. Kini mo pe a lo a pada a lo a pada. Eyin na wa ka 52 weeks ni nbe ninu odun kan. A lo 52 abo 52 o je 104. Lanwa no moto lan sokale Ọlọrun ba made my kodakun ijaba moto ko ma je osele siwa
3: amio
2: iku to yawo ko ma be mi wa
3: amio
2: ko ma be yin mi ti na wo e ri odun yo a ni fo mo pale re mo a ni fa ya pale mo eyin na o ni fi oko pale re mo won o si ni fi wa

0: Non-stop hits. 88.7 FM.
1: Ṣé ni mo dá dúró? Ọ̀rọ̀ mi dá pa lọ́ngbà, kò tẹ́ jẹ́ ní dúró.

0: Saju ebo awon koko to wa ninu iroyin na ijoba apapo ile ye ti kan pa fun awon ile eko giga lati ke won dara po mo eto lati se igbelewon ile eko giga lorilede yi ando aka ti kan minu lori oro ile ise olopa ipinle pe kan fi fun lede ti o mogo to gba awon eyan si ile ise olopa ipinle dilo melaye ti fi eso kan ile ise are le ye pe o ti ra oko balutu fun ile ise are ijoba ipinle Kogi gbosubara ba de ranse leyin gba ati won tu okun lorun awon eyan mokanle ni ogun kuro ni gbekun aginigbe ni ipinle Kogi ni ilokere adari awon gafe tele ri won ni o je bi esun ti ja okun emi Tupac Shakur lodun 1996 Nida raya, iko eva ti yin ti gba lati ra Folarin Balogun kuro ninu iko Monaco. Eka san ya ki wa pe aku owo lenu se iroyin kwere lati kan Diamond 8.7 to wa ni Ilorin ni ipinle Kwara Taiwo. Adeyemi iroyin yin ka so fun yin pe elegbo wa ni oju itakun www.diamondfm.net wa YouTube wa na Diamond 887 FM. Eko ni nbo lẹyìn ìsinmi ránpẹ yìí lẹẹkan sí akínyin pé ẹ kú ìkàlẹ.
1: Àwé eléyìí ò mú o kí ni gbogbo eléyìí tó tún pọpọ báyìí náà.
2: Àlàyé mi ò yẹ kó o mọ̀ wípé ojú lásán ò ṣe wakọ̀ lójú pópó tó bá ṣá nǹkan sára.
3: Àwé àwọn tó ń retí rẹ nílé ò sùn wọn ò wò bẹ́ẹ̀ ìwọ sàsùn péye omi abàwọ̀ ràkọ̀ràkọ̀ òdọ́fun tìrín dalẹ̀rú tí mojú ẹni ràn kókóókó ló fi ń ṣàlejò okùn ó dẹnu tán ló bá ń da gbogbo inú àtọpọlọ rú gùdùgùdù a kì í mu tírìn lójú pópó nítorí àìṣedéédé ọpọlọ a máa pín ọkàn yẹ́lẹyẹ́lẹ̀ ọkàn tí ò ṣù sójú kan kì í wakọ̀ gẹ́gẹ́ lójú pópó má wakọ̀ bó o bá mutí bó o sì mutí ṣọ́ra láti má ṣe wakọ̀ roti ẹ̀mí aya ọmọ àtàwọn ará ilé rẹ̀ alọ́bọ̀ lélẹ́dùà yóò máa ṣe ìrìn àjò wa o jẹ́ kí lílọ àti bíbọ̀ láyọ̀ rẹ̀ ó jẹ́ ọ́ lógún.
4: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: ìròyìn ìròyìn ìròyìn ìròyìn
1: ìròyìn ẹkúnrẹrẹ láti dé iṣẹ Diamond FM.
2: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ ni ẹkùn rẹ. Ìjọba àpapọ̀ ilẹ̀ ayé ti kan pa fún àwọn ilé-ẹ̀kọ́ gíga fásitì. Ilé-ẹ̀kọ́ gbogbo níṣe àti ilé-ẹ̀kọ́ ti ń kọ́ àwọn olùkọ́ pé kí wọ́n darapọ̀ mọ ètò ṣíṣe ìgbéléwọ̀n àwọn ilé-ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí. Mínísítà nílẹ̀ yìí fún ètò ẹ̀kọ́ ọ̀mọ̀wé Túnjí Aláùsá ló fún lédè nígbà tó ń sọ̀rọ̀ lónìí ọjọ́ Ìṣẹ́gun pẹ̀lú ìtàn tó wáyé pẹ̀lú àwọn ìgbìmọ̀ afúninímọ̀ràn tó gbé kalẹ̀ lórí ìgbéléwọ̀n àwọn ilé-ẹ̀kọ́ fásitì. Gẹ́gẹ́ bó ṣe wí báyìí ètò ọ̀hún ọ̀nà wọn ti máa ṣègbéléwọ̀n àwọn ilé-ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní ètò náà òun ni yóò fún àwọn ilé-ẹ̀kọ́ gíga láǹfààní láti mọ ìṣèkíjà sọ́fíìsì pàápàá jùlọ tó ní í ṣe lóǹkà tó yẹ kí wọ́n ṣe láti rẹ́sẹ̀ walẹ̀ sí i. Nínú ìròyìn mìíràn mínísítà tẹ́lẹ̀rí fún ọ̀dàjọ́ tó tún fi igba kan jẹ àgbẹjọ́rò àgbà nílẹ̀ yìí Mike Anduaka ti pé wípé jápọ́lẹ̀ yìí oníkókó fi léde tí ó mọ̀gùn tó gbígba àwọn èèyàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n ń pèrò fún àti láti ra ohun ìjagun fún wọn. Nígbà tó ń kópa lórí ètò kan ní àná ọjọ́ Ajé ó tẹ̀síwájú pé ó fi ọ̀hún ó ní yóò lè gbégi dínà àwọn olóṣèlú kan máa kó àwọn alátìlẹ́yìn wọn sí inú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wípé wọ́n ra nǹkan jagun fún àwọn alátìlẹ́yìn wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Mínísítà ọ̀hún ṣe àfikún rẹ̀ wípé ìjọba ó ní kó ṣe àlàkalẹ̀ òfin tó mọ mọ́gútó ìṣọṣẹ́ sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ pàápàá jùlọ láti rí pé àwọn olóṣèlú ó ní kò lo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fún èròǹgbà wọn. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìwádìí tó nípọn lórí ẹ̀sùn ìwà jìbìtì àìpurọ̀ gbowó àti ìwà olè ní ìwé kan tí wọ́n kọ ránṣẹ́ sí ọ́fíìsì kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún. Alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun DSP Abiodun Ọ̀jẹ̀lábí ṣàlàyé ní àná wípé ìwádìí fi hàn wípé afurasí ọ̀hún ó ní ó ṣe àgbékalẹ̀ ètò kan tó lọ ń gbé kalẹ̀ fún àwọn àgbẹ̀ àti oníbàárà nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí tó sì jẹ́jẹ́ láti fún àwọn àgbẹ̀ tán bá mú ni owó ìrànwọ́ tó tó mílíọ̀nù mẹ́ta náírà ẹnì kọ̀ọ̀kan wọn. Ẹ fìdí ẹ̀ múlẹ̀ wọn ni àwọn èèyàn ó ní wọ́n ti da owó tó dín díẹ̀ ní mílíọ̀nù lọ́nà 32 àti àbọ̀ náírà ìwé kan tí wọ́n kọ ránṣẹ́ sí ọ́fíìsì kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọ̀hún ṣe wí ó tẹ̀síwájú pé ìwádìí fi hàn wípé ètò ọ̀hún òun ni wọ́n gbé kalẹ̀ lóòótọ́ pàápàá jùlọ ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ̀ bóyá lóòótọ́ ló bá òfin mu. Wàyí o ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC ti ṣàlàyé ìdí tí ọmọye rẹ̀ fún ipò ààrẹ Atiku Abubakar kò fi kópa níbi àpérò kan tó wáyé ní àná ọjọ́ Ajé nílùú Àbújá tí wọ́n pè ní G100. Akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC Bolaji Abdullahi nígbà tó ń sọ̀rọ̀ kọrin lónìí ṣàlàyé pé àpérò ọ̀hún òun ni wọ́n gbé kalẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú kì í ṣe fún àmọ̀ye fún ipò ààrẹ. Ẹgbẹ́ Abdullahi ṣe wí ó ní ẹgbẹ́ òṣèlú ADC kópa nínú àpérò ọ̀hún níbi tí òun àti àwọn igbákejì alága mẹ́rin nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti farahàn nípàdé náà. Ó tẹnumọ́ wípé ìpàdé ọ̀hún kò ní ṣe láti pé wọ́n fẹ̀ nìkan sílẹ̀ gẹ́gẹ́ bí àmọ̀ye fún ipò ààrẹ. Ẹ̀wẹ̀ ọmọye fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC Atiku Abubakar ti jẹ́jẹ́ wípé òun ò rí pé owó ìjọba ìbílẹ̀ ọ̀hún ṣe tààràtà sí àpòsùn wọn kí wọ́n búra fún tán gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tó lédè ní ojú òpó FC agbẹnusọ rẹ̀ Kenneth Okonkwo ní òní igbákejì àtẹ̀lẹ́rì ọ̀rí ṣàlàyé ìpọ̀n ṣetán láti bọ̀wọ̀ fún òfin ilẹ̀ yìí pàápàá jùlọ lórí òmìnira ìjọba ìbílẹ̀. Àtiku tẹnumọ́ pé oṣù kẹgẹ 24 ògbóyè jẹ́ kalẹ̀ lórí òmìnira ìjọba ìbílẹ̀ àmọ́ ó fi ẹ̀sùn kan ṣàkóso ààrẹ Tinubu pọ́kùnà láti gbé ìgbésẹ̀ lórí ìdájọ́ ilé-ẹjọ́ ọ̀hún. Ẹ̀kan ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC dínà mẹ́la yìí tí fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wípé ó ti ra àwọn ọkọ̀ bàálù mìíràn fún iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí lábẹ́ ìṣàkóso ààrẹ Bola Tinubu. Nínú ọ̀kan tó lédè ní ojú òpó X rẹ̀ mọ́láyé ṣàlàyé pé ó jẹ́ nǹkan tí kò tọ́ papa julo pelu iko ose ti le Nigeria wa o kaminu pe ile ise ologojo fofule n to koja onukora okojungo kan aso vitara ni ori lati ipinle Kogi tenumo pe isa koso tinubu oni o ti ra oko baalu meta fun le ise are le ye o ti gba meji to nja lo atowo le sada ni kan amo to kuna lati so eye ti won san ni ipinle Kogi ijoba ipinle Kogi se gbo so bara ba de ranse si iko awon alabo pẹlu bi won se tu okun lorun awon eyan mokan elogun ti won ko ni gbekun ni abile dekina ni ipinle ohun o tesiwaju ipe igbese na ni ifaraji awon omo ologun fun eto abo ati jade kan to lede latowo commissioner fun oro yin ati ibara ni soro ni ipinle Kogi Kingsley Fanwo ijoba ipinle Kogi selaye ipe lana oni awon omo ologun ti won sise ni ile ise ologun owo kejila pẹlu asepo awon ise alaabo to ku pẹlu awon ode ibile ti okun lorun awon eyan kuro nigbekun awon agenigbe ebi fa fa awon ise wi o tesiwaju pe awon okunrin mejo ati awon okunrin metala oni won tu okun ati obi metala o tu okun o tu kun lorun won kuro nigbekun awon agenigbe iroyin ekwere ni engbo lati kan da amore ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara leyin isimi ranpe yi a lo si ile okere ni bitarede mokanla ni Europe ti pe ipe kan igbese lori afenuko ajo EU lekan si akin pe eku ikale
3: ederapo mo wa ni idakun kai lu jara wa idakun ibadore Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme.
2: Eka bo pada iroyin ekunre ni amuwase ti gboyin lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara iroyin on tesiwaju ni ile okere awon orilede mokanla ni le Europe ti ko we ranse se ajo isokan ile Europe kan gbese lori oro fin lati de pon begidina awon kan ton se ranwo fun afenuko ajo hun arede mokanla awon lati ri ile Austria Denmark Belgium, Finland, France, Germany, Luxembourg, Netherlands, Romania, Spain, ati le Sweden. Ni we kan ti won koranse se asoju ajo sekale Europe lori oro le okere ati eto abo kajakalas. Ninu we ohun awon ilede na tenumo pegbese fajulo lori awon afenuko ajo isokan ile Europe. Sibe ni ile okere adare iko amo ganfe tele ri Dwayne Davis topo lopo mo si kefe di oni won ni o ndowo ninu won se ja okan mi olorin takasufe tu pasako tanja okan mi re nigba ti ogo re tan lowo ile ejo hun fi die mule pe Davis oni o je ebi esun oni ga kan to ni se lori iwo daran mo se ja okan mi olorin takasufe ohun ni ilu Las Vegas ni ojo keje osu kesan 96 nigba ti igbejo lo lowo ilejo oni ogbo akale ifororo to waye pelu ile ise olopa so na 80 pelu Davis to selaye pe won wa inu oko nigba ti won yibon fun Tupac Shakur o teso aju pe on kan lo yibon hun ewe awon agbe foba selaye pe Davis to je adare teleri fun iko mo ganfe ton pe ni South Side Campton Crips oni ko koloyin bon hun amon lo pase fun ibatan re okunrin kan toruko renge Orlando Andasi ko yibo fun Tupac so je pe olo tupese bon won ton fi ja okan mi Tupac labala eroyin edaraya oluko ni fun iko Barcelona as a flicks ti salaye pe o dun ohun bi Lionel Messi jawo lati ma gba bolu fun ile Argentina so laye pe omo Argentina hun lo je agbọsọra julọ ni agbaye Flix salaye pe onundun bo n se wo Messi ninu idije agbaye to paye laipe yi o salaye pe Messi lekan si fakoyo ipo dara julọ ni agbaye Messi lokede ifeyinti re lati ile Argentina ni ojo kokan le logbon osu kejo o salaye pe saju won ti gbero re lati saragbaro fun ile Argentina nigba edije agbaye ko to koju ile Spain ni abala asikagba edije agbaye Messi o so adagbaro lati ma soju ile Argentina to si gba bọọlu nigba meje le ni igba tori awon he fun ile Argentina nigba marun deni adojo Iko Everton ti ra agba bọọlu omo ile America for Larin Balogun lati inu ko Monaco to yo san owo toto milionu lona ogoji pansi eni odun 25 lo pada se ninu idije Premier League leyin gba ti iko Arsenal tita fun iko Monaco pelu owo toto milionu lona manu deni ogoji ni bayi iko Everton si fi enu ko pelu agba bọọlu won si se ayewo Balogun fakọ ni deje agbaye fun ile America papaju lo bo se gba ami card pupa nigba tan wa ko pelu iko ile Bosnia Balogun lori awon he fun iko Monaco nigba mokan leni ogbon to lekan si an koko na re ijoba apapo ile yin ti kan pa kega koko pa ninu ipele won ale kega lorilede yi aka fun yin pe ando aka ti kan minu lori gbigba awon eyan asile ise olopa ipinle tan pero lorilede yi dilo melaye fi eso kresha ele ye ipe o ti ra oko balu tutun fun ile ise are labe isakoso are Bola Tinubu ni ipinle Kogi ijoba ipinle won ti gbosoba ra bade fa osise labo mo se dola emi awon eyan mokan le ni ogun kuro ni gbekun awon ajinigbe ni ile okere aka fun yin pe adare teleri fun amoganfe won ti ran lewon lori jija okan mi olorin takatife Tupac lodun 1996 lakotan akafun pe ko Everton ti ko bo bi adeo lati ra Balogun kuro ninu iko Monaco sandan 2 oni amofin Barnabas Igwe nigba na to je alaga egba ajoro NBA eka ti ipinle Anambra ati iyawo re Amaka Igwe oni won ja oko mi won ni ilu Onisha latari bo se nbu enu atelu awon agbegbon ti won fi esun kan pe ijoba nse atileyin fun ni ipinle na to ejilo ku iroyin ohun nedu okore ni olotu iroyin taiwo adeyemi lotu to ka se ti gboyin lekan si akiwa pe aku owo lenu se

rẹ̀ ohun tó gbé wá yìí sára rẹ̀ ò kò múra wọn wọ́n jà lékejì kò mọ̀ kan tara bí tó gbé wá yìí ò jọra wọn o ọ̀rẹ́.

0: ẹ káàbọ̀ sà.
1: kí ló ń kí mi fún ní káàbọ̀, kí ló ń gẹ àbọ̀wọ́ ni mò ń mo máa gbé rádàdà wá sọ́dọ̀ tèmi o.
0: Ìgbà tẹ ti jáde látàárọ̀ náà ló jẹ́ kí
1: o ní láti kí mi, o ní láti kí mi, mi gan ò rẹ́dí àti kí ẹ bó ṣe wà yẹn. Kí á ti kí ẹ náà, kí ló ń kí mi fún? Pẹ̀lú gbogbo rádàdà tó ń ṣe kiri yẹn, kí ló ń kí mi fún?
0: Bí ti bá wo orú rádàràdà wo ni?
1: Rádàràdà ni ẹ bẹ̀rẹ̀ jẹ́ ń sọ kankan fún ẹ tó bá yá fún ẹ lọ́ọ́ fọwọ́ ara rẹ kú ẹrù ẹ jáde kúrò nílé. Fúnra rẹ ó fọwọ́ ara rẹ kú ẹrù ẹ jáde nílé yìí o.
0: Bí ti bá
1: wo
0: kí ni mo ṣe tẹ̀ fi ní màá kẹ́rù mi jáde? Ní fáwọn
1: ilé obìnrin jáde, obìnrin fún ẹ ló máa kẹ́rù ara rẹ jáde.
0: Ní fámìlì tiwa náà obìnrin yẹn kẹ́rù jáde nílé ọkọ abẹ́rẹ́ ni tó dálé mo súnú fámìlì mi ni.
1: Mi ò mọ o, àbóyá kòkú sọ pé ò ṣe mọ́ nìyẹn. Tó bá yẹ ẹ tí mo bá filé ayé sú ẹ tí mo gbẹ jìgìjìgì tí mo mì ẹ lògbòlògbò tí mo wo fún ẹ ló fọwọ́ ẹ kẹrù
0: jáde. Kí ni nǹkan tí mo ṣe nísì tó fi di pa kẹrù jáde ló kàn
1: ọ́? Ó kẹrù jáde.
0: Kí ni mo ṣe abá sàròjọ síta nísì wọ́n bèrè
1: wọ́n fi lọ ṣe? Ìyàwó lè wá lílọ ló lọ ìyàwó lè wá.
0: Kí ni mo ṣe tẹ̀sí ní lílọ màá lọ? Ṣé mi ò dáná fún yín ni àbí mi ò bá yín fún aṣọ yín?
1: Ìyàwó ilé
0: ti mi ò bá yín tọ́jú àwọn ọmọ
1: yín. Ìyàwó tí ìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu lílọ ló lọ ìyàwó lè wá.
0: Kí lẹ rí tẹ̀sí wà lórí pé lílọ ni màá lọ, kí lẹ rí?
1: Tí mo rí.
0: Kí ni mo ṣe?
1: Ṣé mo ṣe wọn náà wúra rẹ náà ò ní àwọn téèyàn lè mú bí
0: lẹ́yìn ọmọ mélòó?
1: Kò bí ni o. Kúrò ẹ̀ lómi.
0: Mo bí Màkínní ẹ̀ sọ pé mi ò dá, mo bí Kèjì ẹ̀ sọ pé mi ò dá. Kí ni mo máa ṣe? Kí lẹ́ ṣe mi?
1: Lílọ ló lọ o. Lílọ ló lọ ó rẹ̀ kó nulẹ̀. Ó kó nulẹ̀ ni àlàáfíà ìjọba nulẹ̀ yìí. Ó kó nulẹ̀, ó kó ládùúgbò àlàáfíà ìjọba ládùúgbò.
0: Ìyá ni kí ni mo ṣe? Yóò sáà ní nǹkan tí mo ṣe. Mi ò
1: láàm inú kan bí mi mo ṣe rí ẹ báyìí bí ìyàwó inú rẹ bí ó ṣe ìyàwó mi mọ o inú kan bí mi pé mo ṣe rí ẹ bí pé.
0: Èmi gan fura sí yín àárọ̀ àjẹ́ àgbàdo ẹ̀ ti jẹ́ àgbàdo àpapọ̀ mọ́.
1: Wà á ta lẹ gbàdúrà àdúrà tí ò lè gbà ni màá mọ bẹ́ẹ̀ gbà kí n gbàdúrà kò mọ́ gbà káwọn akẹ́lẹ́ orí àdúrà mi síná ká lọ dà sínú iná ká dà sínú odò ká dà sínú òkun ká dà
0: sínú. Kí ni kí
1: n wá wọ́n bá yí ẹ ọkọ̀ ẹrú ara ẹ jáde
0: nínú. Àfi bí èpè mi ò gbọ́rú ẹ̀ rí. Kí ni mo ṣe? Tọ́rẹ́ wà lórí pé mi ò láàmúyẹ mi ò ṣe kí ni láàgbo mélòó sí mélòó ni mi ò láàmúyẹ mọ́.
1: Láàmúyẹ ìyàwó gidi ọ̀ ìṣe ọ̀ ní wáì materials kẹ́kọ̀ọ́ sí lára rẹ̀ bọ́ sí wà. Ọ lọ ni nílò lọ́lọ́ nílò lọ́lọ́ nulẹ̀ yìí o.
0: Ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o.
1: Kò
0: fẹ́ yé mi mọ́ o.
1: Mo fẹ́ lọ wo re bọ́ọ̀lù Arsenal àti Man U. Mo kẹ́ wọ́n lu Arsenal náà wọ́n lu wọn. Ṣùgbọ́n mi fẹ́ lọ wo Man U àti Arsenal. Mo tiẹ̀ lu Arsenal.
0: Kí ni mo ṣe báyìí?
1: Ẹyin tó ń ṣe

0: àwọn ẹ̀kí lọ́dẹ ẹlẹ́yìí tó ju ẹ̀ tó kọ́ rẹ lọ́wọ́ yìí ó kó ẹgbà kù mọ̀ ó kò lọ́wọ́ kí lọ́dẹ ta ló fẹ́ nà àṣà àbọ̀dọ̀ máa bí ẹlẹ́yìí pé ṣé o jẹ́ heartbreak ni o ṣáà ti bí gbogbo o ti bí sun o ti bí wàlẹ̀
1: ọ̀rọ̀ ẹ lẹ́sìn kò kàn tí èsì ò kàn tí wáyé
0: fún mi lẹ́sìn ọ̀rọ̀ mi màá kàn fọwọ́ ẹ jẹ ráìsì àtẹ̀wà tí mo rà lọ́dọ̀ ìyátájú ni ìyá yẹn dẹ̀ ń se ọbẹ̀ mo tó ti rí àgbà kó ọbẹ̀ tí ìyátájú yẹn ń se tó bá se ẹ̀ wá ẹ̀ báyìí ó máa dàwó oró ni
2: ebi kọ́ ló bẹ́ẹ̀ mi wá ọ̀rọ̀ tí mo fẹ́ rí ẹ fún kì í ṣe gbogbo
0: wọ̀nyẹn mo ṣe ẹran mo ra ì táyé wa lè mọ bẹ́ẹ̀ yẹn
2: ìkan ló fara mọ́ tọ́bẹ̀ bá dùn tẹ́ran kéré ìkan ló fa wọ́n dákun tó bó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá ẹ nìyẹn
0: ṣé o fẹ́ kan bẹ́ẹ̀ ra bí oní 200
2: mi jẹ́ ebi kọ́ ebi ò ti ẹ̀ pa mí
0: ọkọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ó yẹ kó o má jẹ mọ́ páwa báyìí àwọ̀ ọlọ́run ni bùkátà
2: wà nígbà tí o ti sọkọ ẹ̀ ní nàìjíríà nà
0: kí ni ká wá ṣe
2: lábẹ́ bó ti wù ó sàn sẹ́ndì àwọn nǹkan kọ̀ọ̀kan
0: sí
2: dákun ọ̀rọ̀ kan mo gbé wá a ní kò gbọ́ nǹkan tí mo sọ
0: o
2: kú mọ̀ pé tí n bá ní nǹkan tí mo bá wá mi èdèdè wọ́ọ̀dọ̀ ẹ bẹ́yìn orí fóònù màá ti pè é
0: bọ̀
2: kì í ṣe ọ̀rọ̀ orí fóònù ọ̀rọ̀ face to face ni mo gbé wá yìí dákun ọ̀rọ̀ bàbá yìí mọ̀ ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o mọ̀ pé tẹ́lẹ̀ bí mo ṣe débìí nísìn yóò ti pè yóò ti pè pé ṣé mo bá ẹ nlé àbí tí wọ́n gan mọ̀ sọ pé ṣé mi ò sọ fún un pọ́dọ̀ ẹni mò ń bọ̀ ni nísì kódà wò ó wà á rígbà tí màá tó kúrò nílé ni kódà kò ní fíláàsì mi débi tí ó kọ́ mi wò ṣàdédé lákan láti bí oṣù kan síbí yìí ó kàn jí láàárọ̀ ọjọ́ yẹn ni ìyá o mo ní bàbá o ní mo ṣe lè mọ pé o ní bàbá mo níwọ náà ṣe lè mọ pé mi ní ìyá àṣẹ ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ́ igun aláre ni ló bá lémi èmi o òun wo súrà mi o mi ò yẹ lẹ́ni tó yẹ kóun gbé sínú ilé gbé sínú ilé bíi ti bó èmi tiẹ̀ kọ́kọ́ rò pé bóyá òun bàbá sùwé fi sẹ́lé lọ́wọ́ bó ń ṣàwàdà ni àfi tóyún tí ó bá lọ bàbọ̀ pé ohun ọmọ bá mi ṣeré èmi ò ní àmúyẹ kankan fún ìyàwó nù lé mu ní lẹ́yìn ọmọ mélòó ìgbà tí ó wà.
0: AI AI ni àbọ́kọ ẹ àwọn ti sọkọ ẹ di AI ni.
2: ńgbà táwa bá lọ bá bọ̀ kì í ṣe pé sẹ́ǹdì nǹkan kan sí mi àjọjò kó báyìí náà ló ń sọ ló bá ní pẹ́pẹ́sẹ́ o ń bò ń bá ni mí lára màá gbọ́dọ̀ àwọn òbí mi lọ ìní lára rú èwo ó ti ní mí lára lóòótọ́ ọkọ mi tí òfin yín àtọbẹ̀ ẹ̀gún sì ṣeré mo mọ̀ gún yóò mọ̀ wó lórí dáínì kò mọ̀ yà sí díẹ̀ tó tún wá sí pa bambari wá dọjọ́ sunday aṣọ tí ó wọ̀ lèmi náà nítọ̀ ìparí sunday ìparí oṣù o a máa ń sábà wà ń kó lọ sí chọ́ọ̀chì mo bá kásọ̀ ẹ̀ nínú wardrobe kò sọ̀rọ̀ bó ṣe jòkóó nì tó ń wo fíìmù kan tó wò kù lálẹ́ àná èmi dé o mo bá yọ̀nà aṣọ ìtàn o mo bá lọ wẹ̀ o mo bá gbé tiẹ̀ pé tọ̀ mo ti bomi síléèwẹ̀ o ẹ̀wẹ̀ ẹ̀ já lọ sí chọ́ọ̀chì ọ lásọ tí wọ́n wọ̀ kọ́ ni mo lọ yìí alárànbarà làwọ̀ lọ chọ́ọ̀chì alárànbarà làwọ̀ lọ chọ́ọ̀chì àwọn tó lè bí mi gan bí mi pé àkílódé ẹ̀yin bàbá òwà ń kò ni tó sì mọ́ pẹ́ lómi máa ń fẹ́ fìrín di kókó ìyẹn ò tún wá dùn mí o ó bá dé mo bá bomi síléèwẹ̀ ọkọ mi láti mọ sọ fún mi pé omi tí mo tóun fẹ́ fi wẹ̀ ní ta wí ní ṣé ta wí ní ó wọnú ara ẹ̀ ní abẹ́nu ẹ̀ ní ó kò sí ó da omi nu o ó sì lọ pọn mi mí fúnra rẹ̀ tí n bá dáná mi ò mọ́ dá n bá gbé gbá mi ò mọ́ gbé kódà kò ní kí wọlé láago kéékèèké ó dago mẹ́wàá tó bá wá dé àlóhùn ti kanlẹ̀kùn kanlẹ̀kùn tí n bá wá ní à dádì wa nǹkan tẹ́ ẹ̀ ṣe tẹ́lẹ̀ àní tí n bá ní ẹ lára wa kó jáde.
0: ó máa ń sọ ọrẹ mi ọwọ ti níyànjú.
2: so wá rí ọ̀gá mi bíi ṣé wá rí mi ní last week pé mo kàn sáàárọ̀ ọjọ́ mọ̀ nǹkan tí ò bá ti ṣèyàn rí tó bá ṣèyàn èèyàn ó tún ló bá ní kí ló ṣe mí mi ò ṣiṣẹ́ kankan ni mo gbórí lé tébù ni mo ní ọ̀gá nǹkan tó ṣẹlẹ̀ ó ní kí n má da olóńkà jé mi ni pé kò lè ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi bó mo fẹ́ rìn ọkùnrin ni ó ní báwọn ọkùnrin ṣe máa ń ṣe nìyẹn nígbà tí ó àmọ̀ tí fẹ́ràn ní ṣe máa ti lé ní 20 years tí ó ṣàwá gbéwọ̀ oníwà níwò yìí oṣù parí nísìnyí wọn béèrè pé kí là ní ilé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn ti pè mí pé kí là ní ilé wọn ṣe gbogbo wọn yẹn mọ́ ṣé kì í ṣe pé.
0: ní ẹ ń sọ kinní kan fún ẹ bá méjì lọ́rọ̀ ẹ
2: tó
0: o kúmọ̀ pé mi ò kò ní ẹ pààrọ̀ fún ẹ àmọ́ bí n bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àmọ̀ràn lásán ni mi ò lè fọ́ọ̀sì ẹ kò gbọ́. ba meji ni ba alakoko to ba mo yi pe o le look away from gbogbogbo di yan ko e I pe okay o o file ko file e njeun e awon mo wa okay ewo na wa okay o si ni ronu wa si file bo da go mewa e ku le e kabo ni to nje ba wa lori table ba gbe be to ba mo be o ni wala ko ba ma so pe to ba ko ba to ba ni e lara wa keru e o kon so yen fele da e ni ba ala koko
2: ore mo so be
0: so ri ba elekeji temi kon fe so fun ere ohun ni bi ko to ba mo yi pe yi ni lara yen po o ti fa ironu ore mi o kere mo o ndagba o o de mo pe ara ti omo to omo bi melo to bo lara e mo to ba ti ja bo lara e ara yen system yen ti yato to ba je pe ironu lo fi saye
2: mi o so
0: ara losan lale to wa se bi pe okun e o bale mo omo ya mi wo to ba ni lu e mi ara e keru e ko bota to kun ni o ba ti ri value e mo to wa so fun e pe to ma ni e lara
2: emi o ni amoye mo
0: owo ara e keru let me tell you one thing timo ni life yi ego okunrin mi o ni fe kon fe owo ara won keru bota won ma n wa eni ti won ma dale bi tun e wa gbo injo to ba sele ebi se mi mo keru e bota ni mo keru bota
2: ore mi o ni da mo mo ti di eru mi die die
0: ebi to ki pe won ti ma pe ta won ba de ego e bota o le to ba wo di pa won yan fe joja won won ma bu awon won ma wawo gbogbo ona ti won fi fiti mo ti obirin to bi ni o fi di pe fun ara e to ba ti wa di pe ejo ba wa de le won wa ni I just mo ko lo play ball ni ngba ti ma fi di o ti keru
2: o ti keru
0: eh mo ko lo si party
2: ore mi
0: se ngba to ma fi keru to ma fi lo yen ojo kan ni kini yen bere iko ni un to fa to bi ni fi je ke yo ku ole ko to keru ko to wo ke to e le wa ku sibi you know so ibi to ku e na ngbi to try lati game to fe gba niyan to ba ti so fun pe mo ma ni e lara to de ni e lara loto because ngba to ge so wi pe o fi sere ni
2: alakunrin mo nse be
0: sugbon ko fi wuwa mo le so be
2: o wuwa be o fi wuwa
0: ni lara looto o de tun temu eleti o fi han ninu ise o tun fi han ninu oro
2: be
0: o de try lati ignore the red light yen iwo ke lo ogo musu o jeun o go never kan bale wo to ba se peke loni won fi abogun omo e lori
2: eh
0: wo omo lama ko de da bi oju olode da beju eni o wo awon omo yen to ntori e ko maya yen wo fa bogun won lori won ni se de togutoru
2: ki le wa ni kin se bayi
0: emi so fun e pe omo iya mi nu islam to ba lawon obi tete so fun won te ba ti gbiyanju to ba ti ri yanju ta won family o ti ri yanju keru e wo
2: ki keru mi mama la dale mo sumo niyan
0: eh o le da sinu sare na to ba ti gbe mi e
2: to gbe mi lo ije na
0: wo rara o le dale mo su sinu sare na ko si mu to buru nbe to ba ti le da sinu ile awon bi e to de lo lo gbale to le mu se nise lo dale mo su sinu sare nigba te mi e ba pin lo so ko ori kan ka won omo yen won ma wa bu e awon omo yen ma ni mommy wa my mommy should have left and he died eh dey nigba ton tu wa nfe awon mo tu wa ton tu wa nigba ni ma to mo because I don't understand you are not wanting what paper so ye ki wa mo oro yi ti e de wa ju temi so ye ko de wa ju mi
2: so mo pe ni to ba ku yan ku le yan foro aye yan lo
0: o ku e ku o ni family member kankan mo a se wa gba poko e oni ya ko ni baba mo
2: eh awon eyan mi na o fowo si ki n fe na tele
0: won ni skushi lori won ni fra a gba be mo mo won
2: dada to wa ni bi oke odo ta jo to ki mi lojo yen
0: ma wu le ju
2: ti ba na so fun ko ni yawo nle
0: ani ma juwe bi mo mo bi ma n pa die ni bi eyan odo wa to mo wo ma ti sori o mo so pe awon ogbon oko e na ni fra awon obi o si mo agba po wo lala mo ran ko lala fisu ko lala baro agba be iwo
2: ko
0: ba ti wa di pe wa ni ma fa ye ni lara wo boya awon
2: o si fi meme lara o
0: awa ni ago mewa yen
2: ke ba wa de yen ke eh ke ngoya
0: la ago mewa
2: ani mo ba fa aso ti mo tin fo lati bi 20 years o wa de bi aso wa wo lori waya o ni kini ta lo fa aso imu ni ta lo n ba yin fo
0: o si wa n ta iwo ti di banu je ninu ile ore idunu ti wa ni ta iwo ti di bayi
2: wa ni kin se bayi kini kin se
0: keru e
2: abi ke nkan ti mo fe ti mo ro lemi temi ti mo ro lemi temi bola ke wa wa e room ke ngba igba ti ba ti to ri po ti to ngbe gbona fun mi ki to lo gbe nu le yen to ba tu tutu die ke to wa odo e
0: pada baby kingsway ni ehai ni to ba ti koku o le o tu gba e
2: pada abi ki so fa won mo ka won mo ba ni be ni
0: o jo kan la so o ma le pe gbogbo agbaye lo ti be lajo se po ni lojo kan ka ma ti wa so pe o wa ye ba die fun o wa pada wa de pe ngba ti te o gbe e mo o tu ti fun ni
2: o pada si mu le
0: e won to ri olohun
2: ki wa ni mo fe se bayi
0: o wa na laye mi o ko mo pe ibi temi ati e bo ara wa de a ki n fi e kan tona fun ara wa o le mi se so
2: o na lo je so fun e oga mi ti mo so fun bi se gan na pe o ni mi lara oro si so lo je so
0: ninu oro to si tu fi hun e ninu ise omo iya mi o ti je ko ye o ti so clearly loudly and clearly lo ti so fun e
2: ko fun je sere o
0: okay
2: ani yo fun je mi le sori dining ni
0: wo iwon to ma de ma advice ye ko lebi emi mo pe ko lara tori a le pa won egbon oni fun awon
2: a tun gbalẹ oni oni mo gbalẹ ile o mo aduru mi
0: ma tun gba ibi n to fe ma ri lo tin ri won wo emi mo ni pe kan awon mo le bi e salaye fun won ton ba wa ni fe won so ohun to ye igbese to ye ko gbe fun e fun won won so pe kan awon mo le bi e ko salaye fun won because emi ko le so temi bi ore ni mi de le so ju bayi lo sugbon won to sumu e pe pe ki awon ni won le gbe la moran so sabo salaye fe mi salaye fawon na be
2: anti e to wa leko anti e yen de like mi gan boya won ni ki pe ki so fun won anti e
0: to ba ti joro bayi omo ni oni se pe ka file ka so omo won ni won gbe leyin ka so fun e omo
2: e se ti wa gbe awon eyan temi ni
0: pa awon eyan e iwo lo wa ni iwo ijo wo won o ri ro ohun gbadun aye e o njade lo wo lale o enjoy
2: yo ti tun wa mu tayin senu to ba bo ni
0: enjoy life we iwo lo e lo raye gbe lo raye wa so iwo ba ni talaba ti e ni obeje o to wa le emi o na won to na o ma ti mo ni rice at ba n gbe wa je
2: lo je je anti mi
0: to ma je rice at o je ya idu o
2: mi o je mi o je iwo njo mi labi aso ni ki n je
0: o lo fe ki no ju e labi aso e ma ko ba mi try run ko ti e ni lati so ko fi
2: ma ji ke mi na gbe gbona fun ni
0: emi o so be fun e o emi ko mo wi pe temi ni pe ko sa se
2: je n pe anti mi 0913655692 ko lo anti e je ka anti mi gbe ko ba mi soro gidi o su mi o ore o su mi o
0: emi o ma o sha
2: ire eyan ro temi fun o
0: speaker je n gbo ohun to ba nwi bo ba soro la kaye mi na tun fi kun ma tun fi kun
2: to je n pe anti je n pe number mi fa anti mi pada abi ki n pe anti mi 0913655692 anti mi ba ti pe mi abi daddy ni ko wo lo ta mo fe ro temi fun se ma lo dale mo su ni mi o gbudo lo dale mo su now
0: o de ma dale mo su
2: ore
0: wa da ni kan gbe nu sare
2: ah
0: abi lo temi o gojo e
2: sori to ba gbo bayi
0: jo
2: o se mo kan to se bayi to ba ti bo ba aya mi o wa ja
0: eh ani mo su so fo e pe
2: aya mi ti n ja
0: lasiko temi ko e gbo de manage health e yi eyan ko wa ko ipo gogo okan mi
2: nibo to ba wo le bayi eru wa ba mi bi gba pe
0: lasiko te gbo di si manage life e
2: eru wa ba mi o ko ye mi ma o ko ye mi o o su pari yo fun wa lowo ko se kankan koda awon omo gan o ti n ko irira o ti n ko ba awon omo
0: a lo ti n gbadun aye ti e
2: ah
0: o ti n gbadun aye ti
2: e mi wa rorun sun mo
0: o n gbadun rorun sun mo
2: to ba ti eji lorun to ba mi lori ijoko
0: o n lo boro
2: si anti mi
0: n lo boro sa tutun number won pe
2: 0913655692
3: Hello,
0: hello.
2: Hello.
3: Ekwetu.
2: Eka so.
3: Oh, papa no solo la di tanke.
2: Okay. Eso sa.
3: Jo ko yin wa legbe yin le.
0: O si be,
2: o si be o ti
0: jade. Ya bi temi lo wa.
3: Ah. Ọ yà kẹ fúnra àgbà títí ń pẹ́ wọlé yẹn di mugbó. Má ní ti pẹ́ wọlé di mugbó.
0: Ó ti mugbó.
3: Ó ti mugbó.
2: Ẹ bá ti rọra pè mí sẹ́gbẹ̀ kẹ́ sọ fún mi.
3: Igbó ni sáré kẹ́ ní mu. Bẹ́ẹ̀ bá a máa mú gbó ni sáré.
4: lẹ́yìn ọmọ bíi mẹ́ta.
3: Ó di láwọn wèrè kẹjọ kóra wọn ti ní ìtànà.
4: Tò.
3: Bẹ́ẹ̀ni ti bẹ́ẹ̀ sì.
4: Bẹ́ẹ̀ sà.
3: Ẹ̀kọ́ ní ilá púpọ̀ ẹ̀kọ́ jáde fún. Ẹ̀kọ́ ní wèrè tó bẹ́ẹ̀ gbé wọlé gbé wọlé.
4: Kí lọ dẹ́lé mo sùn.
3: Jẹ́pẹ̀ yẹn lọ ẹgbẹ́ lọ́dún ẹ̀kúra yín lọ́kẹ̀dá lọ.
4: Tò.
3: Bẹ́ẹ̀ni wèrè tó bẹ́ẹ̀ gbé wọlé o. Ẹjọ́ gbé wọlé tó bá gbé wọlé kọ́ yóò sọ di dìdèrè ní.
4: Bàbá náà mi mọ̀ ní.
3: Yóò sọ
0: dìdìdì ní ọba sọ dìdìdì ní ọmọ tó. Kò ní jẹ́ sọ̀rọ̀. Bíbú wọ́n ṣe máa ń páyé sí
2: ọ̀rọ̀. Ó yà ò jẹ́ kí n fẹ́ kan sọ lójú ẹ̀ torí wàá mọ̀ jèrè ọ̀rọ̀ lára olúwa ẹ̀ ni.
0: Ó ṣe máa pa ọmọ ẹ̀bí ẹ̀ yẹn tí wọ́n bá ti ń sọ ní wọ́n bá ti ń wọgbó. Ọmọ dá padà sójú ọ̀nà.
2: Ìbá
0: Hello.
5: Àlàáfíà fún yín
4: o. Àlàáfíà fẹ́yìn náà sà.
5: Ọmọdé Ọláyínká, mo kí ìyàwó náà wẹ́pẹ̀.
4: Ẹ ṣeun sà.
5: Ẹ kú ètò ẹ̀dẹ̀ kú àforíjì.
4: Ẹ ṣeun sà.
5: Mí sábọ̀ yín láti táǹkì lọ́wọ́lọ́wọ́.
4: Ẹ ṣeun sà.
5: Ẹ wo, ẹ má kó jáde o.
4: Ẹ ní dààmú.
5: Ẹ má kó jáde.
4: Ẹ ṣeun sà.
5: Ẹ má kó jáde kankan. Bẹ́ẹ̀ bá dáná tí ò bá jẹ.
4: Bẹ́ẹ̀
5: sà. Ẹ sọ̀pọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ tẹ bomi síbẹ̀ bá gbé ẹ̀ fún tí ò wẹ̀ ẹ̀yẹn sọ̀pọ̀ ẹ̀. Gbogbo tó bá wo sọnù lé ẹ máa fún lésì ẹ máa bàjà kankan. Ọkọ̀ yóò ti lójú síta ni tẹ bá lọ jáde pẹ́rẹ́ ó máa gbẹ́ lomi wọlé mi. Ẹ̀yin ẹ mọ̀ wulẹ̀ kẹ́rù kankan jáde ẹ wà ilé yín jẹ́ tó ẹ mọ̀ tọ́jú àwọn ọmọ yín.
4: Ẹ sọ sà.
5: Ẹ mọ̀ wúrọ̀ tó bá wo dá ẹ mọ̀ wulẹ̀ fìdí ẹ mọ̀ bàjà kankan ṣùgbọ́n ẹ má kó jáde o. Ẹ má lọ kó jáde pẹ́rẹ́ lomi ló máa gbé wọn. Ẹ lọ sí family house ẹ lọ bá ń wo bí ẹ kẹ lọ ṣàlàyé.
4: Kò sí òbí kankan, kò sí ìyá, kò sí bàbá. Ẹgbẹ́ ètò tó wà gan-an ò níyàwó lọ́dọ̀.
5: Tó bá jẹ́ pẹ̀lú lọ bẹ́ẹ̀ gbọ́n ẹ lẹ́sọ̀rọ̀ kan bá.
4: Àní kò níyàwó.
5: Ẹni tẹ bá mọ̀ kó wà close pẹ̀lú ẹ̀sùnjọ́ rẹ̀ ẹ lọ sọ̀rọ̀ yẹn náà fún.
4: Ẹ
5: mọ̀ kó wà close lójú ẹ mọ̀ kó tó ẹgbẹ́ máa bá sọ̀rọ̀ á gbọ́.
4: Ẹ
5: má kó jáde o. Kó tó bá wo ẹ má wulẹ̀ ronú ọ̀rọ̀ yẹn ò tó ronú kankan. Ọkùnrin tó bá ti lójú síta ti máa ṣe nìyẹn lójú kòkòrò ni kò nítẹ̀ lọ́rùn yìí.
4: Ẹ ṣeun sà.
5: Ẹ má kó jáde kankan ẹ tó ta ọmọ yẹn máa tọ́jú wọn.
4: Ẹ ṣeun sà.
5: Ọkọ̀ tó máa fi ń ṣe.
4: Ẹ ní dààmú.
0: Ẹ ṣe sà. Nígbà tó ń sọ̀rọ̀ tí mo ṣe dákẹ́. Ọ̀rẹ́ mi, wọ́n ní o máa fara dà yà. Wọ́n ní o máa fara dà yà. Máa fara dà ronú, máa fara dà.
2: Mọ sọ bẹ́ẹ̀ yẹn. Mi
0: ò ní kẹwàá ìkẹ̀wù lẹ̀ tí a mi jù kí nìsí. Máa fara dà yà.
2: Àní o máa sọ bẹ́ẹ̀ mọ́.
0: Máa gbẹ sára.
2: Mọ sọ bẹ́ẹ̀ mọ́.
0: Ṣé
2: wọ́n ti jẹ́ kí n mọ nǹkan tó ń ṣe nísìnyí? Wọ́n ló mú gbó. Ó ti ní wèrè kan níta.
0: Ìwọ ló wàá wò
2: sọ́nà. Títọ̀ ń bá
0: Abiamọ Abọja gbọ́rọ̀.
2: Tó bá lọ
0: pa ọgbọ́n. Àgbọ́kọ lérí pàǹtẹ̀tẹ̀.
2: Wọ́n sọ bẹ́ẹ̀.
0: Àwọn kan kú. Yẹ ń kọrin. Ṣé mi ò tún lè kọrin mọ́?
2: Jọ àwọn oko
0: wọn kọrin. O ò ní rí ìdààmú. Jẹ́ ń kọrin o. Kí ló dé? Jẹ́ ń kọrin o.
4: Ẹ̀lọ́ sà.
5: Ẹ kú ètò.
4: A dúpẹ́ sà.
5: Orúkọ mi ni káàdì láti Ìbàdàn.
4: Olúwa ṣeun sà, ẹ ṣeun sà.
5: Ìfẹ́ tí mi ó kàn bẹ̀ pé tó fẹ́ mọ́ kó kún ọ̀dọ̀ ọkọ̀ o.
4: Ẹ ṣeun sà. Tọ̀.
5: Ẹ̀sìn ọmọ kò kú gbogbo tó bá ti ṣe ẹ dákun.
4: Ṣé tẹ bá ti fẹ́ níyàwó mi bẹ̀ sí máa ń ṣe nìyẹn?
5: Rárá kò ní bẹ́ẹ̀ pé gbogbo ọkùnrin náà kan ló mọ̀.
4: Ó dà sà.
2: Ẹ ṣeun sà. Wọ́n ní kó tó kúrò kúrò pé kí n gbé kí n dúró
0: bẹ́ẹ̀.
2: Wọ́n ní kí n bá wọn
0: ṣe àwọn ẹbí ẹ̀ ló ń bẹ ẹ láǹfún ẹ lámọ̀ràn. Wọ́n bá wù wọ́n kan yan ẹ́. Wọ́n wù wọ́n kan sì.
2: Wọ́n sọ pé kí wọ́n yan ẹ. Sọ̀rọ̀ pọ̀ lè pa mí ni kò lè pa mí náà.
0: Àní mi ò ṣe mo sọ bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀ mi kàn sọ pé táwọn ẹbí ẹ bá
2: kò lè pa mí.
0: Ipe kò farada yà. Farada
2: yà kò
0: kú mú ẹ lára.
2: Àní yà kò.
0: Ó kú sọ́ra. Èmi ò bí mi ṣe wà mo ṣe gbẹ
4: Ẹ̀lò ẹ ká sọmọ o.
5: Ẹ ká sọrọ.
4: Yẹ sà.
5: Ṣé dáadáa lọ wà o?
4: A dúpẹ́ sà.
5: Ìmọ̀ràn tí èmi fẹ́ fún ọ.
4: Yẹ sà.
5: Ìmọ̀ràn tí ẹ ní àkọ́kọ́ fẹ́ tó fún ọ ní ìgbọ̀n.
4: Yẹ sà.
5: Òun gan ni èmi fẹ́ fún ọ.
6: Yes, sir. Yes, sir.
7: Yes, sir.
6: Sir.
7: Yes, sir.
6: To ba fi dudun ko ro re
7: ko na mi o
6: tori e ko ra yi o ya ju ko ra ni kiamo lo
7: wallahi ko na mi
6: ti o ba ti ti o ba ti lu omo ko jaje pa wo gbogbo n to ba wo le se
7: to
6: pa wo
7: esin so
6: pada o ni ti ru ni fun pon pon kala wa ra kini un
7: yes sir
6: o pada tiri re
7: esin so
1: esin so ah ko na mi o bo ngba mi to ba pariwo mo mi bayi
0: emotional torture won ni physical torture yen won ni yen lo worst won ni sugba emotional torture awon family eni ko ma endure o le pa emotionally but ko ma
1: ko le mu ku dani ko le mu ku dani ti ba gbo ti ma fo o mi lo e
0: igo nu ki lo ma nfa eje rigu abi eje rigu ki lo si ma nfa
1: gbo je kana lo fi nru
0: won ni pe physical torture nikan lo le mu e keru emotional torture won ni o farada yin
1: o na mi
0: ki wa le mi na awon family e ti soro age ki n temi ekun ojo meji in si jeun laarin 2 days yun na ko lo fa ko lo fa rara
7: o ko lo kan hello
8: akwetun o ko mi ni atatai ame lati share
7: ese o sa
8: abo e ma ku jade o
7: ese o sa
8: ma ko e ma o e po ta ma je ko re yin kankan ti lo na o
7: ese o sa adupe sa
1: olohun seun awon eyan mi ti mo pe ko se ni to da le mo sun le wa oni won fi pe mi ta fi n bun mi suru
0: aye ko si kan wa ko de du mu de so ko le se ni ti ironu ti pa ninu le yin to ba wa lo seyin to wa lo waju a ibo lo mo tan de emi o te kin temi di entala to ba tin gbo di entala banu beji sori oni amoran du fun yo amo to ba ti koyan fun rara yan
1: sori tin ba mo ke mo wa foro mi lo
0: o se mistake ma fi mo do mi mo
1: to ro kan sa tun je kinu mi ru si
0: ni ti e je ke mi ma waste
1: se ko mo pe ko si family e kankan to le pe mi ko si family e to le pe mi now
0: eh ore mi won ti ni o farada ya o mu e lara na
1: ko mo mi lara ma mo farada ko na mi to ba je pe na mi ni abi to ti fi ogun ba mi lo po ni abi o fogun si nkan fun mi eh eh bo ko si gbogbo won yen ko sa gbe maja
9: mudongo ya ro o
1: mo mudongo ya
9: o o bo tun ti mudongo ya ro e rawo la wo e sile fun mi awon nipa orun le gan e sile fun mi
0: ebe mi ti mo si e
9: wa ma fi paja ilekun
0: emi
9: ma fi paja ilekun danu awon nipa orun le odo mi awon nipa orun le odo mi awon nipa iya lare ka
0: emi ti mo si
9: e se iwo lo wa wa lodo yawo mi ki lo de so n pariwo pelu yawo mi kilode
0: eh baba wa e kabo emi se
9: e ma ma kimi o
0: se ma lo
9: lo wa npa ma lo ma lo ah
1: kere so kabo e ku ataro
9: kere ko lo mo se ri lori eto ta pe ri ri wa fun ti osan to ni adupe gbe yin ti e da fun won yin ti e ba wa da si e yin ti e pe adupe opo lo yin bo lati yanju eleyi bayi eh ore iyawo eh won wa lori pe ah eh wo
1: ka
9: ja de o gba toko toko ba tin so pe eh ah
1: ma fa yesu e
9: ma fa yesu e o o keru jare ni o ori eni to si je okunrin to tun je eni ti yawo tun ma ti o ti eni se pelu oko onu ran iya le lasa lokunrin se bo lati yanju eleyi se o ba ti de bayi na awon okunrin na ejama ni suru ejama ni suru yawo ngbo ro ba ti de bayi na suru na towo ti e wa na
1: ni suru
9: eh ngbo to ko ba ti ma fowo lilu bo eh eh suru na towo re yo o sinsin gba mi boyo ko na ka nse be lati ale ni olohun ni dale wa ru logo olohun
1: adupe ami
0: to omi do olayin ka ajani ajebade lo ko temi
1: princess oladokun loruko temi iyawo
10: to oruko temi ni ayomide daniel
9: olariwaju ogun ni yo pabi lo ko temi dile wole daru logo tolo o do ti mo lori ti ta pele ni bi mi

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́jàn látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

ìyàbọ̀ òjò. Bẹ́ẹ̀ bá gbàgbé wípé kò pẹ́ yìí, òun ni ìyàbọ̀ òjò ṣe ọjọ́ àbí ọmọ rẹ̀ Wakim. Ó lágbára jù ọgọ́rùn àwọn òṣèré tí wọ́n lọ bẹ̀. Àwọn ẹbí àti ọ̀rẹ́ lóníkúnìkù ń sọ pé ẹ̀bùn táwọn gbà ń bi ọmọ ẹbẹ́dẹ ọmọ ọdún kan yìí lékè ńkà. Mo ti rẹ̀ rántí pé òun tèrébìnrin kan Aisha Lawali ló bá tú ẹ̀bùn náà tí ká má pòrọ̀ kọ́lọ́run ó fowó ṣọ̀rẹ́ wa. Ó díndín káwọn èèyàn máa kó ẹrù tí wọ́n gbà ń bi bẹ́tìdé ọmọ kékeré kọ́ máa kó sẹ́yìn búùtù torí ẹrù òun ò lè gbanú búùtù inú mọ́tò gangan.

0: Asalamu alaikum gbogbo ọmọ Nàìjíríà o. Mo kí ẹ ṣe mí o. Mo pa bí sánkú ẹṣẹ̀ mi tí ń rẹ gbà. Ẹ ní fojú sunkún ọmọ ẹ̀ ní mọ sàárì ọmọ o. Gbogbo títí ń jẹ́ ń jẹ ọmọ ẹ̀ ní jẹ̀kọ́ lórí àwọn ọmọ yín lágbá lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣe mo dúpẹ́ fún àbẹ̀sí o. Fánẹ́ẹ̀sì ẹ ṣe mo dúpẹ́. Ìwọ lọ gbé sánkú nínú ilé. Sánkú ti pọ́dún kan lónìí báyìí. Ọ lọ gbé sánkú nínú ilé. Ogbowó mọ́tò. Wọlọlọ yan sánkú gbéyàn nù lé sá èèyàn ọmọ sánmọ ẹkọ tẹńtẹ ojú ẹkọ àtọ ọrọ pọ mọ lé sánkú ọlọ béèrè lé sánkú ọgbé sánkú jáde ó sì gbẹmí ọmọ mi ó tún gba mọtò tó gbé ata tún mi lò ó sì yọjú sí mi ṣé tí ẹran máa pa mọtò ní títì kí mọtò bá pa ẹran ní títì kò ní yọjú kùn ní wólówó rẹ kàn kó jíjí ọmọ ò sì yọjú sí mi ọlọ́run ọbẹ̀ lẹ́sàn ọlọ́run ọba ń san lẹ́sàn wà tó wù fún mi o. Ó yọjú sí mi tó mọ fi pé ọdún kan ọgbẹ̀mí ọmọ mi ó tún gba mọ́tò ó sì tún gba tatí mi lọ fánẹ́ẹ̀sì lágbà lọ́wọ́ lóòrùn.
1: Ó dẹ́rẹ́ wò ó bó ṣe ń lọ rèé gẹ́gẹ́ bí ìyá Àǹzánkú jáde ta. Ó ní fánẹ́ẹ̀sì ẹ̀kan lára àwọn gbajúgbajà Adẹ́yìn Pòṣó ní pé gbogbo bí ìrìn àjò Zánkú ṣe lọ ó ní ìwọ náà ṣàmọ bó ṣe lọ ìwọ ló ní ó ń kó wá ìwọ ló fẹ́ wá bá tó fi kojà ń bá ọkọ̀ ó sì yọjú látìgbà tó ti papòdà ìfojú kàn ó sì ti pé ọdún kan báyìí tí Zánkú ti lọ. Ìyá yìí ju àwọn ìpè ńlá ńlá kan kalẹ̀ eléyìí táwọn ní Nàìjíríà lọ́dà comment section ṣe ó ní glory wọ́n ní I used to know this woman she is a nice mother ẹnìkan ni instead of you cursing him why can't you sue him àwọn kan ni àwọn kan sọ wípé I don't pray that any mother or father buries their own child but all these causes pe ko necessary comment section yẹn kú okun ẹ wọ èmi ò lópinion lórí eléyìí ṣùgbọ́n ìyá Zánkú ló jáde ta wípé ẹni tó ṣatọ́nà bọ́mọ òun ṣe kúrò níjọ́ tọ́mọ òun kò jàǹbá ọkọ̀ yìí òun ì tí ì fojú òun kan di àkókò yìí.

0: ṣọ́ ṣe rántí nígbà tí ìṣẹ̀lẹ̀ ògògó tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti jókòó àdúrà fún ògògó kó tó di wípé ògògó padà jáde láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n discover nkankan ní ojú ẹgbẹ́ níbi ẹgbẹ́ ojú ẹlẹ́ṣọ́ wípé ewo kan wà níbi ẹgbẹ́ ojú ẹlẹ́ṣọ́ àwọn kan sọ pé ó lè jẹ́ skin cancer àwọn kan ní kí wọ́n tàgé kódà àwọn èèyàn tẹ̀ tún send message sí mi kan lórí whatsapp pé omidọ́ mo mọ̀ pé ẹ súnmọ́ àwọn ará bíi ẹ bá wa sọ fún bàbá bàbá ẹlẹ́ṣọ́ kí wọ́n mójútó ojú wọn yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ all nigerians wọ́n ṣe videos lórí social media pé akẹ́lẹ́ṣọ́ ló kó ṣètọ́jú ara ẹ o kíní tó yọ síbi ojú wọn yìí ò kò nọ́mà mo mọ̀ pé yìí náà rí ẹlẹ́ṣọ́ ti wá jáde ta ẹgbọ́n tẹ́lẹ́ṣọ́ sọ.
1: The problem is, if I saw right time, when you were low initially, you can go to the pharmacy store, you can go to the pharmacy
0: store. ṣe ti gbọ́ àwọn nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wù àwọn ibi táwọn lọ bí ká máa lọ sáwọn àwọn ò lọ right channel bíi pharmacy kinní kan mú mi bíbàyẹ fún mi lógún gbogbo ẹ̀yin tẹ́ ẹ láìkí kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa prescribe oògùn fúnra yín tẹ́ ẹ̀ ń fẹ́ lọ ilé ìwòsàn ṣe ti gbọ́ báyìí wọ́n ní àwọn right channel kọ́ láwọn lọ nígbà táwọn kọ́kọ́ rí àwọn ń lọ sáwọn bíi ká lọ pharmacy ẹ fún mi lógún ṣùgbọ́n ní báyìí àwọn ti gbé ìgbésẹ̀ bí ò bá fi dọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n láàrin ní kinní ìlẹ́gbẹ̀ẹ́ ojú àwọn mọ́ tó bá jẹ́ ohun tó lè gbẹ̀mí bàbá ń kọ́ ẹ̀rí wípé nípa pé à ń pẹ̀pẹ́ a ò lọ sí pé ẹ bá mi dókítà ẹ bá mi wo kẹ́nẹ̀ ẹ bá mi wo ká fàyè lẹ̀ ẹ má jẹ́ kí iṣẹ́ gba àkókò wa láti ṣètọ́jú ara wa ẹlẹ́ṣọ́ wọn ní kinní ojú àwọn àní rí ń bẹ̀ bí ò bá fi sọ̀rọ̀ tó ń bọ̀

0: Similiti ongbariri dokon ikone diamond 88.7 FM
1: o se ndu bemu bemu tutu selekejo diamond FM lengbo to ndu yugba yugba
2: o tutu yo mi ponu pade molebi won ni tori ti won lowo lowo a ma daran
3: ai lowo lowo pa ni lo koda se bi won ni mr ni oni sinbe
4: e ma wo yin olohun talika si wa kun emi eyin pipu yi bayi
2: lamidi se bi ngba ti wo ti rowo ori lojo ma se be o kuku fasiri ola re han
4: emi na ko ngba ja yin ta yin te ja
2: oja wa aja ke lona wo
4: ebi isi lona ina ola siri e wa temi
2: isi lona awon awon na tun je ba o
4: mi o isi lona oju ko kan ti so talika doloro ti yi irori talika pada ti so lowo ajo isi lona o ko ni bo ti pe ja ni ke se pe won ni la jaje tenu re o le toro lawujo o le rowo ti papo oni lati darapo mo isi lona awon gangan lomo tin so lowo yi be ni won ni bere ni duro kankan lowo re tabi pon ni ofin tan ni re duro kan to so do loro iwo na ba dayato ninu molebi ajo isi lona wa kaakiri gbogbo satwe eyi ti won se fi irori oto ti won so opolopo eyan do lowo do loro akai moye eyan lo ti tara won dide iwo na gbegbe si ologbon loni ko darapo mo isi lona toro re o le dayo ni lorin ati gbogbo agbegbe e ma lo si office won to wa ni eyin fun ma taiwo sale nilu lorin kwara state
5: say this is ti won so ni pe eto a fun ni lowo ni tori pe owo te eyan ba fun e ti o ni gba pada a fun ni lowo na ni Isilona Cooperative International alagba kayode omaje eku kale
6: e se gan lotu mo ki gbogbo eti to nbo wa ni akoko ipe akose oni o
5: adupe
6: nko temi ni kayode omaje lati Isilona Cooperative International
5: e je mo ki ogbani won kayode azababa e ka bo sori e te ba ka won yen wa le
7: aki gbogbo eti ti nbo wa ni dede akoko ipe akose lataro
5: adupe
7: emi won fi re sise ni kokan wa abunko temi ni olani ikende asan lati Isilona Cooperative International
5: to e je nso bayi bo se ki Mr. Tunde baba elembe awe ku kale
8: assalamu alaikum gbogbo ti tun go anile emi na jo kan ni osise international cooperative
5: to adupe o eje wa lo so ma baba jagaba fun gbogbo Isilona oye po mele we be dako e wa ti po jagaba e ma pe o asaju ni jaba fun gbogbo southwest ti awa gbogbo mi baba doctor salavade baba e kaabo si alagbaba kawo eyan wa le o
9: aki gbogbo ti tun gbo ile ise diamond fm etinu ni di lagbara oloba advice wa fun yin ni pe e dakun e ba yin soke ko mo ke la la la oruko temi ni Dr. Malam Ibrahim Sarafadin Southwest coordinator fun Isilona Cooperative International number 1 in Africa jagaba fun Isilona patapata mo ki wa pe akwataro akuse ni
5: o da baba je ngbe latapa bi baba so ni pa Isilona Cooperative International tori awon tin gbo fun gba koko e fe lo beun bo fe ke ti e koko gbe edupe lowo awon to ti gbo ti won darapo ibe mo fe ke gbe leyo leni
9: to adupe fun Olooba Olooba ni akoko da ope fun
5: kabis
9: tori to n lo ni ka se o de ni ka mo ri si adupe fun Olooba ti o fi ile ise Isilona so wa loko bu ti o fi awa na so Isilona ile ise Isilona so ni oruko buruku awon dupe lowo gbogbo awon to n gbo wa patapata olotu bi won se n gbo wa se ro da na sin wa o won si se wa na se n gbo agboye na se din darapo adupe fun gbogbo wa patapata emi a ma so bo te je pe gbogbo n to lukaluku wa ba se a n se fori ara wa ni eyi ta wa n se lana ta se leni na la n je ni ini gbogbo wa patapata a jo jere ere nla nla to wa ninu ile se
5: Isilona a so bere je ko
9: ologun olo
5: baba awon ofani wo ni Isilona mu wa fo wara ni
9: e se nga pelu bi te lo yi anfani wo lo wa ni ile se Isilona gan papa do Isilona eto e fun ni lowo ni owo ton fun wa to be latori 150,000 si 7.5 million naira oye se ta problem ta ti bere ti pe lati 1969 ko to di pe de Nigeria ni 2020 ko to wa di Nigeria ko to wa di Africa ami o di Africa ni 2020 ko to wa di Nigeria ni 2022 ka wa na to gbo ka to bere ni 2024 anfani wo la wa rinu
5: owo
9: anfani ipo oloje ka ele gba Ọlọ́run wa jẹ́ kó já sí dọ́là fẹ́yìn.
10: Ah, amen.
9: Méjìlá ni màá kà.
10: Ah.
9: Pẹ̀lú ògùn Ọlọ́run.
10: Ẹmu.
9: Akọ́kọ́ kò owó yìí ò lélẹ̀ nínú. Ara ìfàní ni
10: o
9: lélẹ̀ nínú.
10: Interest kẹ́kọ̀ọ́
9: sọ́kẹ́. Bẹ́ẹ̀ni owó yìí ò nídìí pé ká mú collateral wa o. Ẹ ṣe Mr. Ajé ti ń bá mi kà á tẹ̀yìn ò bá ti lè kà á. Wọ́n ti ń kà
10: á.
9: Bákan náà owó yìí ò nídìí pé ká mú NIN ni wa wá o. Wọ́n ò nídìí BVN ni wa o. Wọ́n ò nídìí pé ká mú guarantor wa o. Wọ́n ò nídìí ká mú passport wa wá o. Wọ́n ò nídìí ká mú ID card wa wá o. Wọ́n ò nídìí pé ká kọ application letter kó tó di pé a gba owó yìí o. Owó yìí kò ní ṣe pé a mọ jòkóò pàdé o lọ́sọ̀ọ̀sẹ̀ ni àbí lójoojúmọ́ àbí lóṣooṣù. Ayé jòkóò pàdé rẹ o. Bíkọ́sì iná jòkóò pàdé gan ara àǹfààní ni. Wọ́n ò nídìí ká jòkóò pàdé bíkọ́sì kò sá. Kò sí pàdé tẹ jòkóó ìjòkó tẹ jòkó tẹ ní dáwó tẹ bá wá dáwó tán àpò ibìkan ni yóò máa lọ iléeṣẹ́ ìṣúná náà wá ní account number tẹ lè sanwó sí ara àǹfààní náà ni o owó yìí kó tó di pé ẹ gbà àti tẹ bá tó gbà tán ó tún láwọn àjẹmọ́nú tẹ ẹ máa gbà o.
10: Àwọn àláwáǹsì.
9: Ó tún ní tẹ ẹ máa gbà o. Wàlá ìtàlẹ̀ ó tún ní tẹ ẹ máa gbà o. Ẹ lè fẹ́ gbowó conventional cooperative ní gbogbo ibikíbi ní Nàìjíríà kọ́ sọ pé ẹ máa gbowó lẹ́yìn náà kẹ́ máa fi jẹ́ náà kó tó di pé ẹ láǹfààní àti gbowó. Bákan náà pàpàǹbarì rẹ̀ ni sọ́tí pé méjìlá. Kò ì pé ẹ̀ mú sọ tí ó pé ẹ má wọrí. Ọkọ tó wá nídìí pé ká mú death or birth certificate wa wá. Èyí tó wá parí rẹ̀ ni pé tẹ bá wá qualify láti gbọ owó yìí. Èyí tó ṣe inú àpárá yín lẹ́tì máa dá padà.
10: Ẹyọ rẹ̀
9: mọ́ ní ọjọ́ àǹfààní rẹ̀ ló ju gbogbo eléyìí lọ torí tọ́lọ́.
10: Bàbá ẹyin tẹ́ ń kẹ̀ yín ẹ lọ́wọ́ pé ìwé ilé ìwé ilẹ̀ ìwé dúkìá tó ní lọ́rọ̀ ìgbé wá kò nílò gbogbo
9: ní. Àyùn ò nídìí kankan kí ló wá nídìí ẹ tún béèrè lẹ́yìn náà.
10: Mo ń bọ̀ bẹ̀ ni.
9: Tó yá.
10: Ẹyin wọn ò nílò gbogbo tẹ́ ẹ kalẹ̀.
9: Kí ni
10: wọ́n nílò.
9: Ìfọ́nù ti di pé ìgbésẹ̀ mẹ́ta péré náà ni ká gbé.
10: Ẹ jẹ́ gbọ̀.
9: Ìgbésẹ̀ àkọ́kọ́ wọn ni ká kọ́kọ́ wá gbọ́ àlàyé lórí ń tá a ṣe. Èyàn máa ń gbọ́ àlàyé lórí tẹ̀yàn bá fẹ́ ṣe ní fọlọ́ọ̀tù. Yìí ṣe pé ẹ kàn máa ṣe kíni kàn máa ṣe ó kọ́kọ́ wá gbọ́ àlàyé ìdí ẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ fi wà. Wọ́n sanwó ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ní ìdánilẹ́kọ̀ọ́ bẹ́tẹ́ bá gbọ́ tán lẹ́wọ̀ àṣẹ ìwà darapọ̀ ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì ni pé kéèyàn darapọ̀ ẹni bá darapọ̀ ní orí gbogbo àǹfààní tí mo kà kalẹ̀ yẹn ní orí jẹ ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹta mọ́jẹ káwọn èèyàn mọ ìwọ nìkan mọ́jẹ aládàáni kan jẹ mọ́ bá ń bọ̀ mọ́ dání kan wá. Níta lọ́dún mọ́ dání kan wá níta àwọn mọ̀lẹ́bí rẹ tẹ̀lé ọ wá kọ́dà jẹ́ kọ́ tá rẹ tẹ̀lé ọ wá. Mo parí ìjà láàrin wa àti ọ̀tá kò sọ olóòní agbára wa sọ̀tá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀
10: ẹ
9: wá máa ń lọ wá fọ́nì olóòtú pàpàǹbarì rẹ̀ wá ní pé wà láìtàlà ṣe rẹ̀ pé ẹni tó bá jẹun kánú tó yó dáadáa ẹ oníṣẹ́bẹ́ẹ̀dẹ̀.
10: Àgbọ́yé.
9: Gbogbo anybody tó bá wá síbi ìpàdé ibi ibi ìdánilẹ́kọ̀ọ́ wa lọ́la tó sì darapọ̀ wà láìtàlà ìṣọ́ bí láìlè ní láìláìlá wa òun náà máa rí àwọn owó kọ̀ọ̀kan látijọ́ sátọ̀dé lọ.
10: Ìjọba
9: ṣe àáṣe bẹ́ẹ̀ dé èmi sáré kéńké. Ẹ̀yin náà wá àáṣe bẹ́ẹ̀ dé. Àáṣe bẹ́ẹ̀ dé. Bẹ́ẹ̀ ni ìjọ sátọ̀dé. A bẹ̀rẹ̀ sí ní àtọ́lá láti bẹ̀rẹ̀ sí ní láti bá ṣe bẹ́ẹ̀ dé fáwọn èèyàn wa.
10: Bàbá bẹ́yẹ̀ bá ń bọ̀ irú àwọn olóò lè wá kíni ká mú lọ́wọ́ tó bá ń bọ̀.
9: Mọ́ mú nǹkan kan rẹ dání ká mú bàbá rẹ dání orúkọ àti fóònù nọmba rẹ àtọwọ́ péréte tó fi darapọ̀.
10: Ló bá parí.
9: Ó parí. Àmọ́ farabalẹ̀ gbálàyé tó bá ti pin tó bá lè ṣe ni tètè darapọ̀ tó bá lè ṣe máa lọ lé tòǹtòwò rẹ. Nọmba fẹ́ ni kì í ṣe nọmba tú láti aláṣẹ bẹ́ẹ̀ dé so onígbèsè kan ni máa ṣe onígbèsè máa ṣe bẹ́ẹ̀ dé. Ní kí ni minus $1 yìí dé ni.
10: Bàbá ẹja wo báyìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n pè é iṣẹ́ tí mo wá ń ṣe ò fàyè gbá
9: yìí láì láì sóbì láì kò nídìí iṣẹ́ kankan iṣẹ́ òbí lé iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
10: Ètí mo sọ ètí mo sọ rèé ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn ti ń ṣe aago mọ́kànlá ohun n ò ní fàyè lẹ̀ fáwọn. Báwo náà lè pè yín.
9: Mo pè wá
10: àwọn
9: búùkù táìmù ni àwọn àṣọgbà fẹ́ wà ọ̀fẹ́ ní ìdánilẹ́kọ̀ọ́ bẹ láti darapọ̀ ń lówó péréte ẹ padé wọn bí táti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́la láago mọ́kànlá láàárọ̀ ọ̀la aago mọ́kànlá là á bẹ̀rẹ̀ ìwọ́n tó bá ilé ti dẹ́wọ́ tó sì darapọ̀ lọ́la náà ọ ti qualify láti ṣe bẹ́ẹ̀ di pẹ̀lú wa.
10: ẹjẹ lọ sọnà alàgbà káyọdé ọmọ ajé bàbá ibo nìdánilẹkọọ ti wáyé wọn lágùn mọkànlá ibo ni ó ti wáyé ẹbá ń describe bu ibi tí ó ti wáyé dáadáa.
6: ẹ ṣe gan olóòtú. Ibi tí ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé ní àárọ̀ ọ̀la ní aago mọ́kànlá o ní ẹ̀yìn fomat ní taiwo sàlẹ̀ téèyàn bá ń bọ̀ láti taiwo sàlẹ̀ tẹ bá ti dé junction oríta mẹ́ta yẹn tí kan yà lọ unity tí kan lọ taiwo òkè wapá ọ̀tún rẹ ìyànà ìgbàlódé tán ṣe ní interlock tó bá ti yà síbẹ̀ upstairs tọkọ kọkànlá pọ̀ ọ̀tún rẹ ibẹ̀ gangan ni wọ́n ti rí àkọlé wa easy loan à ń bẹ̀ tó bá jẹ́ taiwo òkè lèèyàn ń gbà bọ̀ má jẹ́ kán gbé ọyà sí unity má sì jẹ́ kán gbé ọkọ̀ já lọ taiwo sàlẹ̀ sàrọ̀ra wa pa òsì rẹ̀ ní ẹgbẹ́ fomat gangan ìyànà yẹn yà ní interlock báyìí tẹ bá ti yà síbẹ̀ wo apá ọ̀tún rẹ̀ ibẹ̀ ni.
10: ibẹ̀ ni ó ti wáyé
6: lọ́la bẹ́ẹ̀ ni ní aago mọ́kànlá ọ̀la.
10: aago mọ́kànlá lọ́la ni ó wáyé
6: bẹ́ẹ̀ ni
10: bàbá ẹjẹ́ tún wò báyìí o àwọn tí máa ń bọ̀ wá tí wò bá mọ̀nà nọ́mbà wọn náà lè pè sí mo fẹ́ bèrè bèrè pọ̀ lọ́wọ́ mi sùgbọ́n wọn bí
6: yín. ẹjẹ́ kí n mọ̀ pé sórí nọ́mbà yìí 08069 4579 7913 lẹ́ẹ̀kan sí 08069 4579 7913
10: nọmba tó lè pè sínú
6: bẹẹni
10: bí wọn pè lẹyìn ohun tó bá ń bí sí bóyá pọ lórí ẹ sórí nọmba míì tí wọn tún lè pè sí tí wọn tún fi pé àwọn èèyàn dá wọn lóhùn ẹja gbọ tó bá wà ẹja gbọ.
8: nọmba tí ẹ tún lè pè sí sí kejì ní nọmba mr tunde gidado 08032 32 22 39 19
10: ẹ tún mú
8: lẹ́ẹ̀kan sí 08032 32 22 39 19 19
10: ti nọmba tó lè pèsè ó dá àwọn èèyàn tí ń bọ wá nínú ilé ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ wò pé bí ọkọ bá ti wá kò nílò kíyàwó wà bọ́mọ̀ ṣé kò sẹ́ni tí ò lè wá bí ètò ìtòlẹ́ lè wípé nígbà àwọn bá ti wá kò nílò kí bàbá àbí ìyàwó ẹ̀yẹ́ padà sọ́dọ̀ dókítà bàbá ṣé gbogbo ẹ̀ ló lè wá.
9: kò sẹ́ni tí ò lè wá o kò sí ẹni tí kò lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe àtọmọdé ni àtàgbàlagbà ni ẹ̀rí ètò ìtò wa wà fún àgbàlagbà púpọ̀ nítorí shareholder package tó wà ńbẹ ibi tí o ti máa gba salary for life ẹ̀yin àgbàlagbà ẹjẹ́ gbàgbé pàtàwọ̀ ọ̀dọ́ náà for now ó wà fọ́dọ̀ náà o àmọ́ àgbàlagbà tún dàbẹ̀ nípa àwọn tó ń gbìyànjú ju àwọ̀ ọ̀dọ́ lọ ẹ̀yin àgbàlagbà tètè máa bọ̀ wá ẹ̀yin àwa tá a sì ti jẹ́ mẹ́mbà tẹ́lẹ̀ ẹ wá ṣe nǹkan kan lórí àkáǹtì lórí registration wa so that kẹ́mọ̀ bá fún ní lọ́kìn ẹ gbìyànjú ẹ máa bọ̀
10: kẹ́mọ̀ ti pa
9: kẹ́mọ̀ ti pa nígbà tí wọ́n bá ṣe pé báǹkì náà ni wọ́n ń lo dormant àkáǹtì tí ò bá ti ṣe nǹkan kan mọ́ dormant ní
10: ọ̀hún ṣe ẹ ti lò mọ́
9: nítorí iṣẹ́ ọ̀dà tó wọ́n wà ń bẹ̀ tolúkálùkù sì ti fẹ́ mọ́ qualify láti máa gba salary rẹ̀ for life ẹ̀yin ẹ̀tẹ́ ti jẹ́ member tẹ́lẹ̀ ẹ máa bọ̀ wá ẹ wá sojú sí lórí àkáǹtì ọlọ́run wà pẹ̀lú wa àwa tá a ti jẹ́ àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fúngbà àkọ́kọ́ má sọ̀rọ̀ rẹ di ńgbọ́ńgbọ́ mọ sọrọ ààrẹ ní gbọmgbọm mọ ìgbìyànjú ọdìdẹ ìsìnlẹ là ń la gbé ti gbèsè ayé èèyàn bí wọn ń la gbé ti gbèsè ayé wa nínú gbogbo wa dáta wa nínú bí nínú agodo níbí nísìn pẹlú ògùn ọlọrun kò sẹni tí o ti máa rówó tó tẹ lọrùn kò sẹni tí o ti lè máa fi di family rẹ convenient ìwọ náà yóò rí bẹẹ fún wọn náà yóò rí bẹẹ fún mr opabi.
10: àmì
9: yóò rí bẹẹ
10: àmì o àmì o lẹyìn ọrọ wo ni tó gbọ́ yìí tẹ́ ń gbọ́ wa òun náà lẹ́ ti gbọ́ yan ẹgbẹ́gbèsẹ̀ ni o ìgbésẹ̀ lè yẹn gbé wọn tó bá ní ọlọ́run ó bùn kan yóò ṣàánú fún ọ yóò pe ọ lówó yóò ṣe wá sẹ́yìn gbẹ́gbèsẹ̀ ìsìnlẹ̀ cooperative international wọn ò mọ̀ pé méjì òun náà lẹ́tọ́ ti gbọ́ fún tòrọ́lẹ́ tòní títí ìgbà táwọn pàdé ló kọ lọ́hùn ọlọ́run wájú ògùn ní ọ̀pẹ́ ibi tí ló kọ tèmi lágbọ́ lọ́hùn ara àánú gba àánú àmì jìnnà sí wa o nípasẹ̀ ìsìn lọ́nà.
11: ó tún ti yọ mí kó inú pàdé mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọn ò lówó lọ́wọ́. àmọ́ àdáran àìlówólọ́wọ́ ọ̀pani ló kọ̀dà ṣébí wọ́n ní mr ni ò ní sí mbẹ̀.
12: ẹ máa wò yín gbọ́lọ́hun tálíkà sí wa kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
11: lámìdí ṣébí ńgbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. o kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
12: èmi náà kọ ńgbà ajá yín ta yín tẹ̀ já.
11: ọjà wa àjákẹ́ lọ́nà wo.
12: ebi isi lona. iná ọ̀la sí rí ẹwà tèmi.
11: isi lona. àwọn àwọn tó ń jẹ́ bá
13: òun.
12: ni o easy loaner ojuko kan ti so talika doloro ti yirori talika pada ti so lowo ajo easy loaner won ko ni bo ti peja ni ke se pe won fun ni leja je tenu re o le toro lawujo o le rowo ti papo oni lati dara po mo easy loaner awon gangan lomo tin so lowo yi be ni
13: gumi babale anipa ojo bale atashara shara diamond fm 88.7 ni gbele kwara oba gbogbo won la se
14: in serving you the best of broadcasting at Diamond 88.7 FM.
15: Because you're worth it.
14: Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.
16: On your shining supreme station, Diamond 88.7 FM, Ilorin.
17: From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is News Around the World.

0: ṣaaju ẹgbọ awọn koko to wa ninu iroyin na Ilegbimọ asofin ipinle Kwara ti kede ijoko awọn asofin meji posofo pẹta koso sinu ẹgbẹ oselu PDP Ejoba ipinle Kogi gbosubara ba ni aranse si awọn sise alabo won se dola emi awọn eyan mokanle ni ogun ti won ko ni gbekun Awọn eyan merin ni ragbere faye latari ile kan to biwo ni ipinle Kwara Ni ile okere awọn eyan ti won le ni egberun kan ragbere faye latari isele ekomi to aye ni ile Lapel Ni daraya oluko ni fun iko agbabolu agbojele ye super ego cheo tikede oruko awon meji ti o je igba keji re fun iko agbabolu le itojo ri won ko ti to odun meta din ni ogun ekurele akiwa pe ako ise oni iroyin agbayere lati kan da amode ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara Taiwo Adeyemi royin kaza fun yin pe elegbo wa ni oju itakun www.diamondfm.net here on YouTube wa ni Diamond 887 FM e ko ni number leyin simi ranpe yi lekan si akiyin pe eku ikale
1: Ẹ̀o, ẹ̀yin ẹlẹ́gbẹ́ mẹ́gbẹ́, ẹgbẹ́ mi ti kọ́lé ńlá, ó yẹ kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, ó yẹ kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, ó yẹ kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, ó yẹ kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, ó yẹ kémi náà ó ti jẹ. Ó wá dá bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà? Nipo aisan opo egbe re nbe logba ewon o ye ki won na ti lo ore mi dekun ati ma wagu alago sise ma faye re wa yi alaye adele aye la pade ototo larin wa igba ti asiko wa fun onikaluku ikani diamond 88.7 fm lo so wi pe igba le ma gba o lowo loni ko suru igba na nbo wa gba o igba ti e na nbo wa de ma kanju jo lorun lo
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ni ẹkùn rẹ̀. Ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara ti kéde ìjókòó Honorable Sabah Isa Gideon tó ṣojú àwọn èèyàn ẹkùn Enugu Edo àti ìjókòó Honorable Olúṣọlá Ọ̀dẹ́túndùn. Tó ṣojú àwọn èèyàn ẹkùn ìrẹ́pọ̀dùn pọ̀tìṣòfò pẹ̀ta kọsọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC bọ́ sínú ẹgbẹ́ òṣèlú PDP gbèsè náà ló wáyé lẹ́yìn ìwé kan tó lédè látọwọ́ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara ọba Sunday Fagbemi tó kọ ránṣẹ́ sí abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kwara right honorable engineer Saliu Yakub Danladi tó kéde tò ti ń bẹ̀bẹ̀ wípé kákéde ìjókòó pọ̀tìṣòfò ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ yìí ìwé ọ̀hún ó ní alága ṣàlàyé pé àwọn méjèèjì ni wọ́n dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC àmọ́ láṣìfàfà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ń takọ̀sọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn nígbà tó ń sọ̀rọ̀ níbi ìjókòó olè olórí ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kwara Honorable Abdulkadir Ọba Mọ́gàjí tẹnumọ́ wípé ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ ọ̀rọ̀ òfin ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ yìí wípé ẹnikẹ́ni tó bá ti yàn ó ní kò yẹ kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti yàn àfìgbà tí sáré bá tẹnubodò àwọn asòfin yòókù tó sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ náà Honorable Abolani Ganiyu Gabriel tó ṣojú àwọn èèyàn ẹkùn Enugu Èkìtì Honorable Ganiyu Folabi Salawu ṣojú àwọn èèyàn ẹkùn Enugu Òmùpọ̀ àti Honorable Ogunniyi David Shehu tó ṣojú àwọn èèyàn Ojomo Balogun Abenugan ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kwara Honorable Danlad òní ó kéde wípé ìjókòó àwọn méjì lórí sófo níbàámu pẹ̀lú òfin ilẹ̀ yìí síbẹ̀ ní ìpínlẹ̀ Kwara àwọn èèyàn mẹ́rin láti mọ̀lẹ́bí kan náà wọn ti dágbére fáyé látàrí ilé alájà mẹ́ta kan tó dàwó ní agbègbè pópó Giwa nílùú ìlọrin olóńdó ìpínlẹ̀ Kwara ní òní ọjọ́ ìṣẹ́gun ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ni nkan bi ago marun idaje ni ojile kokan leni ogoji popo giwa ni ege mosalashi gogoro ni bi ti awon eyan mejo ti ha se abele to da wo hun nigba ton soro mo se gbe lati dola emi awon eyan hun oju mi koro abigeni yumusa salaye ke baba awon eyan hun lo je omo le se ologun ya o sise ni ile ise to je ile eko ton tin ko awon sise michael mamudu gege bi o sise sarin baja nilu lorin alukoro fun ise panapana ni ipinle kwara azan adekun lo salaye pe won gba pajawire ni nkan bi ago maundaje pe ile on dawo awon se asabele na gege bi o se wi ile lo se se kan bi wo ka ni awon eyan ko le gbebe mo ni ipinle kogi ijoba ipinle kogi te gbo sibara bade fun ajosepo awon ologun mo se dola emi awon eyan mokan leni ogun ti won ko ni gbekun ijoba ibile idekina ni ipinle ohun won se laye pe igbiyanju ohun lede pelu ibasepo ton waye laarin awon osise alabo atejade kan to lede latowo commissioner fun awon royin ati ibara ni sodo ni ipinle kogi kristi femi fanwo salaye pe awon osise alabo mo se yogbo ni won yabo igbo aginju eguma ati otacha tasi dola emi awon eyan mokan leni ogun ege bi joba apunle ko gese wi o tesi wajo pe gbeyan jo lede pelu ifaraje isakoso are bola ahmed tinubu ati gbe ogbegi dina awon dana ege bo se wi awon okunrin mejo ati obirin metala oni won dola mi won ni ana ojo aje ojo kokan leni ogbon osu kejo odun ta awaye atowo awon mo ologun awon sise olopa sego dss ati awon ode ibile minista fun olunlo ile yi nilu abuja yen so we ke ti daro latari ipapoda igbakeji alaga egbe oselu alabroda pdp ni ekunibo gusu gusu oloye dan obi o salaye gege bi ore ni toto ati alati leyin re ninu oro oselu obi dagbere faye ni ana ojo aje ojo kokan leni ogbon osu kejo odun ta wa yi na ti jade kan telede atowo awon molebe re tan bo wolu atowo francis obi ninu ise ibani kadu telede atowo abesin kawo pataki fun wike lori oro ara lo tlana royin igbalode lere olayinka wike salaye ikobi gege bi adanu la ni eka oselu ni ipinle edo gege bo se wi salaye re gbe ohun ewe ni toto papa ajulo ipe ikure oni igi nla to dawo ninu igbu agiju oro oselu ni ipinle edo ejo kan ti won pe latowo igbakeji are leyi teleri atiku abubakar tako ikopa are batinubu ninu eto dibo are odun ton bo oni ogbaraso loni amọ bi apoliti se deba bi atiku ko se lanfani afi pe go sowo si are tinubu ni ibamu pelu ofin yana wa loni gaga apole to je ko ni lo abuja igbakeji are hun tele e latowo agbejoro re joseph onusailasi lo kaminu ko ti nanfani a di fi iwe pejo sowo si are tinubu ni ibamu pelu ofin le ye oni dajo ika ede eko lo wa salaye to si o si ro oni dajo ikan ede eko kan fun lanfani lati pe o fi won sowo ni ona miran si are tinubu ama lu be yo bi agbejoro are tinubu omo san ya popola san se salaye pon o gba be kojo na loruko are tinubu oni dajo se joro lo se joko ro so si kesa ti tu ko ri pe o tun le reto lori ejo ohun iroyin agbaye ona ni amuwa fun yin lati kanda amoreti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin simira pe yi a lo si lo kini na pe o to salaye pe awon eyan to le ni egbe ko ti dagbere faye latare isele ekun mi to waye ni ani alale hun ati le tipet lekan si akeyin pe eku ikale
3: e darapo mo wa ni idakun kaye lu jara wa idakun ibado re facebook idakun abeyefo twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
0: e ka bo pada iroyin agbaye ona ni amuwa se ti gboyin lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwaju ni ile okere awon eyan ti won le ni egberun kan ti lagbere faye latare isele ekun mi to waye nibi ala to so le na pe atleti pet papo won salaye pe awon eyan ti won didi e na egberun merin o si dawati pupo won won won je awon sise ti won sise nibi ile ise ina mana mana kan ni ojo na odo trihili olotu ijoba ile ohun belendra sha salaye pe won ti dola emi awon eyan ti won didi e ni ohodorun ege ban sewe won ni awon osise adola emi lagbaye ati ile china awon omo logun ile nepal pelu awon akosemose ni ile india korea ati ile sora na lowo ati pe won dola emi awon eyan ohun sebe ni ile okere are ile zambia akinde etilema oni won de se ibura fun fun sa elekeji lodun marun lẹ́yìn gbà tó kéde ẹ̀dẹ̀kúbọ̀dé inú ètò ìdìbò kan tó ti ń fa awuyewuye sìpáńpẹ́ òfin gbé alátakò rẹ̀ lórí ẹ̀sùn ìpè ó fẹ́ gbàjọba lọ́nà tí ò bófin mu ẹ̀tìlẹ́mà ó ní obòrí inú ètò ìdìbò tó wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ tí alátakò rẹ̀ brian mudumbile ṣe ṣàlàyé pé wọ́n kọwọ́ bọ àbájáde èsì ìdìbò wọn lójú àmọ́ kò náfààní láti pẹjọ oje ti ile ejo pa nigba to ye ko pe ejo ohun nigba to soro nibi ibura re loni etilema oni ko soro nipa alatako re to wa inu ahamo amotesu waju ipe eni keni nile ohun ko gbodo wa ipo agbara ni ona to se akoba fun alafia eto abo ati isokan ile ohun labala iroyin orokowo are ileye bala ahmed tinubu ti fohun lede lẹ́yìn abọ̀ tó lédè lórí ipò ọrọ̀ ajílẹ̀ ìlàbẹ̀lẹ̀ gdp tó ń fi lédè láti ọwọ́ ajọ́ ìjọba alẹ̀ yìí tó ń rí sí àkọsílẹ̀ mbs tó ṣàlàyé pàgẹ́ nàìjíríà ló ti rẹ́sẹ̀ wà lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún ààrẹ báyọ̀ ọ̀nànúgà ààrẹ tinubu inú rẹ̀ dùn ni pé gdp ọ̀hún ti gbogbo ó ti dára sí i pẹ̀lú ìdá tó dín díẹ̀ nínú márùn-ún nínú ọgọ́rùn-ún kan 4.43% ẹgẹ bí òṣèwé ó tẹ̀síwájú pé àwọn ẹ̀ka bíi ẹ̀ka ètò ọ̀gbìn ẹ̀ka ìpèsè ọjà ẹ̀ka ìfẹ́ gáàsì àti ẹ̀ka eco revolution ọ̀wọ́ fún ìdàgbàsókè tó lédè lórí gdp ọ̀hún. ní abala ìròyìn àwọn àmúlùdùn drani kefedi davis tó jẹ́ adarí àwọn ọmọ gànfẹ tẹ́lẹ̀rí níbi los angeles oníwọnú ti jẹ̀bi ẹ̀sùn jíjà okun ẹ̀mí olórin wọ̀sọ́wọ̀sọ́ tupac shakur tó já okun ẹ̀mí ẹ̀rọ ṣíṣe wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ ilé ẹjọ́ kan ní las vegas lẹ́yìn kan bí 30 tó já okun ẹ̀mí tupac davis ẹni 63 oníwọnú jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn lẹ́yìn ìgbà àti ilẹ̀gbẹ́ jókòó fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí davis ó ní ó ṣeéṣe kan ọ̀ràn ní ẹ̀wọ̀n gbére àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ onídàájọ́ kalẹ̀ kẹ́mí ṣáláì kún ṣetán láìpẹ́jọ kò tẹ́mi lọ́rùn lórí ìdájọ́ ọ̀hún ó ti fi ìgbà kan jẹ́ adarí àwọn ọmọ gànfẹ tí wọ́n ń pè ní south side crypting creeps wọ́n ti fi ẹ̀sùn kan wípé onípapa tupac ní ọjọ́ kejì oṣù kẹta ní ṣíṣe nígbà tó ṣàlàyé wípé àwọn alátìlẹyìn tupac lọ́nà àbúrò rẹ ọkùnrin ní ibi kan tó ti ta casino ní las vegas. lábala ìròyìn eré ìdárayá olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀lẹ̀ ẹ̀rìtíọ̀ ti yan àwọn èèyàn méjì báyìí ọ̀sàhẹ̀ ọ̀sàbàbẹ̀ àti dẹ́nìrán ọ̀tẹ̀gà gẹ́gẹ́ bí àwọn amúgbálẹ́gbẹ̀ rẹ̀ méjì fún ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ yìí tọ́jú orin kò tíì tó ọdún mẹ́ta lé ní ogún bẹ ọ̀sàbàbẹ̀ báyìí ó ní olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù koro city ọ̀tẹ̀gà ó sì wà lára àwọn olùkọ́ni tó ra ilẹ̀ nàìjíríà ọ̀tẹ̀gà ó ní ó gba ìwé àṣẹ uefa ó sì kọ́ṣẹ́ olùkọ́ni ní àtọwọ́ àjẹrẹ bọ́ọ̀lù nílẹ̀ scotland ní báyìí ó wà lára àwọn ìgbákejì kọ́ni fún ikọ̀ fly eagles ikọ̀ 23 ọ̀hún ọ̀nà wọn ṣubú bá wọn nílùú àbújá láìpẹ́ yìí láti gbáradì fún ìjà kópa ìdíje olympics tó wáyé ní los angeles ilẹ̀ america lọ́dún 2028. àjọ nff ti tako òfegè ìwé kan tó ń léde látọwọ́ àjọ fifa ìpè ìjọba nàìjíríà ó ní ó ń dá sí eré bọ́ọ̀lù ìwé ọ̀hún to gbe na ya inu le inu ero yin won se la ye pe se se ke Nigeria kan fi aje lati owo ajo FIFA ati ajo CAF kanilo to won fun gumo are ajo NFF tele ri Ibrahim Guzo ko se sile aso ojoba papo amo NFF lo ni se la ye pe iwe ohun lo je ofeke papa ju loko wa lati owo ajo FIFA ege bi ajo NFF se wi ajo FIFA ati gba pe ku Guzo ati akowe apapo tele ri Muhammadu Sanusi atawon iko alasere FF kan be se sile ebo sala ke buse to lowo ni atunto sere ballu ni ile yi to le kan si awon koko na re aka fun pe ilegbimo asofin ipinle Kwara ati kede ijoko awon asofin meji posofo leyin gba takoso sinu egbe oselu PDP ijoba ipinle Kogi gbosobarabade fun awon sise alabo won se dola emi awon eyan mokanle ni ogun kuro ni gbe kan awon ajinigbe aka fun pe awon eyan merin lati mo lebi kan dagbere faye nigba ati le kan dawo nilu lorin ni ile okere ni le la pe aka fun pe awon to regbe nkan dagbere faye latari isele ekun mi to waye ni ile ohun la kotan aso fun yin pe o lo koni fun iko Super Eagles se kede awon amugbalegbe meji tona lowo fun iko agba bolu ile yi tojo ri won ko ti to odun meta le ni ogun Fensuanan 2 oni won ja okun mi amofin Barnabas Igwe nigba na to je alaga egbe awon agbajoro NBA ni ipinle Anambra ati iyawo re Amaka Igwe nilu onicha amofin ohun oni onpe to tin tako awon agbegbon to salaye wipe ijoba seranwo fun to tin se ikolu si awon eyan to eyi lopin iroyin ohun abiodun akiwu ni olotu iroyin taiwo adeyemi lotu to ka se ti gboyin so fun yin pe o daro okokan ni ajisaye

0: sá. Kárí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbédè. Àkọlù kọgbà testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọrin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí bẹ̀rẹ̀. Àṣẹwọ Friday September 4. Ojúkọ ẹ̀ ní Ekowa Event Center. Ní challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúró máa bẹ̀rẹ̀. Onísọjí àtòníwàásù ni Prophet Dr. Àṣẹ Ìrọ̀rùn Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti minister. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú. Àyè á tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ̀ọ́ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ Jésù.
1: Olúwa kábíyèsí Elédùmarè. Ọba fíkafíka nínú ọlá gbogbo ọba àmì ọ̀rọ̀ gọ̀jìmọ̀ tí fúnni nímọ̀ ẹ̀lẹ́gbẹ́. Ọba tó sọjọ́ ọkú lọ́jọ́ ariwo. Ọba tẹnu kìí sìn lára rẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ọba wọléwọlé ẹ̀dá tí ń wonú ọpọlọ ẹ̀dá wò fínífíní. Elédùmarè ajúbàrẹ fún ta lálẹ́ òní o. Jésù olùgbàlà tó ọ̀rán wa níṣẹ́ ajúbàrẹ fún ta lálẹ́ òní. Jẹ́ lórúkọ Jésù olùgbàlà. Wọ́n làáfin kí wòlé ọlọ́run rẹ̀ ń ṣe ọlọ́run àlàyé tí kìí ṣe ọlọ́run òkú. Wòlé àṣẹ ìrọ̀rùn pé ẹ̀káàbọ̀ sí Diamond FM ẹ̀káàbọ̀ sílé Ìlọrin fún àkẹ́ṣe ìsọjí.
2: Ọjọ́
1: mẹ́ta agbáyamúyamù tí ó mú ìlú Ìlọrin tètè tí ó sì gbéra ní òwúrọ̀ ọ̀la. Bàbá ẹ bá mi sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé àwọn ènìyàn mi nínú ilé.
3: Bí wọ́n bá jó gbowó lórí sàmí, ẹni fi orí rẹ sépè pé ò lè pàdé orí láyé. Ìpìnyẹn gbiná lórí ẹ.
1: Àmì lórúkọ Jésù.
3: Àṣẹkẹ́jì rẹ̀ ègún alálẹ̀ ilé yín tí òjò ga ègún yẹn lana lórí ẹ.
1: Àmì lórúkọ Jésù.
3: Bá ẹnìkan sàmí ìrànlọ́wọ́ tí ò tọ́ sí ológun ọdún sọ́ni kí n tó fi ìpínlẹ̀ ilẹ̀ ó máa yálé rẹ̀.
1: Àmì lórúkọ Jésù.
3: Ọmọ aráàlú gba wọn.
1: Àmì lórúkọ Jésù.
3: Aṣọ ẹ̀gàn rẹ̀ fàyà.
1: Àmì lórúkọ Jésù.
3: Gbogbo ilé yìí ni ó le sà bí àwọn tó bí ó sì rìn ó ní rìn bẹ́ẹ̀.
1: Àmì lórúkọ Jésù.
3: Ogun tó dá wọn ìṣáájú rẹ dúró tó tún fẹ́ dá ọ dúró lórí rẹ ogun náà lana sọnù.
1: Àmì lórúkọ Jésù.
3: Ogun ní fọ́nà lókè ọ̀run.
1: Aleluya.
3: Jésù olúwa wa.
1: Àmì. Àmì.
3: Àmì
1: lórúkọ Jésù.
3: Ẹjẹ́ ń ti gbígbé. Gbogbo ẹni ọlọ́run dáadáa lẹ́ẹ̀lẹ́ ayé ló ní wòlíì àyànmọ́.
1: Kábíyèsí o.
3: Ọjọ́ tí irinú gbọ́bọ̀ ó dọjọ́ tó bá pàdé wòlíì tiẹ̀ kílẹ̀kùn tó sí. Ẹ wá gbọ́sà àwọn kan ti bọ́ sọ́wọ́ scammers. Wọ́n ti lu ẹlòmíì ní pọ́npọ́ lórí. Gbogbo nǹkan ìní ẹ̀ ni wọ́n gbàsà. Ẹ gbọ́sà.
1: Ṣé ẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run a máa lu yẹn pọ́npọ́?
3: Ẹ ó ṣe é ṣe orí bẹ́ẹ̀ nítorí pé ẹni bàbá ara wá yàtọ̀ sẹ́ni ẹbí lédè.
1: Ẹni wọ́n pé yàtọ̀ sẹ́ni tó pẹ́rẹ́.
3: Abínibí ju ability sà.
1: Bẹ́ẹ̀ni.
3: Bákò òjọ pálí.
1: Fáìlì
3: òjọ fàlí tó jọ lọ́gbà. Bẹ́ẹ̀ni sà. A lè ti torí ń ta jẹ. Ká gbàgbé ìlànà àwọn bàbá wa torí wọn wá olúwa nígbà ayé tiwọn. Ẹ wá gbọ́ ọgbọ́n tí àwọn èèyàn yìí kó sí. Ó ti jẹ́ kán nígbàgbọ́ pé kò sọ lóòótọ́. Bó sà ọdún tí mo ti ń bá sẹ́ ibọ̀ láti ọgbọ̀n ọdún ó lé mẹ́rin sà. Àkọọ́lẹ̀ burúkú ò sí. Òtítọ́ yẹn la gbẹ́dẹ̀ ìpínlẹ̀ Kwara báyìí sà. Nípa ìpàdé agbára tó máa ṣíde lọ́la

0: dìde dúró.
1: Be on your feet, everybody.
0: Èmi ti ń wàásù látẹ̀kan.
1: I have been preaching since.
0: Mo fẹ́ kí ìwọ náà wàásù báyìí.
1: I want you to preach as well.
0: Wà á lọ fọwọ́ kan ènìyàn méje.
1: You will go and touch 7 people.
0: Padà lẹ́ni ènìyàn padà sọ́dọ̀ Ọlọ́run.
1: Stop trusting yes. in man. Trust in the Lord.
0: Sọ bẹ́ẹ̀ fún èèyàn méje.
1: Tell someone we be padà lẹ́ni ènìyàn.
0: Padà kúrò lẹ́yìn ènìyàn.
1: Sọ́dọ̀ Ọlọ́run.
0: Padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹlòmíràn rò pé àwàdà ni.
1: Some think we are joking.
0: Wà á wá gbàdúrà sìn.
1: You will now pray this prayer.
0: Olúwa dá mi padà sí ọ̀dọ̀ rẹ.
1: Father, restore me back to your side.
0: Mo padà lẹ́yìn ènìyàn lónìí.
1: I cease following human.
0: Dá mi padà sí ọ̀dọ̀ rẹ.
1: Return me back to your side.
0: Jẹ́ kí n sinmi lé o pátápátá.
1: Let me rest on you.
0: Oya ẹ̀pẹ̀ orúkọ Jésù ẹ̀ pẹ̀lúwà
1: rẹ. Pray in the name of Jesus.
2: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ rọwọ́ ìyanu rẹ̀.
3: Ẹ̀mí àwọn wòlíì tó fẹ́ ṣiṣẹ́ agbára níwá ìdí ọ̀sẹ̀ yìí o. Nínú ìpàdé ọlájẹ̀mú tó pa láṣẹ. Fún Prọfẹ̀sà Evangelist Olúwa ṣe akérèdọ́lù. Ìjọ CAC. Òkè ìṣẹ́gun. Àkórí ìpàdé Wednesday. Wákàtí ìṣẹ́gun. Victory hour. Aago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM nínú Adúlá ti bẹ̀rẹ̀ sí Pájọ́. Níbi tí Ọlọ́run ti tó máa wáyé fún gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún ẹ̀fọ́ ayọ̀. Gbogbo iṣẹ́ tó ti mú kó lówó ẹ̀ ò ṣiṣẹ́. Àdúrà ìtúsílẹ̀ láti bọ́ lọ́wọ́ ogun ẹ̀sìn ọjọ́ pípẹ́. Pẹ̀lú àdúrà ọ̀nà àbáyọ breakthrough. Lábẹ́ ìfàmì òròyìn ọ̀pá wòlíì májẹ̀mú àti àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú bàbá olùgbàlejò. Prọfẹ̀sà Evangelist Olúwa ṣe akérèdọ́lù ṣiṣẹ́ ìránṣẹ́ o. Nínú ìjọ CAC. Òkè ìṣẹ́gun tó wà ní Taiwo Road Ìlọrin District Headquarter. Fọ́nrán lọ́wọ́ àdúrà nọ́mbà ẹni gẹ́gbẹ́. 0803-404-4133. Lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ yìí ni wà á bọ́ lọ́wọ́ ogun Jésù máa sọ ọ́dà ṣẹ́gun.
4: A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkú fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹ ní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa kí ó bùkún fún yín.

ọlọ́run ba abẹ ọ pé kò tọ wa nínú ìrìn àjò wa a tún bẹ ọ wípé kò ṣọ wa nínú ìgbòkègbodò wa ọlọ́run ba a tún bẹ ọ wípé kò rántí wa sí rere gbogbo ibikíbi tí wọ́n bá ti dárúkọ wa ọlọ́run ba jẹ́ ká ráàánú gbà.

mo ní láti lo orin yìí kí n tó tẹ̀wájú. Tẹ̀ bá mọ̀ ẹ pé ẹ ti bímọ àti àwọn èèyàn tí wọ́n ń wojú Ọlọ́run fọmọ. Ẹyin tẹ́ ẹ̀ ń tọmọ tẹ jẹ́ alágbàtọ́. Oṣù yìí làwọn ọmọ wa máa wọlé padà. Ọ̀pọ̀lọpọ̀ lọ́kọ láyà ni wọ́n bára wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó skúl báyìí.

ọmọ ẹni láṣọ ẹni ẹ já gbìyànjú láti tọ àwọn ọmọ wa láàkóta wa yìí a tún fà àsìkò yìí sọ fún àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló máa ń mọ́mọ níléèwé ẹ jẹ́ káwọn ọmọ wa kí wọ́n mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí wọ́n gbé báàgì wọn bọ́ bá ṣe ń padà lọ́lé òbí míì máa ń bọ́mọ rẹ̀ gbé báàgì ani ẹjọ́ gbé ó ti rẹ̀ ẹ má kò rẹ̀ ẹ jẹ́ kó mọ̀ pé bàbá lọléèwé ẹrù tá a bá gbé lọ a gbọ́dọ̀ gbé gbogbo ẹ̀ padà wá sílé àyàfi tó bá rẹ ọmọ nìkan tẹ mọ̀ pé bóyá ní oníbàlára ẹ já gbìyànjú láti tọ́ àwọn ọmọ wa kí wọ́n mọ̀ pé ẹni láti palẹ̀kùn mọ́tòdé o ní láti gbé báàgì ẹ síbi tó yẹ kó o gbé sí o ní láti bọ́ aṣọ ẹ síbi tó yẹ kó o bọ́ sí o ní láti ṣe àsáínmẹ̀ntì ẹ lásìkò tó yẹ kó o ṣe ẹni láti jẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá fún ẹjọ́ tẹ ẹ lọ́rùn tó yẹ kí báàgì ló nílò ẹ rà fún bó bá yẹ kí bàtà ló nílò ẹ rà fún tó bá yẹ pé aṣọ ló fẹ́ rán ẹ gbìyànjú bẹ́ẹ̀ bá dẹ̀ lágbára ẹjọ́ mọ̀ wípé tó bá di báyìí o tó bá ṣe dáadáa ní sáà yìí máa ra nǹkan báyìí fún ẹ ẹ já tọ́ àwọn ọmọ wa nítorí àwọn òbí tó tọ́rọ̀ àwa yìí dàgbà wọ́n tọ́ wa dáadáa ẹ má jà súnlẹ̀ ọmọ ẹni láṣọ ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ mi báyìí tí wọ́n ṣojúṣe lórí ọmọ wọ́n rò pé bí àwọn mọ̀rọ̀ wọn wá báyìí wọn ò mọ̀rọ̀ yín wá o ṣùgbọ́n oṣù tá a mọ̀ yìí àwọn ọmọ máa wọlé ẹja ń tọ́jú wọn ọmọ mi ń ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ iléèwé ni alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọmọ mi ń ṣẹ̀fẹ̀ bọ́ sí GSS 1 ni ìkan ẹ̀ṣẹ̀ ṣe tán ó fẹ́ lọ iléèwé gíga ẹ má wòye pé àwọn ìkórìtà àwọn yìí nínú oṣù yìí ká wá fẹnu tẹ́ḿbẹ́lẹ́ mọ̀ ẹ má jà síbẹ̀ ọ̀rọ̀ ìyànjú mi nù lálẹ́ òní 0916 159 1011 ni nọ́mbà tẹ́ pèsè láti sọ síta ẹ sọ bọ́rọ̀ náà ṣe jẹ́ ẹ má dá ko yín o èmi lẹni tọ́lọ̀ mọ̀ láti lo tọ́lọ̀ mọ̀ ọ̀rọ̀ báyìí ló ṣẹlẹ̀ ẹ gbà mí nímọ̀ràn ẹ fọkànbalẹ̀ àgbà yín nímọ̀ràn.

0: àwọn àtẹ̀jíṣẹ́ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan wà ní ayin táwọn ọmọ nàìjíríà ti sọ síta fáwọn èèyàn tí wọ́n ń bèèrè facebook link diamond 885 tv mo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti wá kí n láláìpẹ́ láláìjìnà mo ń bọ̀ láti wá dúpẹ́ lọ́wọ́ yín fún ṣe ń bá wọn like and share àtìlẹ́yìn tó ń gbọ̀ wá láti òkè òkun torí nǹkan méjì mẹ́ta kọ́ nínú àwọn nǹkan tí ọmọ nàìjíríà sọ síta tó lè jẹ́ pé nǹkan tí wọ́n sọ síta náà òun náà ló bá ń tàn fira nílùú òkè òkun àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn yẹn wá lé ọ̀rọ̀ tí ń bẹ wájú mi lákọ̀ọ́kọ́ tí mo ṣe àkọ́rí ń gbà mo jòkóó ní àyín ó ní ọ̀rọ̀ lọ́kọláya kan tí wọ́n fi ránṣẹ́ sí mi àwa ò ṣetán láti dáni lẹ́jọ́ àwa ò ṣetán láti ṣe légbè lẹ́yìn ẹnìkan tàbí ẹnìkejì ṣùgbọ́n à ń bẹ àwọn èèyàn wa kí wọ́n ronú jinlẹ̀ sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kí n tó lo ọ̀rọ̀ lọ́kọláya yìí ẹ jẹ́ ń ṣàkófí ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ wọn rí o ọ̀rọ̀ ẹlòmíì rí o ṣùgbọ́n mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí ná kí n má dàyín lágara púpọ̀ lórí àwọn nǹkan tí mo ń wájú mi. àbọ̀ǹbẹ̀ láti lo ẹ̀dákun o àbọ̀ǹbẹ̀ o àti reverse note ń download báyìí torí ẹ má jẹ́ kójú ìṣẹ́jú mẹ́ta bá ṣe máa ń sọ ẹ̀dákun ẹ̀dábọ̀ ẹ má máa jókòó ju ìṣẹ́jú mẹ́ta ẹ má jókòó ju ìṣẹ́jú mẹ́ta.
1: Ẹ kalẹ̀ orúkọ mi lẹni tọ́lọ́run mọ̀ láti ìlú sí ọlọ́run mọ̀ mo ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi kan ọgbà tó sọ̀rọ̀ yẹn fún mi mo wá sọ pé program kan wà tó ń pè ní láwọlé sùn pèsò tó bá sọ jáde níbi láwọlé sùn yìí pèsò wọn lè bá gbé síta láti bẹ̀ lọ ó wá ìyá ẹ̀ ni ibo ni ìyá ẹ̀ yorùbá ni bàbá ẹ̀ bọ̀ àtìgbà tí wọ́n ti bí ọ̀rẹ́ mi yẹn kò mọ ìyá ẹ̀ so tó bá ọwọ́ yaba bẹ́ẹ̀ ló wá dàgbà sí so tó bá ti wá gbà tó wá dàgbà ó wá béèrè lọ́wọ́ ìyá dájẹ́ pé ta ni mọ́mí òun wọ́n wá ṣàlàyé fún pé ibo ni pé ṣùgbọ́n èkó náà bí sí èkó náà dàgbà sí pé ṣùgbọ́n wọn àti dáde wọn fẹ́ra wọn mú so ó wá béèrè lọ́wọ́ dájẹ́ pé òun fẹ́ máa wọn fámìlì mọ́mí òun gbọ̀gbà tó máa fi béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ dájẹ́ ọ̀rẹ́ mi yẹn náà ti dàgbà dájẹ́ yẹn náà ti fẹ́ ẹlòmíì so dájẹ́ yẹn wá ní àwọn pẹ́rẹ́ǹtì mọ́mí ẹ̀ wọ́n ti kó kúrò ní àdúgbò táwọn jọ ń gbé yẹn so kò sí tán ṣe lè lókèètì ẹ̀ bọ́ ọmọ ìlú tí ìyá ọ̀rẹ́ mi ń ṣe yẹn ibo ni ṣùgbọ́n dájọ́ ọ̀rẹ́ mi yẹn kò mọ ìlú wúmà yẹn kò mọ local government wúmà yẹn so gbogbo ọ̀nà ni wọ́n ti wá gbà tán máa fi rí wúmà yẹn wọ́n rí so bàbá ọ̀rẹ́ mi yẹn kò mọ àdúgbò ìyá ẹ̀ bàbá ẹ̀ náà kò mọ ibi kankan so gbogbo àwọn tí ọ̀rẹ́ mi yẹn lè contact pé tó lè fi gẹ́ẹ̀tì mọ́mí ẹ̀ náà gbogbo ọ̀nà náà ti gbà a ti gbé jáde lórí tribune rí lọ́dún kan báyìí tí a tún gbé lọ sórí radio station títí ààrí so kò mọbi tí ìyẹ́ wa kò mọbi tó lè wa sọ̀rẹ́ mi yẹn dẹ̀ ti lọ́kọ́ ó ti bí ọmọ bọ̀ ìyá yẹn sì máa ń jẹ́lẹ̀mí ọ̀rẹ́ mi yẹn tí wá nì bàbá tó bí ọ̀rẹ́ mi yẹn ó ti kú ìyá tó wá jẹ́ ìyá bàbá ọ̀rẹ́ mi yẹn tọ́rẹ́ mi yẹn dàgbà sí lọ́wọ́ òun náà ti kú so àwa ní ká sọ síta pé ẹjọ́ ìmọ̀ràn tẹ́ bá máa fún wa
2: kò sí fún ni ayé ìgbà tí ọ̀rẹ́ mi ìyá ọ̀rẹ́ mi yẹn àti bàbá ọ̀rẹ́ mi yẹn fẹ́ra wọn kò tí sí fún lọ́dún náà that is 1980 something like around 1980 so kò sí fún gbà yẹn.
0: ṣe ti gbọ́ báyìí o kò sí fóònù láyé ọjọ́ ọ̀hún tí bàbá àti bàbá arábìnrin tí wọ́n pàdé ara wọn kódà ẹ bá lọ́gbọ́n tẹ́ẹ̀lẹ̀ fi gbà wá ní ìlanilọ́yẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ yìí àwa ṣe tán láti jẹ ẹni o láti bẹ̀ ẹja ṣe bí eléyìí ó ní ọ̀rọ̀ kan tí ó ń bẹ ńlẹ̀ ọ̀rọ̀ lọ́kọláya tá a sọ̀rọ̀ rẹ̀ níjọ òní ọ̀rọ̀ ohun ti tó wá sí iwájú wa o arákùnrin kan wà tó sọ̀rọ̀ ìyàwó rẹ̀ tí ó dẹ̀ ti bẹ̀ ìyàwó rẹ̀ arákùnrin ní pé láti ìgbà tí èdè àyèdè ti wáyé láàrin òun àti ìyàwó òun wọn ò fi bẹ́ẹ̀ bára wọn rẹ́ orí ibùsùn kan ni wọ́n ń sùn wọn ò bára wọn sọ̀rọ̀ oúnjẹ gan arábìnrin yóò dáná fárákùnrin ní iwájú àwọn aráàta arábìnrin jẹ́ èèyàn gidi níta ni waju arata arakunrin na je eyan gidi ni waju awon ore re ngboro sugbon loko laya ti n bara won ja ti won de rerin si awon ara adugbo ara ore ojulumo arakunrin wa ni pe ah ibi toro iwa n lo bayi o ejo se kin wa ma si wadi arabirin yin ni boya o fe duro si igbeyawo yi abi ko duro arakunrin ni ohun fe gboro e lo sodo molebi nitori molebi ti da si nigba kan ti won pare re awon ti won si se igbeyawo se won ma kejo won kaakire lo sodo molebi ibere tawa fe biyin eyan ara ile boro bare bi ile onowo lawon mejeji le gbegba se ki won wa tuka ni tori awa o ti tun yege a ma so papo ni bo loko ati yawo se ma wa ti yawo ma so pe ko ni tan toko na ma duro pe se bi mo ti be kini o wa ni tan bayi e da kun da bo pelu oro arabirin ati oro yi bo lo se yeyin si 0916159 1011 e ka le o
3: Yagba o na lo le tan mole si ati mama me
0: Yagba lo le tan mole
3: si ya to bi bada e okun ni gogogogo ko mo ni ga ti fa o to je ko ya e to ba te ya ni yen nu dada ya e jo mo kesi bi tu ti ti o mo re ti ni yawo sibo si fe ri ko sa bu bi ti o fe ibo ko sa bu ki yo bo fa usa ko sa bu ni o fe tapa ife ojo mo tribalism en to lo ba yen fun ka lu ka po en lo fe yen lu ebu o ba lati like e sa bu gun be bi je se je ni e a mo gbe en so kon we na ni pe kon mo lo facebook yen da kon mo di post e kon mo di post e to ba pada ya pelu adua yo pada kan family awon omo won ti won wa olohun jo ori
0: amina
3: amen lo ya lagbara se ile ele keji oko ati yawo yen enikan ready lati bend fe enikan ni
0: all right
3: tun won ba si ready ati bend fun ra won inu le won mo lo bo se ko lo na ni koko ti egbe to yi kale fun I mean to si pataki julo oko gangan lo ye ko nba won jo ngbe disina bo ni won se jo mo gbe ati pe Mr. Adetula ko mo won fun mi ni omo fun yawo lowo je ki mo je o zitu ko to ni gba jo keji ni O le ni kayo forun o si problem awon kayo bo nje tin da tin jo dana ti wa ni je a de gade be o aya jo mo pa ro je won na ni a mo ba ja lo o si wo ko so bo be ko dan o mo fun lowo o mi o ni bo re kale tin je pe ija ti won ja e ija so won ati pari ni obere na wa ni won na ni de ati se suru daada bibi ko mo fe ro jo mo sita mo ba fe ro sita mo si ro sinu ile won ta se kanu mejeji na ni tin je pe come together tan ba jo joko yen na kan ko re se awa je se pa olohun wala dedewe ka mejo de kan o je bure awo le gbo be fohun ti be la pa kaluku won kun ku kale won gbagbe yen o a mo ja titi ta bi ko ni aye ni olopa ti ya ko si jo te ni mo ja abe mo resolve the amicable na ni awo do ka mo gbagbe ko fi sokan o karati amenity awan si
0: ese won adupe lowo yin fun imoran te fun wa e je ngbe call oje iseju kan o oda ri yan gbe lagbara o e je nsare lo mona ina suki
4: kale o uruko temi ni Mr. Rashid latokwerin
0: ese
4: mo ki asukura mo ki call alasoke mo ki everybody mo ki Mr. Bashir lo sere o Mr. Adetula ko ni baje fun yin o sere obirin to so po ore un wa yen yi ko fi re lemi bale o ti gbianju na emi ma nsoro kan tolorun ba ko won ati ye o si pada rira won nu aye won rira won o won rira won ko fire lemi bale ko ma toju awon mo e ko ma ko mo ko atawon mo mo le bi bayi na tolorun ba ko pon rira ko si ma gbadura ko ma gbadura ko fire lemi bale o
0: ko fire lemi woni kala bere n fira re lemi bale e je nsare taja ti n ba pada de lanfani lati da si awon oro yi be ba fe so sita number te so sita si re 0916 159 1011 e kan so boro na se je e ma da ko yin o ambo
5: wala koko ikoni ti e o koko kan lori ero radio yin
6: e kabo diamond fm ni won pe bi
5: awa ni ore timo timo ti eyin yan layo ogbon tarigi ni wa ikoni tonton nyerin nyerin diamond fm fun igbadun ti yin nikan ni o
7: ni gbogbo bi tategun ikan ni fe de oro ito eko to ye koru ni mo tun mo wa fun yin loni se igbagbe oro yoruba kan to pe ka mo fowo eko reko to reko ni some ni deni yi lawujo eko ni si igbe ni depo ola eyi lo mu merin gbere dile eko St Anthony Catholic High School Ijofi Ilesha ti mo si gbe oga agba ile iwe yi wa lati salaye bi eto igbaniwole se n lo lowo lowo ninu ile iwe yi eku dede asiko yi sa o e ba nda ko yin fa awon eyan
8: oroko mi ni Dr Anthony Adeyeye igbakeji oga agba ile iwe St Anthony Catholic High School Ijofi Ilesha
7: ati n gbo nipa awon ile iwe girama lorisirisi nile yi kini n to so ile iwe St Anthony Catholic High School Ijofi Ilesha di ilu mo ilewe ti gbogbo awon obi atalagba ton mo mo won wa ni ketiketi
8: ilewe St Anthony Catholic High School je eleyi ti o yato laarin awon aka egbe re kakakiri Nigeria ati ni oke okun nitori pe awon oluko wa ti o wa nibe eleyi ti o ni certificate ti o kere ju o ni first degree ani awon to je pe won ni masters ade ni awon to je pe won ni phd ni ilewe wa ti won ko awon omo gbogbo awon iriri won ni won si fi ko awon omo wa ile to mu ki awon omo wa ki won o pe gede ki won fi gboro joka nilewe St Anthony Catholic High School awon isi dawo wa ni wa eki ne jambo ne gc o je ile to dara popo ninu awon omo wa ni won ni a1 mesan ninu waeki ati neko pelu gc examination ti won se won ni 80 meta o le ni ti jambo to je pe won la gbogbo awon aka egbe won ni ipinle osun ati bebe lo bakan na ni awon omo wa ti o pari nile iwe wa ni St Anthony Catholic High School ti won ba de awon ile iwe giga awon ni won ma nse dara dara ju awon aka egbe won lo nibe to je wi pe nigba ti won ba pari won ma ni result ti o dara bakan na ni a ni awon omo ilewe wa to ti pari to je wipe won ti lami laka kakakiri ni orile ede yi ati ni oke okun alawon ti won je cyber security expert barista dokita ati bebe lo kakakiri awon ni won sin se dara dara ni gbogbo ile ise ti enikokan won wa bakan na ni ilewe wa je ilewe ti o nko awon omo ni ise owo nipa bi ase ran so ani ile igbon safefe ni bi ti ati nko awon omo nipa kika iroyin ile to si mu ki awon omo ilewe wa ko tayo ju awon aka egbe won lo awon ilewe wa nlo fun competition locally and internationally to si je wepe ninu ede Yoruba mathematics English ati science ni won ti ma n gba award to won si ma n gba best result wa sile awon lo ma n gba oroke ni gbogbo competition ti won ba lo yi bakan na ni ilewe wa o je ilewe to je pe ni gbogbo ayika yi ti o ni ilegbe fun awon okunrin loto ati awon obirin loto pelu abo to daju ati abo olorun fun gbogbo awon omo to n gbe ninu ogba ilewe ati gbogbo awon omo ti o n wa kakakiri sinu ilewe yi ilewe wa o kin se ilewe to n ko omo nipa eto eko nikan a n kọ wọn bi a se n wuwa daradara lawujọ bi ọmọ sele wuwa ọmọlúwàbí a se n kọ wọn nipa ẹkọ ìmọ ọlọrun eléyìí tó fi jẹ pé ó ń ràn wọn lọwọ láti gbé ìgbé ayé ti owó ni lórí bákan náà owó iléèwé wa kò gọpá rárá owó iléèwé wa ó kéré yeye eléyìí tó sì jẹ pé àfààyè sílẹ fún àwọn òbí láti san díẹdíẹ kódà bẹẹ bá fún ọmọ wá sí iléèwé wa ó lè san owó iléèwé tó bí ìgbà márùn títí tí yóò fi san owó tán àwọn ẹkọ tí a se n kọ àwọn ọmọ wa ẹkọ tó jẹ pé ó ń ràn wọn lọwọ fún àkókò yìí àti fún ọjọ iwájú ni àní gbọngàn fún ibi tí a ti ń kọ wọn nípa science and technology pa ní yàrá ìkàwé tó bá òde òní mu tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìwé tó wúlò fún àwọn ọmọ ilé tó ràn wọ́n lọ́wọ́ nípa ẹ̀kọ́ wọn ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun bákan náà ni a ní ICT laboratory níbi tí ọ̀pọ̀lọpọ̀ kọ̀mpútà àti láptọ̀pù tó wà fún ìwúlò àwọn ọmọ wa.
7: Ọ̀gá àgbà bó o wá ní fọ́ọ̀mù àti ètò ìgbaniwọlé àti ètò ìdánwò òṣèré.
9: Fọ́ọ̀mù ìgbaniwọlé wa ti wà ní títà ní 4,000 naira. Ẹ lè rí fọ́ọ̀mù yìí gbà nínú ọgbà iléèwé wa St Anthony Catholic High School Ijofi Ilesha. Àwọn ọjọ́ ìdánwò wa fún àwọn tí ó fẹ́ wọlé sí JSS1 ìdánwò tiwọn yóò wáyé ní 20 oṣù kẹfà ọdún tí a wà yìí 28 June 2026 nígbàtí àwọn tí ó fẹ́ wọlé sí JSS2 SS1 and SS2 ìdánwò tiwọn yóò wáyé ní 8 oṣù kẹjọ ọdún tí a wà yìí 8 August 2026 nígbàtí ìdánwò eléyìí tí ó gbẹ̀yìn yóò wáyé ní 5 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí 5 September 2026 gbogbo àwọn ìdánwò wọ̀nyí yóò wáyé ní déédéé 8 AM òwúrọ̀ ní àwọn ọjọ́ tí a ti kà wọ́n yìí.
7: Fún ẹ̀kọ́
9: ẹkúnrẹrẹ àlàyé nípa gbígba ọmọ wọlé sí ilé ìwé Saint Anthony Catholic High School. Ẹ pé àwọn nọmba wọnyí 08255789421 àti 08065445935. Ẹsẹ̀ púpọ̀.
7: Ẹ ṣeun o, ọ̀rọ̀ náà lẹ́tí gbọ́ látẹnu igbákejì ọ̀gá ilé ìwé Saint Anthony Catholic High School Ìjòfì Iléṣà yìí. Fún ẹkúnrẹrẹ àlàyé, ẹ lè pè sórí àwọn nọmba yìí gẹ́gẹ́ bí wọ́n ti wí 08055789421 tàbí 08065445935. Ẹ mọ̀ gbàgbé pé Olúwa gan ni tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Fún ẹ̀kọ́ tó yè kooro, ẹ máa kó àwọn ọmọ yín bọ̀ ní kẹ̀tíkẹ̀tí nílé ìwé Saint Anthony Catholic High School Ìjòfì Iléṣà. Gbogbo wa la jèrè ọmọ wa o.
10: La wọlé sùn, la bàlà sọ síta.
11: Ẹ̀lú ẹ̀ka lẹ́ o, orúkọ mi ni ẹni tọ́lọ̀ mọ̀, mo fẹ́ sọ síta ni o.
10: Ṣé ẹni tó bá dákẹ́? Tara rẹ̀ bá dákẹ́ ni.
12: Mo bá yà nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, pẹ́pẹ́ ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé ka jẹ.
13: Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀.
10: Má dákẹ́. Má fi ronú para rẹ.
14: Ẹjọ́ kíní ètò wá ń tẹ̀bi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ìra ti ń wá.
10: Gbìyànjú kọ sọ síta lórí ètò láwọlé sùn lábala sọ síta kọkàn rẹ ó fúyẹ ká lè sorun àsùn forí lóṣù ká kọkàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
15: Wọ́n lẹ́rìí wọn péjọ ọ̀rọ̀ mi lọ́ fi ṣe ké.
10: Láwọ̀.

0: kaabo pada sori to lawo listen ni kani Diamond FM e ka lew ele nbe won o e seun pupo antes waji lori eto alale oni lati be ja agbira ka sare gbo emoran bi meji meta be ba so sita e ko sibe so sita re o be ba da si oro so pe iboran re o
1: e ka le olotu akuse lataro oruko temi ni Mrs. Adeshokan lati ire fun ti obirin to nba ore wa iya e tan ba ni photo ya yen lowo kan gbe si Facebook tan ba ni photo ya yen lowo and then le lo television stations ka kiri kan gbe sibe with that oyo kan re ni to ma mo iya yen eyan kan re ni ti o ma mo iya yen and for the second man ti oun ati yawo e o nse gbon mi si omi oto ninu le yen ko si nkan to buru ninu tan ba fi ejo won lo ebi o gba tan ti ba won da siri ti ko ti niyanju yen ma niyan ni lati je ki ebi mo pe oro yen o ti niyanju kan ma ki owo to n dun won bo aso o kan pe awon ebi iyawo yen kan je ko mo nkan to nsele ninu le won kan de so fun awon to ba ye kan so fun ninu ebi titi won na to ba ye pe igbe iyawo yen ti wa su omo birin yen then kan jo fenu ko si bi kan to ba fe lo ki okunrin yen le fe iyawo mi to ba si je pe yo be lebe ti na ni kan ma ki owo to nbo won bo bi aso bo se wa yen ebi na lo si le yanju oro yen ebi lo le yanju oro yen kan pe awon ebi e kan de pe awon ebi ti won na Mrs. Adeshokan lati ire
0: ebi lo ile pari oro yi all right 0916159 1011
2: kale sa ku asiko sa nipa ti eni to nwa iya e to nwa iya eni se so ti lo fi ese leto so ti lo fi ese leto boya iya e gan ti wa laye won iya e ti wa laye so ti lo se bere boya iya e ti wa laye ti iya e ba de wa laye ibi to ti lo se bere e na o tun le bere pe ibo lo wa ibo ni iya on wa nibe so o le lo se wadi nibi ti o ba ti lo fi ese leto nipa ti e nipa ti awon obirin oko ati awo ti won ja nipa to ko ati awo ti won ja ti won o da sira ninu le to je pe won se daada ni ita se ri iro obirin be o wa daada won po ni be daada se ri iro okunrin eni ma la kan ma ro pe ko kokan ko mo ko sa ma da si ko ma se nkan to ma ma mu inu edun ko ma se fun okunrin yen ko ma se fun so titi o sa ma o ma yi oka pada nkan ti obirin yen to ba mo pe o nife to ma se ko ma se fun oru fe obirin be so ko fe obirin be den ku iru asiko yi bayi ko ma je ki ko ma je ki obirin yen ko ko fi boya pe boya on fe elomi ni tabi nkan so den ko de ma wole ko ru okunrin be ko ma wole lasiko ko ma mura dede ko de ma ra nkan ti yawo e ba feran ni agbara olon nkan ma yi pada
0: oda so oda oda eja to gbe imoran yin ka gbe yewo ka wa soju opole
3: e ka le o mo ko lati do jebuje sa oro awon ti o so sita ikini ti eni ti o so pe ohun wa ya un o se se ba ya ba ya gan o si mo tori baba ti ku iya aba to si tun wa na o le mo mo bi o pon dele dele o tori pe idi ni pe won na pade leko ohun to sele ni pe awon to ba ri pe won kan rokunrin ta ki won mole ta bi mo fun ta ma se doko laya ati locate won o ma soro we ti baba e o si laye mo ti o de mo bi ti ai na wa emi a ko gbadura ni pe tolo wa fe ko ri ari ti o ba de fe ko ri ko gbe po lokan olorun a si ya fun ti won so pe oko ata won bara won ja ah eni to so sita yen tori ami to so ba oko tabi yawo to so sita to fe ko pari o ni pe ko gba egbe ko gba iya to ba ti be jade ba joko lo so tita e je ka so oko yen pe ko fi oko iyawo e ni olorun lowo ko de be tani yawo nlo so ta na ko fi oko e kan lo ni olorun lowo ko de be oko e ohun to ba fe ko ba fe ki ja le pari tori pe ni pe ibi ti ijaba ti wa ko le salafia o awon mo de lo ma dagba na won ma de wa sinu wahala ati ati soro la yen ogun la ni mo ro won e je ki kalafia ko wa laarin yi lowo
0: ki alafia wa je soko ma gba laye tabi yawo ma gba laye awon ibere to ma njawo jase ti won ba ku roro iwa sodo mi nitori opolopo wa agidi wa ti poju awon nkan kekeke to ye ka fogbo onu gbe a wa ni po ose mi ose leda mi e ka le o
4: e ka le mo ba
0: ah mama
4: omo ba ton fa se mo ti
0: e ka le ma
4: happy new month
0: e seun gan ko si
4: la gba olorun osu atun bo
0: abi e seun dupe ma hello ah iya soja konu e seun dupe o networking na ni
5: hello
0: e ka le o
5: oruko mi ni ambassado agba latoki bonke
0: e seun
5: se re ti mo ko veda si olorun ba mi la tetula emi o gun fun o
0: amen
5: dama de fm oni baje
0: amen
5: seri ti omo benin tun atoko re un o si nkan tu wa me ko ja pe emi su kan lu yawo na a le dajo lo titi tori pe ma ten jo wa nu le ti omo fun je kalele ki yawo wa oko wa ni jeun emi su ti wa n ba yawo jaun o ye ki family ni ku won le rojo fun to je ba da ke bayi nkan mo baje ti jo ti mo joro awon omo na o ni ni gbadun le o se wa rele gbogbo to gbe ba won da awon ebi ni won lo fun o olobo ni bada ma de be mu je se wa rele keji ele keji yen e je ku wa photo mama agbalagba yen won le won le ma le form photo re sinu facebook kaluku won wo mo wa aluku mo mo fi wedo se wa rele keji na bi pe ka won tun mo adake won gbianju lodo awon eyan la la se ma ti gbianju awon eto hun mo le mo ma road o ti to mo ma re ti o paro tori gbe bo se wa yi ya le ma ti ku o e ma ya le mi to so nu gbe to so la radugo eni ka so la radugo nju na gba se wa ka dun lati pakata wa ti oyin o ke bonke bi so lo bi won ti wa ri nu se gbe ko si awon mo ma ru da eko agbala ba da agba yo kan le wa da eko olorun ma ko sanu wa ko le ja sirin ka won lo to wa lo da ma pastor won ba fa ni ku won lo be mo la won wa yan tan ba wo ba n ba se sahara to ma se sahara ba yen olorun gbadu awon o ri pelu won je to olorun ama imaye ja le to tan si omo won ti to hun na ni se abi bu won ri awon ya ya won don bi won bi le ma bi pe to omo yi o omo ti wa ni omo ti mi ni pelu won je to olorun ba da ma je be
0: eseun ada eseun do pe o elo e ka le o le nbe won e ka le seun
5: a ku so so ala ja layo abo lo daju o
0: atupe lowo olorun mi
5: ele sare e to lo wa ya hun o se de se bi gaga ya bi o se soro
0: ogbon wo leyin lo
5: ah ko da won rogbon da si baba lati 1973 mo ti yo ma ya ni omo ma ya ni gbon ya e ti dagba lo bi asiko gba ti mo lo si be lati 1973 mo ti dagba wa de kabi adu bi me arun si se lo wa nbe so fun mi pe oun fe mo lu ya o okan to yibi fun mi na ni obirin ni so a ti ma be gan ise ile ma be ma so ta ba ni o yo ri eh ko ma da bi ro olorun je ori sugbon un ye ti so abe gbo
0: ben
5: dabra lo so lati fosin
0: eseun elo e ka le o eseun adupe o eseun kada je en lo sori WhatsApp eh je mo imran ki gbesina
6: omo ba ẹkú ètò àpàtàárọ̀ àpò oṣù tuntun àtura ṣẹ́rí ọkọ̀ àti àwọn tó ń jà yìí tọkọ dẹ̀ ń fowó lẹ̀ inú ò lè ṣe o kí n fowó oúnjẹ lẹ̀ kí wọ́n máa bínú mi lè ṣe o ara nǹkan tó fún obìnrin yẹn ní agbára nìyẹn tọkùnrin yẹn bá fẹ́ kí àmẹ́ tó jẹ̀bi ńsìn tó bá fẹ́ kí ọ̀rọ̀ yẹn lójú ohun tó ń ṣe bí ojúṣe bí oúnjẹ yẹn tó bá pọ̀ mọ́ tiwọ́ tó ń sanwó skul tó dẹ̀ pé ó máa ń involve obìnrin yẹn kó máa involve ẹ̀ mọ́ kó máa ronjẹ̀ sílé kì í ṣe pé kò fẹ́ ṣe kọ́rọ̀ yẹn lè yanjú ni ṣé rí ngbà míì èèyàn máa ń ṣe àwọn nǹkan kan kì í ṣe nítorí pé èèyàn dájú àbí èèyàn ò mọ ohun tó yẹ kó ń ṣe wọ́n ní téèyàn kan bá jẹ́wúrẹ́ ó yẹ kẹ́nìkan jágùn tán ni ohun tí wọ́n ṣe ń pè ń gbé ìyàwó nìyẹn ọkọ ló gbé níyàwó kì í ṣe òun ló gbé ọkọ níyàwó ṣọ́pọ̀ ẹ̀yìn àlè ni ìran ọkùnrin o lè bárù nǹkan bẹ́ẹ̀ tó jọ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn kan nínú ọkùnrin kí ni tí ọkọ ṣe débi pé bíi kéèyàn máa báyàn ta kàngbọ̀n lèmi rí i pé ọkọ ń bínú ìwọ náà ń bínú pé tí ò bá bẹ́ẹ̀ tọkọ bá bẹ́ẹ̀ tí nǹkan yẹn ò bá tún wá tọ́nú ẹ̀ nǹkan àwọn obìnrin kan wà débi pé wọ́n máa tọ́jú ìyá ẹni pé ọjọ́ alẹ́ sí àwọn máa dí pẹ̀lú ẹ̀ ò dẹ̀ ṣe wọ́n ò rò wọ́n kọ́ ló má jẹ́ ká ọkùnrin wáyé yá so tọkùnrin yẹn bá ṣe ó máa trigger nǹkan kan òun náà fún rẹ̀ ló máa lọ fẹjọ́ sùn but ṣáájú ìgbà yẹn kó tó rí pé ọkùnrin yẹn máa ṣe bẹ́ẹ̀ ń bá ní kó kọ́kọ́ bẹ̀ tó bá rí pé kò change kó wá stop àti máa róúnjẹ owó skul kó lọ máa san fún rẹ̀ àwọn nǹkan tó ń fi sílé kó má fi sílé mọ́ ká wò bóyá òun náà ká tò fún rẹ̀ torí wọn ò fẹ́ náwó ara wọn kóbìnrin ní 1 million báyìí wọ́n sì máa bèrè 1000 lọ́wọ́ ọkùnrin so yóò wá lọ fẹjọ́ sùn la máa bó yóò máa lọ fẹjọ́ sùn pé tọ́ lágbájá òṣojú ṣẹnulé mọ́ wọ́n á jọ pé wọ́n jòkó tọ́ òun ṣe ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ ó báyìí kásá báyìí káwòdì òun bẹ̀ kò dẹ̀ ṣe báyìí náà ò pé tọ́ tí ó bá ti ìgbéyàwó yẹn ò ní túmọ̀ sí i lòun ṣe ṣe nǹkan tó ṣe yẹn pé ó ti tọ́nà òun lòun ṣe bẹ̀ àbí òun fẹ́ kí ilé àwọn dàrú lòun ṣe bẹ̀ ká wò bóyá yẹn máa work torí àìsí no reason why tí ọkọ a máa bínú tí ìyàwó máa bínú at the same time kò really sum up orí obìnrin náà máa di ẹbí yẹn rù kí lọkọ yẹn ṣe gangan fún ẹ ṣé ó bá àbúrò ẹ sùn ni irú ẹ̀ṣẹ̀ kí ni gravity ẹ̀ṣẹ̀ torí tírú obìnrin yẹn ò bá kúrò nù gbéyàwó yẹn ó túmọ̀ sí pé nǹkan kan ló máa bínú then nǹkan yẹn kó pọ̀ ẹ̀ jáde kó sọ́ síta kó jẹ́ káyé gbọ́ ẹ pétò.
0: ó dà ṣe wọn dúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tẹ fún wa adúpẹ́ lọ́wọ́ yín a wá ọ̀nà láti bóyá a lè rí arábìnrin yìí bá sọ̀rọ̀ a wá ọ̀nà láti bá arábìnrin sọ̀rọ̀ láti rí pé ọ̀rọ̀ yìí níyanjú a wá ọ̀nà láti ṣe ó dá ẹjá tẹ̀wájú 0916159 1011 ó ti ṣe é ṣe ká a ní láti lọ rí ìtajà wọn ti ṣe ọwọ́ sí mi ní àyín ẹ má gbàgbé láti gbé iléèwé yín wá sí àyín láti fa fi ṣe polówó ọjà o kí gbé iléèwé yín lárugẹ ọ̀dà à ń bọ̀ ẹja sáré ṣe pápápá ìkànnì diamond fm lẹ̀ ń gbọ́ a gbọ́ àwọn ọ̀nà láti yanjú àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ arábìnrin kan náà sọ síta méjì kan wà níbí tí mo bá padà dé lẹ́yìn ìpolówó ọjà ránpẹ́ yìí ẹ láǹfààní láti gbá sí ọ̀rọ̀ náà.
7: Ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
8: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
7: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: nǹkan tó ń gbé mi lọ́kàn ni pé àwọn accident kan ṣẹlẹ̀ ní ṣáàdì ọ̀dọ̀ wa ẹnìkan wá kú èmi ni wọ́n pè lóru jọ́nà tí mo lọ kó wọn ẹnìkan tó kú yẹn owó tí mo bá lára ẹ̀ òun ni mo fi tọ́jú ẹni kejì tí yóò kú bàbá family ẹ̀ sì wá bá mi bàbá rẹ̀ dá wọ́n ní owó tí wọ́n ní mo ná lọ sí wọ́n á fún wọn pé nìkan ni mo ní owó pé ara ẹni kejì tó kú ara ẹni mo fi rí owó tí mo fi tọ́jú ẹni yẹn pé mi ò fi tọ́jú ọ̀tọ̀.
1: Ẹ dákun ẹ dábọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí àwọn kan ní ìjàmbá ọkọ̀ ìjàmbá ọ̀kadà ẹnìkan lọ ẹni tó lọ yẹn owó wà lápò ẹ̀ ẹni tó wà láyé kò sówó lápò ẹ̀ láti fi tọ́jú ẹ̀ ẹ wá ná owó fún ẹni tí ó wà láyé látara ẹni tó jọlọ́run pé ibẹ̀ náà lẹ́dẹ̀ sùn àwọn mọ̀lẹ́bí ẹni tí ó wà láyé hun kí ni wọ́n sọ.
0: Ìgbà tí ó dijọ́ kejì tí èmi sáà ṣẹ̀ṣẹ̀ tí mo bá ènìyàn pàdé lọ́dọ̀ ẹ̀ torí ẹni tó kù yẹn ọ̀gá lè mí mọ̀ mo mọ ẹni tí ó wà láyé yẹn mo sábà pàdé lọ́dọ̀ ẹnìkan rí mo wá ránṣẹ́ sí ẹnìyẹn ẹnìyẹn ló wá kó àwọn family ẹ̀ wá èmi ṣàdúkò lọ sí ti ìgbà tá rẹ̀ wá yá àwọn ènìyàn wá wá mi wá èyí kì í gbà ṣẹ̀ṣà owó ta ni mo ná lọ sí kí mo wá fún mi kọ́ mo lówó nípa rẹ̀ ni tó kù yẹn ni mo ti kú.
1: Bó wa torí ẹ wà gbà báyìí.
0: Mi ò gbálẹ́wọ̀ wọn o.
1: Arákùnrin tó dẹ̀ jọlọ́kadà ń kò mẹ́ni tí mọ̀lẹ́bí ẹni tí ó jọlọ́run pè hùn.
0: Ẹni tó jọlọ́run pè yẹn igbede ni.
1: Àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń kọ́ sí wọn wá gbókù rẹ̀ ó yẹ kí wọ́n sì wádìí.
0: Ìgbà tó di ijọ́ kejì àwọn fámìlì tiẹ̀ mọ̀ pé èmi ní ohun mo mọ̀ ìgbà táwọn tó ń dé aṣáàgbéwò náà àgbè wá sí ìgbàjọ àgbò àtọ́jú náà fún wa gbé lọ sí ìlú wọn náà fún lọ sí.
1: Ẹ wá mẹ́ni kankan mọ́ arákùnrin yìí.
0: Ṣé arákùnrin yìí tó kú yẹn?
1: Kẹ́ ẹ tiẹ̀ sọ pé.
0: Àwọn fámìlì bẹ́ẹ̀ ni àwọn ìyẹn tí ó jẹ́ àwọn ọ̀rẹ́ mi àwọn àbúrò tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi mo ṣàlàyé fún wọn nígbà tó dé láti ìgbà lọ sí.
1: Kódà bóyá àwọn ọmọ nàìjíríà máa gbà yín nímọ̀ràn bẹ́ẹ̀ bá sì mọ àwọn tó súnmọ́ arákùnrin láti mọ ọ̀nà àbáyọ sí nǹkan tí ẹ sọ yìí bóyá ẹ fún ọmọ lówó bóyá ẹ fún bàbá ìyàwó rẹ o ẹnikẹ́ni tó bá súnmọ́ arákùnrin àwọn nǹkan báwọn. 0916159101 ẹja gbé kọlù mi ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
2: Ẹ kálẹ̀ mo sáré tùlà.
1: Yes sir, ṣeun.
2: Kọ́lá Aláṣọ́kè. Lókọ tèmi níta gbogbo ọlẹ́lọ.
1: Ẹ ṣeun Mr. Kola.
2: Bàbá wọn sọ̀rọ̀ láti mẹ́jọ sọ fí ń jẹ́ èdèdè èyí tí agbára wọn ká nínú ọ̀rọ̀. Ìtọ́nà sì lágbára náà ni pé àníyàn jẹ́ àbájọ. Bí àdá ti gbìyànjú láti wá àwọn fámìlì ẹni. Káwọn tí wọ́n sì màmá ọ̀rẹ́ náà káwọn náà mọ̀ dákẹ́ láti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀. Bọ́lá òyìn wá gbà mí wọ́n mọ̀ mọ nǹkan àmọ́ wọ́n dákẹ́ dáyàn. Tí wọ́n bá sì gbó fà níbi àsìkò táwa ní Sádékìlà ọlọ́mọdé ẹlẹ́gbẹ̀ẹ́dá láàrin bá àkọlé jù kẹ́ aláàrin kọ́mọdé ẹlẹ́gbẹ̀ẹ́. Ọjọ́ ti gbìyànjú ẹ̀yìn tó ń sọ sí táàsì jẹ́mílẹ́nì ọ̀rẹ́ kí máìlì àwọn pé kókùnrin náà ni láì jẹ́ káwọn níbi tó ń bẹ. Àtọ́ bá mọ̀ sí ẹni tó kù yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ti fi lọ wáyẹn kí wọ́n gbìyànjú wọn kẹ́ láti sẹ́yìn iṣu ọlọ́run ní bẹ́ẹ̀ àmọ́ wa ní ẹni tó sọ níta lérí ti mọ́mì ẹ̀ mo ní kíníkà tí wọ́n fẹ́ẹ́ tí wọ́n fi sáré sílà kẹ́ni yóò tà láti lóde súùpù táyẹn sọ àmúkọ́ láti gbé ọkọ̀ mọ́mọ́ rẹ̀ sí fésbúùkù yẹn àti fọ́ọ̀tù mọ́mọ́ tó sọ fún ọkọ̀ àdá ọlọ́run lè mú wọn àwọn ọ̀dọ́ amọ́gbàgbé ó jókòó sọ́kàn ó sára tẹ̀lé nípa.
3: Kò sẹ́nibọ̀dì tó ń dá sí wa nípa ìrìn àjò. Ẹ tálẹ̀ olóòtú. Ẹ̀dẹ̀kú ọjọ́ mẹ́ta ẹ kú iṣẹ́ ẹ bàbá lórúkọ Jésù ẹ ò ní já. Yáyà jẹ́wọ́ fún kó tó lè gbé àwọn akẹ́yìn lọ kó gbàdúrà kó dẹ́.
1: Voice note fi ránṣẹ́ yóò yé mi o torí ibi tó ti bẹ̀rẹ̀ rí o.
3: Kò sẹ́nibọ̀dì tó ń dá sí wa nípa ìrìn àjò. Nísìnyí wọ́n fẹ́ béèrè ọ̀dọ̀ bí mi dẹ̀rẹ̀ mi lọ́bẹ̀ mọ́ níyà tó kú fún wa ní. Bàbá tó dé bẹ́ẹ̀ ni.
1: Ẹni tó ni voice note yìí mo mọ̀ọ́mọ̀ kẹ́ ẹ gbọ́ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yìí níbo lọ̀rọ̀ yín ti bẹ̀rẹ̀ ẹ ṣàlàyé àbí ẹ ti fi ránṣẹ́.

0: tele e fi han wa ka mo ba se gba ni mo 0916159111 e ka le o
1: e ka le o mo ya di bilance aje
0: e show e gbohun soke agbo yin egbe nu
1: mo fe da si ni eni to so kan yin ni mo lo ba fun won ni yoda mo wa bi mo se fun awon eyan oku ni eni ti o ku yen to se fun awon eyan re ni owo ni tori ko ni da o ni da mo ma o so je o
0: all right
1: asiye
0: e so
2: Eso. Time gba yen mo se si album o wa ri picture yen be mo o wa bere lowo ya yen pe a pe awon picture omo yin mi te fi ran mi bole ko si ya yen wa so fun pe awon ti toju e ore mi yen wa nigba to sa tule tule ko ri picture yen bo lara awon ID card mommy ore mi yen o wa lowo iya baba e o moruko uma yen o mo so ni uma yen but ibi ti uma yen gbe gangan ko mo be an eko ni mo shi afanda street ibe ni baba ore mi ati ya ore mi yen ti pade lodun na lohun so wa ti lo si gbogbo radio station ati in fact mo fe le so pe lawole sun ni kan na loku so a mo kan ta le se si mo a de ti even ore mi yen ti change oruko e ni Facebook si oruko ti ya yen tun le mo because o ni pe oruko kan si o ni uma yen ma n pin gba to wa kekere but si a ri so ni woman ya ti fi wa woman ya Facebook e mo add e mo wa mo dada so nkan to sele ni
3: to se soro yi e ka le ku eto baba to se soro yi won ni si ore se loruko Jesu sugbon iru igba ti awon eni to wa laye yen tan bere pe elo na fi toju won won ba ti salaye fun won pe iye tan fi toju won ni yi o tori ani to ku yen na o na sa ma fomo sile o ma fomo mo sile o ma ni yawo tabi oko so o yen kan le gba pe oye bayi ni o kan de ko fun awon ebi eni yen won ni si ore se o eni to ni o ri mama on to wa mama ko kun fun adura ko kun fun adura lohun a se awari won kan de le photo won si compost e aye ti ti aye olaju compose si ori awon aye lujara kakiri won ma di lagbara olohun
4: elu e kale e ku eto olohun olohun ma fun yin se eni sise lase olohun lori eni to soro pe boya awon meji ni accident yin so emi o ba ro won in as much to ye pe won mo at least one or two person nipa family so then awon ton ko pada wa ba won po ton na ni hospital yen kon make sure pa won gba owo yen ni owo awon eniyan tabi kon gbe won leyin lo si odo awon family arabi eni to sala si yen kon so pe to owo ti won na ni hospital pe boya kini kankan owo bayo lojo ti accident bayi sele ara lagbaja bayi ohun lati ri so kon a lo ko fun awon family either ki won gba lowo awon ti won a ko ba won or kon gbe awon eniyan gangan leyin lo si odo awon family so tawon family ba wa so pe awon yonda pe ko mo ko lo ina so mo je pe o ti e tun se tomulu abi to tun se ti won lo hospital to tun se pe boya kini a so pe boya o ji owo tabi nkankan pe boya kini bo lati le ma block ona ti e gangan ni gbesi aye re tawon family ba yonda pe kawon arabi ma lo walilahi alhamdu gbogbo ona ti won na yo si yo de clear bo bayen bi kiyan je bawo mo se fe so mi mo mo se fe put oro yen down ta fi ye bo se mo pe ni to kuna ni ko won na wili ni kon se pe idunu ti e na ni ona to won na gba lo kiyan kan tun wa ko owo lapo e ko so pe ohun to fi ran eyan kan lowo ta pe boya kini kon lo clarify ara won lodo awon family ta won ba family ba ti yonda ara bi na ti yonda ni bi yowo to won na ba wa olorun fun yin se ko ni daru
0: o fe an baba wi pe ani ti won toju loju temi o to ye ko saru ere lati re pe ki baba yi fi okan re bale baba re lomi to ni afikun ayewa ani ti won toju to wa laye on le ko saire ti baba yi fe sa ti baba e bayi ni to ba mo ki mo pe pe ko ko ro iraye ni yanju na ko wa ona lati da wu pada ko le ba fi baba e lokan bale tori baba e ti ran lo dun lowo dada debi kan e ma bara je baba o bọlọrun se konu sugbon arakunrin gan ti e ran lowo e onilo lati uwa moluwa bi e ja soju opole ka tu bo so sita kan elo e ka le o e ka le o
5: sa bu fe soro lori baba ti lo tojo ni hospital e
0: gbota an bo yin
5: iya le kale
0: eshun
5: e kweto
0: yes sir
5: e mi kan la lu so lati le sa
0: o da mo yin
5: en ka ti e di ko so lati to ni awon kan la je ti e hello
0: mo n gbo yin
5: e to la awon kan la je ti pe di kan ku pe ara na ti pawo tan ki to gbe ni keji to ku ye
0: mm
5: n ka ti mi te bere ni pe o le eni ki o ku ye kan bere lowo e pe boyo mo eni ki o ku ye o le jore lawon meje won de jo mo ra won dele dele tan mo ra won gan dele dele so to ba ri je pe o yin o mo ra won dele dele to eni ye na ma so npa owo re eni to ku e to je keji ye na ti gbe ko na ti ba owo tan ti toju e ni ale ojo tu yi ident ye se le o to owo ye o de da kan lo fun family eni to ku ye boya yawo eni to ku ye ni tabi awon ome to kan salaye fe ni ye to teni ye to a so pe ohun o le sanwo ye pada tabi pe kini won a ti mo pe o ti kuro ni orun awon to itan ba ri owo ye lojo ye o bo yupo eni keji ye na ko ku to ni nkan temi ri laarin ye
0: eseun bo fe ki a ma fi okan ba oro tawon eyan ba so sita kama fi ba kama fokan ba lo bi apere bayi baba ti won so sita keyin won ja mo wi pe awon ti won eni ti won toju won ko wo wa fun won won de so wi pe molebi toju olohun pe nikan ko yen fun pe ara eni ti o gbe eni yi o ara eni yen lohun ti yowo gogo bo se ko je o ye ki awon ti a wi ti baba e bayi mo won to ro ni pe won mora won ki o so fun won e wa owo ta fi toju yin lojo si nje ti da pada o ye kara le ti won to re lomi o ka si nkan kan e ja lo oro yi na
6: kaburo mi boju everyone boju gogo wa
0: arakunrin yi o ti setan lati so sita mo ni ke mu oro yin lati e kale bye bye bye bye eyin lo mu oro latarin ni bo lati fe bere e ja bo so oro re lomi ta mu oro re so si ori afefe
7: e kale o ro emi le ni tolorun mo lati le tolorun mo oruko ojo mo 42 years ojo mo 42 years mo de ma la la kala tin ba de ti be sin la la kala yin ma bere si saiso mo ti ejo omo nigeria egba ni yanju mo de ti to mo ti lo so hospital mo ti toju but any time ti ma ti la la kala yin ni ma bere si saiso mo je ti ma se lowo ngba yen o ma o ma dojuru omo nigeria egba mi o o ti le ni esha nu mi o ti le ni bi odun ma won ti kin ti sele si mi ese
0: kada eyin baba wa eyin mama wa edakun dabo eja ran mo wa yi lowo
8: 59 ẹ̀lò olótú ẹ̀ka lẹ̀ àkúsẹ́ ni sọ́wọ́n yásà nípa ti ọkùnrin tó ní wàá tìyàwó ń já nínú ilé wípé àrẹ́jọ ń sun ní àrẹ́jọ ń jẹun pé ìjẹun parí nọ́mà tí ọkùnrin àti obìnrin bá ń jà ọkùnrin ò gbúdọ̀ mọ fi ebi pa obìnrin ọkùnrin láti fi pe ebi pa obìnrin ìbínú ọlọ́run ló ń wá ní tèmi o kò síjà tẹ́lu obìnrin lè jà tí mo lè fi ebi pa tèmi ni pé mo lè má kí i mo dẹ̀ lè má jẹ́ oúnjẹ rẹ ló tó lè fowó jẹ́lẹ̀ o kò lè má jẹ́ oúnjẹ rẹ ṣùgbọ́n wípé mi ò fi ebi pa mi ò lè fi ebi pa o bẹ́ẹ̀ kò sí bá ti lè jà tó láyé ìṣèlú kẹ́yìn fi pípa yìí ṣùgbọ́n ìdílé tó bá ti jẹ́ pé wọ́n yìí bá ti gbàdúrà láàárọ̀ ni gbàdúrà lálẹ́ èṣù ni wọ́n sún sáàrin wọn sátánì tí wọ́n ní ilé yẹn ìbádá kí ọkùnrin yẹn ó pé obìnrin yẹn fún àtúnṣe olónílé ọgbọ́n táwọn kọ́ ilé kò tó tá a fi gbé ọgbọ́n táwọn fẹ́ obìnrin wọlé kò tó tá a fi bá wọn lò ó bẹ́ẹ̀ tí wọ́n pé èṣù ni àwa obìnrin ìwọ ni kò ní gba èṣù láàyè ó bẹ́ẹ̀ tá a kò fàjú ẹ̀ mọ́ra kó bẹ̀rẹ̀ tó àpò sí nífẹ̀ẹ́ rẹ̀ ó sì nífẹ̀ẹ́ torí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ́gbẹ̀lẹ́gbà bó ti ṣe bó bá lè ṣe ta nísìn yókù tí bá ṣe ti tiẹ̀ pàdé ilé wọn ní dàrú kó pé kó fọ́ ọlọ́run bá sọ̀rọ̀ kó dẹ̀ gbọ́ ọlọ́run sì fún wọn sí ilé wọn ní dàrú a ní pàdé ayọ̀.
0: ó dà a ti gbìyànjú láti bá arábìnrin náà sọ̀rọ̀ a ní lọ sórí ọ̀rọ̀ wọn mọ́ nítorí a ti gbìyànjú tiwa ní ọ̀dọ̀ wa ní àyìn àbá arábìnrin náà sọ̀rọ̀ arábìnrin ní pé kò sọ̀rọ̀ mbẹ̀ àbá arákùnrin ní pé òun ṣetán láti bẹ̀ ó fi ọ̀bàǹgbà wípé nǹkan ọdún kan tí yòógì ọdún kan báyìí ó ṣe ṣe kó forí sọpọ́n kì í ṣe pé àríro rẹ̀ rí pẹ̀lú gbogbo ìmọ̀ràn tẹ́ ti gbà wọ́n gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà nǹkan yín nǹkan mi ni bí mo ṣe fẹ́ ṣe nǹkan mi rèé kò lè yí padà ó fi hàn gbangba wípé àgbàlagbà méjèèjì ni wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́ arábìnrin ń dúró ìdúró wípé kó dẹrùn síta arákùnrin náà ń dúró ìdúró wípé kí a mọ ibi tárábìnrin yìí ń lọ pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe dé dúró yìí ẹ̀yin aráalé àti ẹ̀yin ọmọ nàìjíríà bẹ́ bá jẹ́ lọ́kọláya tẹ́ ń gbọ́ mi tẹ́ ti bímọ kan tàbí méjì tí èdè àyèdè wáyé láàrin ẹ̀yin àti ọkọ yín tàbí àti ìyàwó yín tẹ́ ẹ̀ parí ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni wípé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ parí lọ́jọ́ kìíní àná ó ń bọ̀ wá dóde yìí lọ́jọ́ iwájú o yálà lọ́jọ́ tí ẹ bá fẹ́ ṣe nǹkan tàbí tọmọ yín bá fẹ́ ṣe nǹkan èmi ìkórira tó wà lára yín yẹn kò ní parẹ́ o nítorí tí ò bá kan mọ ó sì ṣe kó kan ẹlòmíì tó súnmọ́ yín ìdí tá a fi máa ń bẹ àwọn èèyàn ni wípé ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè kí àlàáfíà jọba láàrin mọ̀lẹ́bí bí bàbá wa ṣe sọ ṣáájú tí wọ́n sọ kẹ́yìn kí á tó lọ rí ìtajà bàbá yìí sọ̀rọ̀ kan wọ́n ní mọ̀lẹ́bí tí ò bá kí ń gba àdúrà yálà ó jẹ́ mùsùlùmí tàbí ó jẹ́ kìrìsìtẹ́nì tàbí ó jẹ́ ẹlẹ́sìn àbáláyé tó ò bá ti ní nǹkan tó ń fi ọlọ́run bá tì lẹ́yìn tó ò bá ti ní nǹkan tó sọ pé ó dúró tì ẹ̀ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí àlè pọ̀ o ká tó lọ rí ìtajà bí mo ṣe sọ kò kí ń wòyè kúnyàn kéèyàn pera rẹ̀ ní kìrìsìtẹ́nì kéèyàn pera rẹ̀ ní mùsùlùmí kéèyàn pera rẹ̀ lẹ́lẹ́sìn àbáláyé kí àbàyìn sọ kó má wàá parí nítorí pé bá wa sọ fáwọn èèyàn pé irú nǹkan báyìí ni mò ń ṣe ǹjẹ́ rò pé àwọn èèyàn máa tẹ̀lẹ́yìn tó bá dọ̀là wá ní pé wọ lágbájá nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ ṣe irú èèyàn bẹ́ẹ̀ ló yẹ kéèyàn bá rìn ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ṣe kókó ẹ̀yin tẹ bá ń jà tẹ bá ń gbọ́mi lálẹ́ yìí ẹ wò ọdún mẹ́wàá sásìkò tá a wà yìí ǹjẹ́ nǹkan tẹ́ ń jà lé lórí ije yo ni tumo laarin odun mewa sasiko yi tabi odun marun sasiko yi eja sare taja oro nu taba parade awon oro mi lagbe yewu e ma wole bi mi ni ere nipa awon lokolaya o ija gboro mi wole o ikani diamond fm lembo ekale o

0: o da e ka bo pada afani wa bayi lati wa ko ide ibute ti a fi keko mo fe ki eyin ti e feran lati ma gbo wa te je onise owo esun mo bi arabinrin kan soro kan sita eyin ranse olohun esun mo bi na eyin afa wa ati eyin alaji eyin bishop wa esun mo bi eja te waju lale oni ka soro lo sibi toro wa eyin baba ati mama esun mo bi na eja bere pelu oro arakunrin yi tori opolopo gba ni a ma n gbo obinrin ma n se bayi ti a de fe ki a tan mole si nitori a so pe ki eyan ma pinya o sugbon te ba pinya e gboro tarakunrin so boya nkan mi wa nbe
1: e kale olotu eto
0: e seun
1: a ku osu tutun yi sa
0: e seun
1: ayo la fi laja sa emi ni eni ti olorun mo ni ilu ti olorun mo sa e jo mu fe so sita ni oro ti e so tan lori radio ni sin lale yi lo mu mi se ranti ohun to n sele si mi lowo lowo arabinrin kan bi mo fun mi ni ojo to ti pe sugbon ko si lodo mi mo but o ti wa ni ile okunrin mi to de ti bi mo sibe
0: okay
1: but sugbon won ko jale won gbo mo yen fun mi ni gbogbo igbiyanju mi pe ko se gbe omo fun mi ko wa ni akata mi ki le ri bi toju e sugbon igba ti mo ri pe won o se anything mo file fun won mo den se normal normal mo sanwo school ti mo ni lagbara lati san laarin awa mejeje sugbon igba ti mo gbe fun mi mo wo ri pe okay te ba gbe fun mi e ji ko me na ma lu olude lodo temi na ti ma ti wa ninu olude o e je ko wa sodo mi ko wa si olude sugbon won ko jale won ni rara awon ni je ko wa mo de wo so fun won wi pe ti o ba ti le wa to ba tasiko to fe sanwo school o ma e ma wule pe mi o abi kini anfani wi pe emi na gbiyanju lori omo yi te se fe pe omo yi ko mo mi rara abi ko se wa mo odo mi rara ejo e ba mi dasiko ye mi lo kini kimi se
0: oda eyan ara le boro ba re bi eleyi e ja gba arakunrin ni moran nibo lo ti koku awon igbese wo lo le gbe lati ri pe ki omo yin mo nitori arabinrin o wa nle oko miran ati wi pe bowo la se le yanju oro yi ti o fi nitumo nitori awon okunrin mi gbo wa bayi imoran te ba gba arakunrin ile lomi ma lo lola o eja runu jule si dada lati be eja gbe oro arabinrin arakunrin wole abi ka lo oro arabinrin ni eja lo oro arabinrin na ka tun gbe oro arakunrin wole arabinrin soro kan o eyan ni se owo esun mo bi
2: akale ku eto eko atara oruko mi lenin tolomo lati ilu tolomo mo fe so sita ni o sele pe fashion designer ni mi so mo gba omose kan omose yen ati jo ni agreement pe ise meji lo fe ko style meji lo ti mara tade jo ni agreement pe 40,000 ni o ma san fun ose re so tori ijoba akoko ki ma fa oran yen logun ti to wo lo fagun so mo sa tun koja wole o ra oja lori ni to close to 80,000 to gbogbo re ndo bi 120,000 so inu 120,000 sa ti sanwo yen ku 30,000 naira so ki o re ti setan lodo mi to osu mefa pe lo fi kale le ti o tun po so pe on ti ko ise yen ri to de je pe ko ko ri rara ato mo se bere lati sese bere ba se won yan pàṣẹ ń gé normal basic bodies torí kò mọ anything mo kàn kọ ní iṣẹ́ méjì yẹn mo rí pé kò tí ẹ grab anything mo need láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ padà owó mi wá ku 30,000 naira báyìí torí pé ti wá ṣetán lọ́dọ̀ mi kò ṣetán àti sanwó mi mo message ẹ kò reply pa balance mi owó sẹ̀sẹ̀ ń bí mi lè kí máa ṣe breaking down bó ń ṣe sanwó sí mi bó ń ṣe ṣe gbogbo ẹ̀ sí mi tí mo dẹ̀ ti send everything sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjọ ṣe calculation ni tó náà ọmọ kò gbogbo tó ń jẹ mí 120 tó dẹ̀ san kú 30,000 naira ó wá yá sìn kò san balance olóhùn ní san balance torí pé ti dàgbà jù mí lọ ló fẹ́ fìyẹn chìtì mi wá ní kí n sọ síta kí àwọn ọmọ nàìjíríà kan gbà mí nímọ̀ràn kí ni kí n ṣe kí ni kí n ṣe sí lo ẹjọ́ nítorí tọ́lọ́ ẹgbà ní ìwọ̀n nàìjíríà fẹ́ chìtì nítorí pé wọ́n ti dàgbà jù mí lọ.
0: ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ́ ọwọ́ tí ẹ máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tẹ máa ń kọ́ àwọn ọmọ níṣẹ́, ǹjẹ́ àwọn kankan wà tí arábìnrin gbọ́dọ̀ múlò? Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ sáwọn kankan gẹ́gẹ́ bí ẹni tí wọ́n kọ́ iṣẹ́ tí ò sọ́wọ́ pé ṣó ti ṣe yọ̀ǹda yányán ni àbí kẹlẹ́rù ìpárábìnrin lè ṣe tí ọ̀rọ̀ rẹ̀ yóò fi níyànjú tí wọ́n ní fi yan arábìnrin jẹ? Ẹ lè kọ́mẹ̀ntì látòrí Facebook ẹ̀tẹ̀ Diamond 885 TV. Ẹ já fọ̀rọ̀ kankan kò di mẹ́ta.
3: Ẹjọ́ ẹ kálẹ̀ olóòtú ẹ kọjọ́ mẹ́ta. Ẹjọ́ ń fẹ́ sọ síta ni, ọ̀rọ̀ tó ń fẹ́ sọ síta yìí ò ní tàwọn àránṣẹ́ ọlọ́run. Ẹjọ́ só dára kí ìránṣẹ́ ọlọ́run ọkùnrin àtobìnrin tí wọ́n níjọ tàbí tí wọn ò níjọ, tí wọ́n ní ìyàwó sílé tí wọ́n bímọ ọ̀rọ̀ tí wọ́n lọ́kọ sílé tí wọ́n bímọ, só yẹ kí wọ́n tó máa ṣe àgbèrè níta kán tí wọ́n máa mu ọtí níta gbangba láwùjọ àwọn ènìyàn. Ìbéèrè mi ni pé kí ni wọ́n fẹ́ fi kọ́mọ ìjọ tó bá ń ṣe kan bẹ́lẹ̀? Ẹjọ́ ò mú ní kí n béèrè kán bá mi dá sí pé kí ni wọ́n fẹ́ fi kọ́mọ ìjọ nígbà tí àwọn ìránṣẹ́ ọlọ́run bá ń lọ síta tán níyàwó sílé tán lọ́mọ sílé tán lọ́ ń ṣe àgbèrè níta, tàbí tán lọ́kọ sílé tán lọ́mọ sílé tán lọ́ ń ṣe àgbèrè níta, tán fún ọlọ́run tán lọ́ mọ tí níta gbangba láwùjọ àwọn ènìyàn. Ẹjọ́ kí nìkan téèyàn lè ṣe ọ́ ìgbésẹ̀ ò lèèyàn lè gbé nípa irú ìrìn àjò bẹ́ẹ̀ tó bí kí ni ìdí mo fi béèrè ni wípé gbogbo ibi tí mo ń dé tí mo ti ń rí wọn inú mi kì í dùn tí mo bá rí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ń ṣe àgbèrè níta tán dẹ̀ lọ́mọ sílé tán níyàwó sílé? Ẹjọ́ kí la lè ṣe sí?
0: Àwọn aláàlẹ́ ni yóò dá sí torí èmi ò ti ránṣẹ́ ọlọ́run báyìí. 0916-159-1011. Àwọn ọ̀rọ̀ mẹ́ta ti ń bẹ ńlẹ̀ yìí, ìwé lágbára yín ká ń bẹ̀, ìwé lẹ̀ dá sí. Ẹ má wulẹ̀ pé torí pé ẹ fẹ́ pè mí nìkan o, torí àwọn ìmọ̀ràn tẹ́ ẹ fún wa ó ṣeéṣe kó tàbẹ́ nìkan nù lé. Ẹ ká lẹ́ ń bẹ̀ wọn o, àárín yìí gbé. 0916-159-1011. Ẹ ṣeun, ẹ bá mi jìnnà sí rédíò yín, ẹ dà tábà rí yàn gbé agbèmí gbaná. Ẹ ṣeun. Ẹ kalẹ̀. Ẹ ṣeun.
4: Ẹ kí tó.
0: Yes sir.
4: Ẹ jẹ́ ọmọlọ́gbọ̀n.
0: Ẹ fẹ́ sọ síta kó di mẹ́rin. Sọ síta tẹ fẹ́ ṣe yìí, èmi ò gbọ́ yín o. Èmi ò gbọ́ yín o, sẹ́yìn gbọ́ mi. Ẹ̀ ń gbọ́ mi. Ọ̀yà ẹja gbọ́ yín.
4: Ó ṣẹlẹ̀ pé mo ní arábìnrin kan. Mo ní arábìnrin kan.
0: Ẹ ní arábìnrin kan.
4: Bẹ́ẹ̀ni tó jẹ́ ọ̀rẹ́ mi.
0: All right.
4: Ó jẹ́ ju mi lọ lọ́jọ́ orí.
0: Ó ju yín lọ lọ́jọ́ orí. Ok.
4: Ó tún wá ní kíndì bí ẹni wọn bá.
0: Ó ní kíni sà?
4: Ó ní change lọ́wọ́ dé ẹni wọn bá.
0: Ó ní change lọ́wọ́ ọ̀dà.
4: Nínú èyàn àti àjọ máa ń sọ̀rọ̀.
0: Ok.
4: Dáadáa ó dẹ̀ láìpẹ́ gan. Kí ni wọ́n ṣe lè fi ọkọ rẹ̀ wá ṣaláìsí lẹ́nu tó lé?
0: Ọkọ rẹ̀ ti ṣaláìsí.
4: Bẹ́ẹ̀ lẹ.
0: Ok.
4: So níbẹ̀ ní èmi yìí kí níyàwó lẹ. Ẹnlẹ̀ ta. So ó máa ń bá mi sọ̀rọ̀ pé kí n fẹ́yàwó kí n fẹ́yàwó. Mo á yà mí ó ti ṣe tán. So ìgbà tí wọ́n kí wọ́n láre wá pọ̀ mọ́ àwùjá. Kí ni àti èyí àjọ máa ń sọ̀rọ̀ dáadáa? Ó kì í kí gbẹ̀gbẹ́ design láti sọ ìjà lórí ìfẹ́ mi. Ó dẹ̀ ti bímọ bí ọmọ mi di. So mo ṣàpadà aṣọ fún dá báyìí pé ṣé ká máa fẹ́ra wa? So ọ̀rọ̀ yẹn ó wá bínú, ó bínú gan débi pé ó gbọ́ ọ̀rọ̀ yẹn ṣódì. Àti ìgbà yẹn ó blog mi kò jẹ́ kí n lóhùn pé mọ́. Ọmọ Áfíríkà ọmọ Nàìjíríà gbà mí mọ̀ràn pé ṣé ilé èèyàn báyẹn ṣé mo lè lọ bá kí n bá sọ̀rọ̀ nọ́mà tó rí fóònù tí bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ aboka fe ti gbo tenu mi ni
0: ibere ta bi yin ni wi pe arabirin yen loju yin lo eni oko re ti ku
4: bebe
0: omo melo la arabirin yin bi
4: meji
0: se le gbe bukata arabirin
4: pelu guro do lo ku lo ga do yin ni pe o ni dowo mi da ti mo ba so ta ki se gbogbo yin ni dowo mi pe o de mi okunrin
0: olohun olohun ni dokunrin
4: o ni ke se gbogbo ya okunrin kankan ni lowo to yin na ma po wa oke
0: ibere ta tu wa biyin ni wi pe eyin ge bi omo okunrin nigbati e fe soro yi ki lo te so ko oju koroju to ye pori phone
4: ati nke ta won yan bi ni na bi ko ye ki ba so lori phone ko ye ki ba ki lo ba
0: e tin bo re yin baba yi ati todun melo
4: ha ki de isa
0: e ti jore ba yi ati todun melo
4: ati ti wo ya bi ni one and half years
0: ah ibado re yo ti peju ibado re yo ti peju na sugbon je ka omo Nigeria salaye fun yin awon kan teni lati se awon irin ajo terin lati fa oju arabirin mara se kin se pe ni gboya ti bobirin so le fa fi arabirin
4: awon eyan so be pe boya eru ngba ni lati le baso
0: abe e kan fe wo pe tori se ri nkan ti mo fe beyin ni wi pe enje ti ni ipinu wi pe iru arabirin lo wun yin abi tori pe oko re jo lohun pe e wa wo bi ba ke fe abi nkan mi tu wa nbe te wo pe
4: oko re to like lati go to dada
0: ke ti ma se lati gba to koto to koko to shalai si leti ni lokun pe le fe abi bi atori pe gba ti aye wa sile bayi le nro pe ki mi fi arabirin
4: ah koko ni to salai si de ko de ma pa mi le gan o ma respect mi gan
0: so eyin na so arabirin yen pon yin le nigba to ko re wa laye
4: ben da koko ni si me si si ma ni ti o ba wi ni o ma ma ku a mi ti ma ma
0: igba to ko e wa laye yen arabirin won yin niyawo so wun yin lati fi arabirin
4: that you go you want like who me but that you so core mo mo dey say
0: hey olorun ba ni olorun ram lowo di eyan mo Nigeria e jagbara kunrin ni moran kodi meta merin oda awon oro ta ma gbe yewo bayi imoran mo fe ma gba wole lori awon oro alakoko baba olomo to ni pe won ni sanwo school omo re mo nitori pe iyawo ti fe lomi iyawo ni pe ko si kan to jo ki o wa wo omo tabi ko gbo omo sodo baba ni pe won sanwo ilewe omo mo ona wo lo le gbe gba to ropopopo awon okere lo nse bayi ke lo na bayo fun awon okere bayi ona keji ni eni to soro sita nipa arabirin ti mo kon se to tu raja mo ise to ko ti won ko se lati bere sugbon tori arabirin ju omo se yi lo owo re se kun die ko wa fe san a wa mo be o ti gba yan dapatapata bayi o be o ti gba gba awon iwe ere to ye ko gba be o ba ti wa gba kini awon nkan tarabirin le se to ba de ti wa gba kini nkan tarabirin le se lati rowo re gba lowo arabirin ti o kon se ti o sanwo oja pantan to ku lodo arabirin te amonidara oro keta ni en to soro awon olusuagutan boya olusuagutan boya mun gba legbe o sugbon eniyan oniyawo nle onsa sigba onsa gbere nta ninu agbere to nse nta yi arakunrin to so sita olohun ri olohun banu je kilo na bayo fun arakunrin be se ko lo so fun yawo le ni se ko so fun lori ijo ni se ko pe won mi sita ni oda o en to so sita kayin aina gbo bo le siroro nansi e ka le o papapa kasari yonjoro yi elembe o
4: e ka le so le
0: e ba mi yire do in sisale kara igbo yin dada
4: awon oro yen ni fe da eni en tolomo ni lu tolomo
0: e wo le mo nbe o
4: gbogbo na ni ma da se je ki ma gbogbo le kokon ala kokon ni okunrin to so pe
5: but ti olorun ba ri pe wo okunrin yen iya to je lori igbeyawo yen po o ma mo bo se ma compensate omo e ma eyin won to se meri ni gbogbo to pada sele na o favor mi ni at last so keni e gbogbo to ba tin se toro ko bo ni to ye ko ma ni akole then tomo ba ti wo age to se se ki omo change possession okay ibi bayi lo nfe lo child right wa tomo le so pe okay omo le di son awon bi e lawon country kan to ma ni rara ye eni bayi lo nfe ba lo te ba wo ati o se se o possible to o ma relent
3: e ko eto
5: eto ko eto omo ba omo okunrin e o so pe eni e lojo ati face obirin emi o mi le bobirin so lori phone abi to ba je lori social media ni won gba ti won jo nrira ojo awule e keni e bi se so ye ojo awule e ko bi se ko lo apologize ko ma de tun oro yen so ko wa fi suspense yen si ara obirin yen tori to won ba ti la apologize pe ko ma binu mo mo ko ma binu bo won yo wo won bo won ni try re mo obirin gan ma bere si ni ronu nipa e to ba po kan ti e gan wa nbe awon ko sese ko ma woju tan fi ma wo won ladugbo bi tan jo wa se won to so mo po odo awon okunrin kan wa be won le obirin soro won wa so to obirin ba de pade ru won to ba je oni jibiti obirin ni a je kegun tora ti mo pe gbo n to n ba so na lo ma se so keni e gbianju ati ri eni e ko apologize o gbe tiju ti pe kini n to di se lasise yen o gba wole be
0: e gbo ba won won ni ke toro aforiji pe ko ma wa yi mo e ka le o yes sir
6: e ka le o
0: yes sir yes sir show
6: onu ni gbala kai
0: ami sir show
6: akan ni olorun wa lo pin lati gemo
0: e seun baba mi
6: awon eto ti program se mi fe da si koju ti.
0: Hello sir.
6: Ayo opo hello.
0: Mo gba yin tesi waju.
6: Ma to ni opo bire kan ku yi pe awon wa kon lu fe si pe ka mo fe ra.
0: Mhm.
6: Eyin na wo iru kameta ti ma yen so. Won no bi yen jo an lo lojo bi. Won no ni change die lo. Won no ni change die lo ja won lo.
0: Mhm.
6: Pa de lo ti bi mo meji.
0: Be ni.
6: E jo to bi t'Olorun. Ki lo ni ta fe mo fi
0: ye elo mi o fe mo fu wa wa wa lati nu aye e ja ni suru e ni suru e ma ja awon okunrin
6: mi da won labi mi da labi mi da labi o lo e ka da bi ko mi da labi ti ama ipo lo to wa lesin
0: mhm
6: se gbo so oro to wa lesin
0: mhm
6: so ye mi da won labi emi kan so fun nitori ise ya pada di ja lojo waju gan to mi yen ba fe won
0: ki wa ni kalakurin se bayi
6: nto ma se ni pe olu ase yawo ti won fun won yawo alalubani kan ta hun awon mejo joba ra won kale
0: all right
6: ko ba jo re si so ni awon to bi yen jo je ra won ni ka jo ma se ama yi pe kan ti jo fe ra si le yen wahala tun ni lojo waju
0: mm
6: e peto olorun wa lowo
0: e seun e daro elo e kale o ele nbe hun e ba mi gbohun soke e dakun dabo
7: atale ko
0: Adaban gwen.
7: Eh, ti ara kon ko ni on ri omo yen mo fe ta.
0: Oda.
7: Eh, ni ara kon ya ko ni si, ni nse ko ko ni si nkan to sele si yen na ko ti sele si.
0: Ngba to sele si yin, bo le yin se yanjo oro yin.
7: Ah, emi na sokun ka si yin gba yin.
0: Ta le lo sokun ba.
7: Awon ewe mama da mi, egbon fada to mi o ni baba mi o ni ya.
0: Okay.
7: Lo sokun ba egbon fada mi egbon moda mi ta pande asa ni ti ni ti e ti ma wo ipo mo mi o le lo mama sokun
0: mm
7: ba yen o spend the o gbe fo mi ti black ni o ri ti o ri ti kaka o ti mo ni ore kan o je ore ni gba yen o a jo ko ni college ni baye college e ta ti pa ti gba ni o ni ta gba e na tro mo ani number re yen da ni omo ilu kan na ni won won le ti jo pada ti ilu won lo so ore yen mo wa nti ọrẹ náà sáàbí tí máa fọkàn mi balẹ pé kí n má wọ ìpè kò tóbi tó fẹ kó ọmọ mi lọ ó tún sọ fún mi nígbà lẹẹkọọkan aláwọn ti change orúkọ àmọ wọn yẹn ní sùkúù nkankan tó ti tẹ yoruko won pe won le joruko mi mo o ma ko won lo fun baba mi kankan be yen ma tun so fa won mo fa da na ten lo mo da mi ma ni pin ni su won ba ti pe na o se o gbogbo number won e ko fa da ma te mo da mi yen o so ko won ti blacklist ni ba yen ya to de ya oni a gbo mo da ma so fun ya ni ti mo ni atoke da ni oni mo ni won ni pin atin di wo si won ni de ma pojo awon ritiki won eh ba le money mi o ni se duro si won ni ti ma worry won ni ti ma send owo ron toro ba tu won la ma so won do ro ma so re so mo de ta se ti ti ti ba ni pa do ya mo en ton lo wa ni ma ba mo se wa yi iru hello
0: mo gba yin
7: iru ile to je last one yes ni na se wo secondary school o ti fun mi ni bill of 120 o lo mo ma kan lo ka kankan láì tí wọlé ní mo ti fẹ́ di 40,000 àti ó sì wà
0: yìí
7: àwọn ọgọ́ ló tún pèsè òkè ẹni yẹn kó ní ìṣúrò.
0: All right, sir. Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Olú ẹka lẹ́ o. Olóòtú ẹ̀kọ́ àtàárọ̀ wà ní ṣètò dá sí o. Arábìnrin tí ó sọ̀rọ̀ nísìnyí nípa iṣẹ́ ọwọ́ ọ̀gá ṣe tẹ́lọ̀ lèmi náà. Àmọ́ tèmi fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ni pé ṣé ọmọ yẹn ṣe fẹ́ ẹni yẹn ṣe fídọ́mù lọ́dọ̀ ẹ̀ ṣé ó ra máṣín tó bá jẹ́ pé ó ṣe fídọ́mù lọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ ra máṣín tí ọ̀gá gangan bá ń ṣe ẹgbẹ́ tẹ́lọ̀ kó má wulẹ̀ bá fa anything kó pe àwọn ọ̀gá tí wọ́n jọ ń ṣe ẹgbẹ́ tẹ́lọ̀ pé kán ṣe patrol lọ sọ́dọ̀ ẹ̀ kan gbé tán bá ti gbé máṣín yẹn àtowó tó jẹ́ àti anything tó bá wà ń dẹ̀ gbogbo ẹ̀ pátá ná máa gbà fún ìmọ̀ràn mi ò jù bẹ́ẹ̀ lọ fún àfi tó bá pé òun náà ò ṣẹgbẹ́ tẹ́lọ̀ o tí ò bá ṣẹgbẹ́ tẹ́lọ̀ kò lè rí nǹkan kan ṣe bẹ̀ tó bá ń ṣe ẹgbẹ́ tẹ́lọ̀ ẹgbẹ́ ló máa rán sí wọn á dẹ̀ gbé tán bá ti gbé wọn á rówó rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ràn wá lọ́wọ́ àmì ṣètò dá sí o.
0: ẹ ṣeun ẹgbẹ́ amúnidára ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tẹ fún wa.
2: ẹ káà ní mr adésílẹ̀ ẹ kú ètò ọlọ́run ní ìdààmú wa nímọ̀ nira o ọlọ́run níbi ètò jẹ́ ọlọ́run ní ìdíṣẹ́ wa ní ẹlẹ́rùka fatiwa dání mo kọ́ aláṣọkẹ́ àbáṣẹ́nà gbogbo youth àbáṣíkò àbó ní àbá kọ́kọ́rọ́ àdúrà ọlọ́run ní jámọ̀ nira o àwọn oríṣiríṣi àwọn oníṣọkọ́rọ̀ ní ṣayáni ọlá aláyọ̀ lamọ̀ sùlá mr adésílẹ̀ ọwọ́ inú ọlọ́run gbé kẹ́ fi gbẹ̀ tán yí o ẹ nímọ̀ ní àṣẹ́ bàbá tó kọ́kọ́ sọ gbẹ̀yìn yìí kó wà very careful oore kó kúnlẹ̀ ò fẹ́ gbẹ̀ pàṣẹ ni o kó wà very careful dáadáa ni kó mọ̀ try o kó tí níyàwó kankan alọ́fẹ́ lọ́fẹ́ lọ́mọ méjì torí dúkìá rẹ̀ làwọn yóò kó fẹ́ fẹ́ o ìmọ̀ àwọn kèsì mọ̀ wulẹ̀ try o ọyàwó obìnrin pọ̀ ń ta àbí sọ̀rọ̀ àmọ́ ìmọ̀ àwọn kèsì kó ètè ṣe kí ni o kó wá ọmọ ìlú àbí èèyàn kó fẹ́ o olóòní bètò jẹ́ o ìmọ̀ bètò bá mọ̀ tẹ̀lé yẹ kó ètò. ẹ̀lọ́ mi sáré tọ́lẹ̀ tí mo fẹ́ dá sí ní ẹni tó ní ohun kọ́ṣẹ́ pé kò sanwó òun pé ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọ́n ṣe mọ́ṣe ni mr adétúlẹ̀ ẹ rí pé mo mọ́ṣẹ́ adúrà pa ṣètò dá sí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ́ṣẹ́ mọ́ṣẹ́ ni òdì bẹ́ẹ̀sì kó sìsì sáfíkẹ́ẹ̀tì ẹ̀ láti sìsì ẹ̀ tí ò ṣe freedom kò kò sí ẹni other place pé àwọn bá ń ṣẹ́yìn wọ́n lè ránṣẹ́ pé kán lọ gbé torí ọmọ ní union olórí ibẹ̀ tó jẹ́ kó sìsì ẹ̀ ni olùṣọ́ ìjọba sìsì ẹ̀ tó rárí pé kò sí option fún òun kíákíá ní òmù tí ó lọ wá bí ó ṣe sanwó rẹ̀ tó kù ọlọ́ọ̀ni ibẹ̀ tó jẹ́ yá lọ nílé o yá àdúrà gbogbo dámọ̀dì àdídàmọ̀ ànímọ̀ nira ẹ kú ètò.
0: kódà ẹ̀yin náà ṣe lè sọ síta o agomọ́kànlá ti lò kọjá ìṣẹ́jú bíi méjì báyìí kó tó di agomọ́kànlá àbọ̀ àwọn ọ̀rọ̀ míì yóò tún jẹ́ ṣùgbọ́n ní pápápá bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta ààyè wà fún yín àwọn ọ̀rọ̀ yìí ti níyànjú bọ̀ bàbá tó sọ̀rọ̀ ọmọ rẹ̀ síta wọ́n ní ṣe ní receipt àwọn owó school tẹ́ ń san láti ìgbà tí ọmọ yìí ti wà ńbẹ̀ ó ṣe kókó ẹ gbìyànjú láti máa san lọ ẹ gbìyànjú láti máa fi owó ránṣẹ́ ẹ gbìyànjú láti jẹ́ kí àwọn mọ̀lẹ́bí ìyàwó yín àti àwọn mọ̀lẹ́bí yín mọ̀ pé ẹ ń sanwó school ọmọ o ẹ ń raṣọ fún ẹ ń ra bàtà fún tí wọ́n bá fẹ́ ṣe ọdún tó bá fẹ́ ṣe ìbájọdún tuntun ìbájọdún kérésì ìbájọdún iléyá ẹ gbìyànjú láti máa kópa díẹ̀díẹ̀ ẹ jẹ́ kí ọmọ yẹn máa mọ̀ pé kí ni sáìzì bàtà ẹ jẹ́ kí n wo ẹsẹ̀ ọ̀dà bàtà ẹ rí o aṣọ ọdún ẹ rí o aṣọ ọdún tuntun rí o àwọn aṣọ tuntun lè máa wò ṣeré lélẹ̀yìí tẹ bá ń gbìyànjú láti máa ṣe kinní fún ọmọ yín máa mọ̀ pé ẹ̀yin ni bàbá òun ó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ ń kó ránṣẹ́ ẹ̀ ní kí wọ́n fún yín láàyè lati ma bo mo yin soro lori phone ko le ma jora won dada awon oro mi ti le wole o a si yanjo oro na bo die die e ja gbe call ina ka to bo se awon oro mi e kale o
8: e kale sa kwetu
0: e se mo dupe sa o
8: ani mo ra o ni yin oluwa wo kere oro gbe soro
0: e seun sa
8: mo ti so the first note na e play eni
0: ehn
8: mo ni nipa ti madam to so wi pe o nko yin mo ni se o de gbe pe o gbo won lo mo ni meji ni o
0: all right
8: to ba je wi pe o ti seru e fun oga ri to ba seru e fun ko fi so su ko fi kunra
0: to ba seru e fun yan ri to se fun oga re
8: yes te pe adua ko ni jo freedom ki se pe kide sa adua pe o to se lo gba to ba je pe ko ba ti seru lo si la ye ri adua ye ni je ti omo ti o gbo we sa lo ko mo sinowo ye mo ko fi le albarika de koko ono bo ko fi le fun ko mo sinowo ye mo ba to na ba yi da le ba lawo yo yi ya fo ile woli
0: hello
8: ba jo mo ko ya ko da pada yo da pada wa eyi ti o so wi pe o to lo mo school ni ti temi o den go je pe ko ti gbo mo lo le okunrin mi ti ko si je ki omo lodo mi ti odo mi to si n gbowo lowo mi fun omo ti o je ko moju mi mi o ni temi o emi o lewo kiran ogun mi ni sewo school mo o to ba pe mo mo le bo mi o de mo le ba iso de kan ni mo bi
0: to mo wo ba wa kawe nko
8: se bo le je ko kawe se bele je ka bo le da ti omo na le da o mo le da to se pele lori agbara mo gbe ni agbara mo gbe o ba gbe iwo mo gbe gbe mo le
0: awon kankan wa to n sele ni le Nigeria yi ki yawo gbe omo to fe omo to bi ni oko aro ko gbe lo si ile oko to pade omo ti o fe yen omo to bi yen sa awon ti o kin kawe nu won lo poju awon ti o kin kawe ka di won titan awon ti o kin kawe nu won lo poju baba ni ka si oju opo le bayi kura awon mo be pe wole ile akun wa le so fun awon Nigeria wi pe

0: kan fi tó ibi wọ́ọ̀dù ibi tó bá máa ń lọ kó fi tó alága ibi ibẹ̀ létí àti àwọn ìgbìmọ̀ tó bá dẹ̀ jẹ́ pẹ́ni yẹn ti ṣíṣọ́ọ̀bù ni wọ́n máa gba ẹ̀tọ́ ẹ̀ fún àwọn ẹgbẹ́ máa gbé ìgbésẹ̀ lé lórí tó bá ti jẹ́ni tó ń ṣe déédéé tó ń ṣe dáadáa nínú ẹgbẹ́ wọ́n máa gbé ìgbésẹ̀ lé lórí wọ́n máa gba ẹ̀tọ́ ẹ̀ fún padà. Ẹni tó ń sọ pé ìránṣẹ́ ọlọ́run kì í ṣe àwọn náà máa ṣèdájọ́ ọlọ́run ló máa ṣèdájọ́ àwọn ni àwọn kan lè máa lọ ìjọ wọn ṣùgbọ́n ọlọ́run ní tìtò ọlọ́run ní àgbọ́dọ̀ dánikẹ́ni lẹ́jọ́ ọlọ́run ló máa ṣèdájọ́ fún wọn. Àwọn wòlíì èké ti pọ̀ báyìí ó dẹ̀ wà nínú báíbù pé níkẹyìn ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì èmi gan a máa ṣiṣẹ́ ìyanu tí kì í sọlọ́run ló ran so àwọn nìkan gbójú kan gbójú.
1: Wọ́n ní kí àwọn èèyàn gbójú o. Mo ṣàkíyèsí nígbà tí arákùnrin sọ̀rọ̀ yẹn síta kò sẹ́ni tó dá sí ọ̀rọ̀ náà mọ̀mọ́mọ̀ má mẹ́nuba ni nítorí pé àwọn kankan wà tá a bá rí àwọn àwòrán pé já kúrò lórí ẹja rí ẹja dá sí ọ̀rọ̀ míì arákùnrin sọ nǹkan tó ń dùn lọ́kàn àwọn tí arákùnrin dẹ̀ ń rí báyìí wọ́n já àwọn kan tó jẹ́ pé wọ́n kó ọwọ́ funfun sókè àti àyà funfun níwájú àwọn èèyàn ilé ìjọsìn. Ẹ kalẹ́ o. Ẹ bá mi gbóhùn sókè o.
2: Mọ́mí Àbíbù ní láti ilé ajé.
1: Mọ́mí Àbíbù ẹ kalẹ́ o.
2: Ọmọ ẹni tó ní bóun bá sún pé ẹrù máa ń bá àwọn pé
1: òun
2: máa ń lálà.
1: Bẹ́ẹ̀ ni.
2: Bẹ́ẹ̀ni ó sọ fún ni pé kọ́ mọ̀ mọ̀ wẹ̀ ní hòhò mọ́. Nọmba two tún wá nì.
1: Mo ń gbọ́ yín.
2: Nọmba two tún wá nì tó bá wá di láàárọ̀ tó bá wá ti wá sún tó bá wà nílé kọ́ mọ̀ ti sọ̀rọ̀ sẹ́ni bọ̀dì. Ó mọ̀ wá gbàdúrà kíkan kíkan. Tó bá wá gbàdúrà nìtàn nítorí bá wá ní lágbára kọ́ mọ̀ lọ fi ṣe sọ́dáka. Àánú ọlọ́run ṣẹlẹ̀ láàrin náà.
1: Amina amina.
2: Ẹni tó tún wá ní ẹgbẹ́ òun ṣe títí aláṣọ tó ẹni òun kọ́ ọṣẹ́ lọ́dọ̀ rẹ̀ tó ṣe jàǹbá fún. Ní tẹ́mi ó sọ fún ìlú tí ò sí òfin kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ ìlú tó fi sí wa ẹ̀ṣẹ̀ wà kíní wà ń bẹ́. Ó lọ sílé ẹgbẹ́. Lọ ṣe bí wọ́n ṣe yóò ṣe fi rí owó rẹ̀ gbà. Nítorí tó bá jó ogún ẹ̀ ni. Ó di dandan kéèyàn gbà. Hello.
1: Mo ń gbọ́ yín.
2: Lóhun tó bá jó ogún ẹ̀ ni ó di dandan kéèyàn gbà ṣé bọ́ kọ́ níṣẹ́ ni. Ó di dólè yóò lọ sílé ẹgbẹ́ ńgbà tó ṣe pé kò sí láyé gbogbo iṣẹ́ tí wọ́n bá ń kọ́ láyé yìí. Wọ́n ní ẹgbẹ́ wọ́n ní gbogbo ẹ̀. Kóhun náà lọ síbẹ̀ kó tó sọ àlàyé bí gbogbo ẹ̀ ṣe jẹ́.
1: All right.
2: Ẹ ṣe o. Ẹnu méjì tí mo fẹ́ dá sínú Ọlọ́run pẹ̀lú ìgbésí
1: náà. Àmì náà. Àmì ẹ ṣe o.
2: Ẹni sílẹ̀ tẹ́ o.
1: Àmì.
2: Ẹ mọ lọ rí ẹ mọ bọ rí.
1: Àmì.
2: Ọdún yìí bímọ yín.
1: Àmì.
2: Ọláyìíta ìnábí mọ̀ mọ̀ sọ sí mọ̀
1: jù. Ẹ ṣe o.
2: Ọlọ́run ọmọ sọ yín ọmọ sọ àwọn ọmọ yín.
1: Àmì náà.
2: Ẹni dáàmú.
1: Ẹ ṣe o.
2: Ẹni
1: sílẹ̀
2: tẹ́.
1: Àmì ẹ ṣe o. Ẹ ṣe mọ̀dúpẹ́ o. Ẹ jẹ́ ń gbé ìmọ̀ràn wọn.
3: Ọmọ bá ẹ kó tó. Ṣé rí tí obìnrin bá ń threaten ọkùnrin. Pé o máa change orúkọ ọmọ o máa kọ lọ fún bàbá mi mo ń jó yí wọn pé lábẹ́ òfin tá à ń lò ní country kò síbi tó ti lè wọlé kò lè jẹ obìnrin tó bá ń sọ bẹ́ẹ̀ nínú kó jẹ́ pé kò kàwé àbí kò mọ tó ń sọ ọmọ tí ó jáde lára tèmi wàá torí pé o fẹ́ lòmíì mi ì tí ì rò obìnrin náà so àwọn tó bá fi ń threaten mo ń jó yí wọn sìn kan understand lẹ́kùn yẹn pé wọn lè rí ṣe the worst tóbìnrin lè ṣe fún ẹ ni pé kó máa gbọ́ ọmọ sá kó sọ fún pé o ti kú kó ní bàbá burúkú ni ẹ mo dẹ̀ wá ń sọ fún àwọn ọmọ tí àwọn òbí yẹn bá ti jà tí òbí kan yálà ọkùnrin ni àbóbìnrin ọkùnrin mi rọ́kùnrin tó ń ṣe kọkùnrin máa sọ fún obìnrin àbí ọmọ ẹ lọ́kùnrin àbí lóbìnrin pé ìyá ẹ báibáì ni wọ́n lè máa ó máa wà bọ̀kọ̀pọ̀ bobìnrin náà ló máa sọ pé olórí bú ni bàbá tó bí ẹ kò ṣe kinní kan wọn máa sọ so kò sí bí.

0: wọ́n ní aya ọ̀lẹ́ la máa ń gbà kò sẹ́ni tó lè gbọ́mọ ẹ̀ kí dìdìrín bímọ kó jẹ́ àtọ̀ ẹ̀ ni tí ó yẹ tó prove ẹ̀ pé yes òun ló lọ ọmọ kò sí ó lè gẹ̀tọ̀ ọmọ ẹ̀ àfi kọ́ tán bá gbọ́mọ ẹ̀ kúrò gbogbo àyíká ibi tó bá wà so kéèyàn kan máa threatening anyone pé ó máa gbé lọ fún bàbá mi obìnrin yẹn mo rò pé kò mọ ohun tó ń sọ ni ẹ pètò.
1: Owó ètò yìí ni ẹni tọ́lọ́ máa tí mo ti fẹ́ sọ̀rọ̀ nípa ọmọsán dásí tó ní nǹkan sí nípa ti bàbá tó ní ìyàwó tó bímọ fún àwọn ó ti lọ fẹ́ ọkọ míì ó dẹ̀ gbé ọmọ àwọn lọ bọ̀tà wọ́n sì ń ṣe ojúṣe àwọn lórí ọmọ yẹn pé bọ̀t kò jẹ́ kó ń rí àwọn ọmọ olóòtú àti lórí ẹni tẹ́gbẹ́ mi kọ́lọ́mọ máa sọ́ra pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọbìnrin òde òní mà ni gẹ́gẹ́ bí èrò tèmi ni pé nígbà tó ti fẹ́ lómi tí bàbá ẹ̀ lè sanwó sukúl ọmọ tí ń sojú sí rẹ lórí ọmọ tí ò jẹ́ kó rí ọmọ mi ò bá ní kán lọ bá fámílì ìyàwó yẹn kan ṣàlàyé fún wọn torí àwọn obìnrin tẹ́ ẹ wọ̀n ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé tá a wà yìí ṣé kókó nù ń bí ọmọ jẹ́ pé àdẹ́rọ̀ dìde náà pé sóun ló ní ọmọ jẹ́ pé bóyá ẹni tó ti fẹ́ náà fẹ́ra wọn rí lónìí ó lè má jẹ pé arákùnrin ló ní ọmọ àwọn ò yẹ pé ó fi gbé ọmọ lọ kò jẹ kó rí ọmọ so bàbá títí náà sí àkọmọdé tẹ so ó lè má sọnù lọ ọmọ pẹ̀lú kó lọ sọdọ fámílì wọn kó sàràpètò òun fẹ́ máa rí ọmọ àbí kó gba kóòtù lọ kán bá wọn sọ bí kóòtù bá wọn yanjú àsopàtìṣẹ́tọ̀ lórí ọmọ ẹ̀ so tí ó fi máa rí ọmọ ẹ̀ because bàbá oníbàbá tó yẹ pé bàbá tó sọ síta yìí ló bá bí ọmọ yẹn tó tọ ìwé ni bàbá ṣe tọ ọmọ ẹ bàbí bàbá kò lè bá tọ ọmọ gẹgẹ bí olóòtú náà ṣe sọ ọ bàbí bàbá ò lè bá tọ ọmọ ọlọmọ gẹgẹ bí bàbá tó bí ọ ṣùgbọn kó lọ bá wọn bí ẹ kó bá wọn sọ àbí kó lọ sí kóòtù kí kóòtù bá wọn yanjú ẹ because àwọn obìnrin tá à ń fẹ́ nìsín ọkọ̀ kan àdè mẹ́fà ni o tí wọ́n sì tún sí ojú fú tọ́mọ tún dé ilé èmi tún lọ ẹ̀kọ́ kankan rẹ pé nílé ni mo sọ̀rọ̀ nìyẹn wá láti ìlú tọ́lọ́mọ tí mo ní dárúkọ ẹ̀ ó sì wá sílùú tí mo mọ̀ yìí.

tọ́rọ̀ bá rí báyẹn tó bá dojú tọ́ ẹ̀wọ̀n ẹni kò fẹsẹ̀ òfin tọ́ ó máa ra jí wà. Ọ̀dà ọ̀gá náà ṣe gbọ́.

0: wọn náà ó lè pa àwọn alàgbàjọ àbí àwọn míì tó fẹjọ ẹsùn òun rí wáá wájá ń bi báyìí tó ìbá wíwà fúnra èèyàn bẹẹ wọn bá àwọn míì wí bẹẹ tí ó dẹ sí kínní tí ó yí padà dé kò ní í ṣe bẹẹ mọ so àtàǹsì inú ayé tá a wáyé ọlọ́run kó sàánú wa ni torí àwọn òjíjẹ́ ọlọ́run gan ni àwọn nǹkan ọmọ ẹbí àgbèrè kankan yẹn máa ń tẹ̀lé jù táwọn máa dánwò lóríṣiríṣi ọlọ́run kó ṣe kínní kó sàánú wa ìyẹn láyé ibẹ̀ yẹn.
1: Ẹ kalẹ̀ Mr. Adetula ẹ pé òtò orúkọ tèmi ni ẹni tọ́lọ̀ mọ́ láti lè ṣà mo fẹ́ dá sí ètò ti bọ̀dá tó sọ wípé àwọn ọ̀nà ṣe ọlọ́run ṣe àgbèrè yẹn mo fẹ́ dá sí èmi àti dádì kan ti sọ̀rọ̀ yẹn ní alẹ́ yìí wípé àgbèrè ò lè kúrò ńlẹ̀ àgbèrè ò tiẹ̀ lè tán lẹ́ rárá nítorí ìdí ni wípé ọlọ́run fúnra ara rẹ̀ ló ń ṣàánú àwọ ọkùnrin nípa ti àgbèrè yẹn especially àwọ ọkùnrin gangan ọlọ́run ló ń ṣàánú wa èmi àti dádì kan ti sọ̀rọ̀ yẹn lálẹ́ yìí tá a sọ wípé àgbèrè ó ń pọ̀ sí ni kò tiẹ̀ dínkù mo ti ẹ̀ ń sìn àwọn ìránṣẹ́ ọlọ́run kan gan ṣùgbọ́n dàbí pé bí dádì yẹn ṣe sọ wípé tá a máa ná àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń ṣe àgbèrè yẹn wípé inú wọn kì í dùn kò sọ pé tá a fẹ́ rí dá sí torí ìdí ni wípé ọlọ́run fúnra rẹ̀ nìkan ló lè kó wa yọ nínú ìrìn àjò yẹn àbí kò yẹn bẹ́ẹ̀ ọlọ́run fúnra rẹ̀ ni ṣùgbọ́n kò sọ́gbọ́n náà kí ránṣẹ́ ọlọ́run kó ságbèrè lọ tó ságbèrè bọ̀ náà a padà rí gẹ́ẹ̀tì pé nǹkan tó ń ṣe ò dáa a padà darí wálé so nǹkan kọ́kọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn lẹ́nu lẹ́yìn kọ́nà kọ́ máa kó wa yọ nípa ti gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń ṣàgbèrè kò tẹ́ ń ṣe ránṣẹ́ ọlọ́run nìkan gan àti àwọn tó ń ṣe ránṣẹ́ ọlọ́run tó ń ṣàgbèrè so kọ́nà ṣàánú wa ni a ti sọ̀rọ̀ lálẹ́ tó jẹ́ wípé mo wá bèrè lọ dáadáa mo ní sí bó ṣe a máa lọ nìyẹn àbá ti dúkọ̀ ó ní bó ṣe a máa lọ nìyẹn torí yá àgbèrè yé lè stọ́ọ̀pù ní àwa kó jẹ́ pé tàwa ọkùnrin nìyẹn o yóò lè stọ́ọ̀pù iṣu lẹ́yìn kọ́lọ́run kọ̀ àfi tọ́lọ́run bá kàn mọ́ wọ ọ̀nà ayé àwọn ọkùnrin torí àmọ́ pé àwọn ọkùnrin mẹ́ta máa ṣàgbèrè báyẹn á kàn ní àmójú kúrò pé kàn mójú kúrò pé kìnìún yẹn ò dáa lọ títí so nìkan mo mọ̀ pé solution lè wà níbẹ̀ pé tọ́lọ́run bá kàn mú kó lò jù wọ́n tán so òun fa níyẹ àgbèrè yẹn láàrin àwòrán sí ọlọ́run àkókò pọ̀ sí ní gbòòrò ni ní lágbèrè yẹn ó pọ̀ sí ni o so jẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi kọ́nà gbà wá ni so òun ló àwọn tìǹà sí ọlọ́run yẹn ifá èmi gan inú mi ò kí ń dùn ṣùgbọ́n kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe sí ọ̀nà àkọwà yọ níbẹ̀ so jẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi.